0: iléeṣẹ́ tó sẹ́ tó kí ó fẹ́ǹfẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dùn bí lódòdó létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.
1: kéré o kọmọlé kó gbọ́ kó sọ.

iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.

0: ṣe láìsí àdúrà àti àwẹ̀. Iṣẹ́ ìyanu kankan ò lè ṣe. Ó ti yá níbi tí àdúrà ti ń gbà. Tí gbogbo ogun ti ń ṣẹ́ ní mọ́nà wá. Tí òǹdè ń gba ìtúsílẹ̀. Tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀. Èrò wìtìwìtì níbi ìpàdé àdúrà àti ìjọ Light of the Living Church. Ìjọ ìmọ́lẹ̀ alàyè. Iṣẹ́ ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láìsinmi àti láìkáàárẹ̀. Ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú ọ̀fìn òun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọ pọ̀ ní gbogbo ọjọ́ Jimo Friday. Ní déédé aago méje òwúrọ̀ sí mọ́kànlá. Ní Sabo Under Bridge, Oníchòkúta Hall, Sàgámù, Ogun State, Àkùrí, Ọlọ́run ìyanu. Ṣé ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì? Nípasẹ̀ ìyanu ni ànàdì ọlọ́mọ ní Ṣílò. Àkókò tó fún ìyanu tìrẹ náà. Lábẹ́ ìfàmì ròyìn wòlíì tá a gbé kalẹ̀ fún ìran tá a wà yìí. General Ofasia, Prophet Rotimi Ilésanmi, Baba Zion. Ẹ pé bàbá wòlíì sórí 0706-717-0079 tàbí 0806-231-3555. Jésù ń dúró de ọ́ o.
1: Ara mi olùfẹ́, orúkọ mi ni wòlíì Rotimi Ilésanmi, olùdásílẹ̀ ìjọ ìmọ́lẹ̀ alàyè. Mo kí yín o, dádì, mọ́mì, ní orúkọ Jésù Kristì ti Nasareti, kọ́kọ́rọ́ tí a pe orúkọ rẹ̀ ní àṣeyọrí. Ẹ gbọ́ mi dáadáa o, ojú ìbùkún, ìrì ìtura ní orúkọ Jésù kó sẹ̀ sí orí yín. Gbogbo ìwọ tí o jẹ́ afúnrúgbìn wàhálà, mo pa ní àṣẹ. Kò ní já sí asánmọ́ ẹlòmíà dẹ̀ ṣe wàhálà títí àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ kò ní sí èrè kankan ńbẹ̀. Ẹ̀yin ni mo máa ń pè ní afúnrúgbìn. Torí bí èèyàn bá fúnrúgbìn, ó yẹ kó máa retí èso rẹ̀, kó máa retí èrè rẹ̀ bó ṣe yẹ kó rí gẹ́lẹ́ nìyẹn. Ṣùgbọ́n afúnrúgbìn tí ò kó èrè oko, tí ò kérè oko, asán ni, ṣe asán ni. Gbogbo ìwọ tó ti ń ṣiṣẹ́ tipẹ́tipẹ́, tó ti ń làágùn tipẹ́tipẹ́, tó jẹ́ wípé títí di òní olónìí bákan náà ṣì ni orúkọ Jésù Kristì gbọ́ wá di aṣẹ́gun. Gbogbo rúgbìn tó ti gbìn ní oṣù yìí lọ́sẹ̀ yìí ní orúkọ Jésù yóò so èso rere. Tá a bá rí àwọn kòkòrò ayé èyí tó wọnú ń tó gbìn, òwe ní ọ̀rọ̀ yìí o, láti bàjẹ́ gbọ́ mi dáadáa. Òjò iná á sì rọ̀ pa wọ́n. Ẹni wípé iṣẹ́ tó ń ṣe agbára àti ìjì tí kò jẹ́ kó lérè, tí kò jẹ́ kó lésì ní orúkọ Jésù Kristì, iná ajónirun yóò sì jó wọrun. Ó ní ṣe lásán mọ́. Gbogbo ìwọ tẹ́ ti ga tó ti lówó ò ní wálẹ̀. Ẹ̀yin tí Ọlọ́run ti gbé orí yín sókè ní orúkọ Jésù ẹ̀ ní wálẹ̀. Ẹ ra àánú gbà. Ẹ̀yin oníṣòwò, orí ẹ lọ máa ta wàràwàrà. Ẹ̀yin oníṣẹ́ oṣù, mo wí lórúkọ bàbá tí ọmọ tí ẹ̀mí mímọ́, ẹ lọ máa ta wàràwàrà. Ẹ rí ṣe Ọlọ́run Olódùmarè kó ṣíjú àánú wò ní. Àánú Ọlọ́run ìgbéga ìbùkún ògo tuntun ní orúkọ Jésù kò débà yín. Ẹ rogolo, ẹ rí bá ti ṣe, ẹ rọnà gbégbà. Ẹ̀yin oníṣẹ́ ọwọ́ lórúkọ Jésù, iṣẹ́ kékeré owó ńlá òun lẹ màrí gbà. Ògo Ọlọ́run ẹwà rẹ̀ yóò farahàn nínú ayé yín. Ẹ wà ní dààmú, ẹ rogolo, ẹ rí bá ti ṣe, ẹ rọnà gbégbà. Gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ oníṣẹ́ oṣù, ìbùkún láti òkè olùrànlọ́wọ́ kó ṣe àwárí yín. Ẹ̀yin ọmọ

0: Rap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figo Cap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilé wa ńlá fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figo Cap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 0803860 6858 Vigo Cap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Ẹ kú ojúmọ́, mo kiri yín ìròyìn ní kùtù ààyè làmú àfùyín láti ìkànnì àdàbà FM 88.9 Àkúrẹ́ ilé ìlẹ́rọ̀mọ̀ kínláwà 13 Ṣàtẹ́gùn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dànù oníròyìn ṣáájú náà. Ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn náà. Ẹgbẹ́ òṣèlú APC ló ti sún ìpàdé ètò ìdìbò abẹnú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó jẹ́ ti ọmọlẹ́gbìmọ̀ aṣojúṣòfin sọjọ́ Sátidé tó ń bọ̀. Òjíṣẹ́ Ọlọ́run kan ló ti wọ gàù lórí ẹ̀sùn wípé ó fipá bá ọmọ kéékèèké lò. Orílẹ̀-èdè Iran lọ́jọ́ pé ó ti gbẹ́sẹ̀ lé ọkọ̀ ojú omi kan eléyìí tí wọ́n ni wọ́n ń lò ní Omar. Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lọ́jọ́ wípé wọ́n ti sún ètò ìdìbò abẹ́nú ọmọlẹ́gbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ lẹ́yìn sí ọjọ́ Sátidé tó ń bọ̀ yìí, èyí tí ọjọ́ ìpè inú àtijáde tí ẹni tó jẹ́ akọ̀wé ìpolongo ẹgbẹ́ náà Felix Mokia tó fi ìtàánú ti ní ìpàdé ètò ìdìbò abẹ́nú náà ló yẹ kí ó wáyé lónìí tẹ́lẹ̀, ṣùgbọ́n tí wọ́n ti sún di ọjọ́ Sátidé ọjọ́ 16 oṣù karùn-ún ọdún tá a wà yìí. Ńṣe ni ẹgbẹ́ òṣèlú ọ̀hún ló tún fi léde wípé àwọn ọjọ́ eléyìí tí wọ́n ti kéde ṣáájú tẹ́lẹ̀ wípé ètò ìdìbò abẹ́nu yóò wáyé ó ní wọn ò tún yí padà. Bákan náà ló wá fi léde wípé ńṣe ni ètò ìdìbò tọmọlẹ́gbìmọ̀ aṣòfin àpapọ̀ lẹ́yìn iná jẹ́ pé yóò wáyé lọ́jọ́ 18 oṣù karùn-ún ọdún eléyìí tá a wà yìí, nígbàtí táwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ tán ni yóò wáyé ní 20 oṣù karùn-ún ọdún tá a wà yìí. Ẹ̀wẹ̀ ààrẹ orílẹ̀-èdè yìí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló jẹ́ pé ó ti pàrọwà sí àwọn ọmọ ẹgbẹ́ àtàwọn tí ó ń fèròǹgbà hàn láti díje tó fi máwọn adarí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC wípé ńṣe ni kí wọ́n rí dájú pé wọ́n ṣera wọn lọ́kàn lásìkò ètò ìdìbò eléyìí tó jẹ́ pé ó ń bọ̀ òun ti ṣe ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú náà káàkiri orílẹ̀-èdè yìí. Ńṣe ni Tinubu ń lọ́jọ́ pé ó sin àwọn èèyàn náà ní gbẹ́rẹ́ pàkọ́ wípé àwọn tí ọba jáwé olúborí kí wọ́n mọ̀ yọ̀ láyọ̀ jù, bẹ́ẹ̀ sì ni ó tún rọ àwọn tí ọba fìdí rẹmi kí àwọn náà kí wọ́n gba kádàrá. Nínú àtijáde eléyìí tí Tinubu tó fi tàn òun ló ti ní ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ náà òun lọ́jọ́ pé òun fi yan àwọn tí wọ́n jẹ́ olùdíje ẹgbẹ́ ọ̀hún. Ó ní ńṣe ni kí wọ́n rí dájú pé ètò ìdìbò tí wọ́n di ọ̀hún ó ní yóò mú kí ìṣọ̀kan kó túbọ̀ wà nínú ẹgbẹ́ òṣèlú náà. Ààrẹ Tinubu wá rọ àwọn gómìnà àti àwọn adarí ẹgbẹ́ òṣèlú ọ̀hún kí wọ́n rí dájú pé wọ́n fi ààyè sílẹ̀ fún ètò ìdìbò abẹ́nú. Sẹ́nẹ́tọ̀ tó ń ṣojú ẹkùn ìdìbò àárín gbùngbùn ìpínlẹ̀ Ondo Adeniyi Adegbanmire lọ́jọ́ pé ó ti rọ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún wípé kí wọ́n má jẹ́ kí ẹnikẹ́ni kí òfin rò mọ́ wọn tàbí tì wọ́n lọ́pọ̀pọ̀n ṣáájú ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú APC eléyìí tó ń bọ̀. Ńṣe ni ó fọn ìpè yìí lásìkò tí ó jẹ́ pé ó kàn sí àwọn tó jẹ́ ìkàn nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́ àti Gúúsù Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. Sẹ́nẹ́tọ̀ ọ̀hún ló jẹ́ pé ó wá rọ àwọn ọmọ ẹgbẹ́ náà kí wọ́n rí dájú pé wọ́n wà ní ìṣọ̀kan ṣáájú ètò ìdìbò abẹ́nú tó ń bọ̀. adegbamire ohun ko sa tun farabalẹ yanana awon aseri ile to je pe o ti se to ti soro idanojo itesiwaju ifarajin re fun awon eyan ati idagbasoke ilu na ba kan ewe ni awon ikan egbe oselu APC ti won soro ni apa ariwa akure ati gusu akure won jeje atileyin won fun erungba re ti won si ni awon ni igbagbo kikun ninu itesiwaju si soju ekun idibo ohun Gomina ipinle Oyo Seyi Makinde lo je pe o ti kede erungba re bayi lati dije fun ipo are ninu eto idibo odun 2027 ile to nbo labe ase egbe oselu APM ikede yi onowa ni ilu Ibadan nibi ti Makinde to ti side ilana awon iko ile yi ti o mo se atileyin fun lori piperu soko kaakiri orilede Nigeria saju eto idibo odun 2027 to nbo lara awon eto ile to je pe o se oni gomina ipinle Oyo ohun lo je pe o ti side ilana itakun ayelujara ile to je pe o se fawon iko ti o mo se atileyin fun iye ti o je pe won ti lanfani ati le fukole ti won tun se amojuto lawon ese kuku Makinde ohun oni orilede Nigeria oni lo adari eleyi ti yo tun orilede Nigeria se tawon eyan ti o si ni igbagbo kikun ninu e ekan egbe oselu All Progressives Congress APC nipinle Ondo Bode Obanla lo je pe o ti se ifilole kiko ibudo kan bayi si ile ijosin St Paul Anglican Church ile to wa ni Auga Akoko ni joba ibile ila orun ariwa akoko nipinle Ondo ise akanse ohun no wa labe labe Bode Obanla Foundation ile to je pe won se lati fi bu ola ati iranti odun 25 baba re ti se omoba Bernard Ayodele Obanla bisobu ijo Anglican akoko ohun right reverend Jacob Olajide Bada eni ti o je pe o side eto ohun ti won fe kona wa se apejuwe igbese na gege bi eleyi ti inu Olorun to dun si ojise Olorun ohun ko sa ti won gba adura fun idile Obanla ti eto gborin fun iko na fun atileyin eleyi to je pe won se lori idagbasoke ile ijosin na Bode Obanla oni ise akanse ohun ni o je pe ohun se lati fi se iranti baba re to je pe o tun je ohun ti ohun tun se fun ile ijosin ba kan ewe lo tun fi lede wi pe yato fun pe ohun fi bola fun baba ohun ohun tun fi dupe lowo Olorun Oba ise ni Olulado ti Ilado Elemo ilu Olulado ti Ilado Elemo Oba Folahan Mekaise lo je pe ati awon bi merin mi iti o je pe won je ejo lori esun igbiyanju lati seku pani ati awon esun mi lori wahala ile iyi to waye lo ti kesi adajo agba nipinle Ondo wipe ki won gbe ejo na fun ile ejo mi to je ti magistrate mi Oba Alaye ohun ati awon ti o nje ejo na Oba Alaye ohun lo so dun na pe awon ti o nje ejo na ni won ti so igbagbo won kuro won ti so igbagbo won nu ninu ile ejo ile to je pe o wa lowo lowo bayi nse ni on fi esun kan wi pe nse ni igbese ile ti won gbe ati ase iyi ti o wa lasiko igbejo ohun labe idari ile ejo magistrate na ina je pe o je ohun to nko won lominu wi pe o sese ki won mori idajo ododogba nse ni Oba Alaye ohun lo wa fi lede wi pe en ti o dari ile ejo ohun lo pa ase fun awon iko eleto abo olopa lori iwadi ati kikawo opo ilojo ohun ko to di wi pe won bere iwadi ongan ti iwadi yo fi pari bakan ewe ni won to soro lori asiko eleyi ti won gbe kale lati se iwadi esun na to ni se pelu igbiyanju ati seku pani ati nini awon nkan ija oloro eleyi to je pe won fi kan won ise ni ẹni tó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run ìjọ kan tí wọ́n pè ní Mission House for Divine Land of Joy and Prayer Ministry. Iyi ni ojisi Olorun Ajiboye Abayomi Olayinka lo je pe won ti fi esun ifipa ba omo kekeke lajosepo kan onedajo Ahmed Aliu gegele lo je ti ile ejo giga ile itoa ni ipinle Kwara lo je pe o fi lo fi lo je pe oju okunrin ojisi Olorun ohun si ewon gbere latari oniru awon esun ifipa bani lopo itoje ti awon mo kekeke ti won fi kan bakan na ni ile ejo ohun no tun ni ko mo lo si ewon odun 14 lori esun wipe o seyun fun omo kekere kan nje ibi ti ari mo re lori iroyin kutu ai fun ti aro tuni ade emi la wa lo le oturoyin opo yemi jo danu mo wa se ti gboyin ise oni ope wa o lagbara lowo Olorun.

0: mẹ́fà ìrọ̀lẹ́.
1: Wednesday 20 ìsọjí náà ń tẹ̀síwájú ní dédé aago mẹ́rin sí mẹ́fà ìrọ̀lẹ́.
2: Thursday 21st la ó ṣe Earth Talk ní aago mẹ́rin sí mẹ́fà ìrọ̀lẹ́.
3: Ọjọ́ Friday 22nd la ó ṣe Praise Hour ní dédé aago mẹ́rin sí aago méjì àṣálẹ́.
4: Saturday 23rd la ó ṣe Environmental Sanitation.
5: Bẹ́ẹ̀ni Sunday 24th gan ní ìdúpẹ́ àjọ̀dún.
6: Ní dédé aago mẹ́wàá òwúrọ̀
7: níbi tí Evangelist Tọ́pẹ́ Olútòkun láti ìlú Ìbàdàn
8: yóò ti máa fi orin ìyìn tí ó ní agbára fa ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀.
9: Ìgbìmọ̀ àjọ̀dún
10: ni olùkéde
11: Jésù l'Olúwa.
12: Àṣẹyìnwáyé á ní bí ẹ bá o ẹlẹgbẹ́ mo ní.
13: Ìbálẹ̀dẹ̀ máa ní ṣàmà.
14: Erin lọ àjànàkú sùn bí òkè.
15: Káàtì rẹ́rìn odúgbò káàtì rẹ́fọ̀ ó dọ̀dọ̀.
14: Káàtì rí ọni bí àbáríà.
15: Late Aishi Joshua Ọmọ́tayọ̀ Olisa of Isọlọ̀ Kíkété Rúmọ̀sí 13
14: Ọmọ̀dége mìíràn o.
15: Èlì kètèkété ìyàn mọ́.
14: Kàmúṣe àṣekágbá òkú àbáríà.
15: Aishi Joshua Ọmọ́tayọ̀ Kíkété Rúmọ̀sí 13
14: Lólíjọ́ kọkànlélógún.
15: Làṣàlẹ̀ orin onígbàgbọ́ Lúlé àbáríà 13 Lísọlọ̀.
14: Àti olíjọ́ kejìlélógún.
15: Oṣù karùn-ún ọdún kaayi.
14: Lọ́ máa ṣe ìsìn jáde òkú.
15: Ní Saint David Cathedral.
14: Ìjọmu Àkúrẹ́.
15: Ẹ̀yin gbẹ́.
14: Wẹ̀jẹ̀wẹ̀ mú ayé.
15: The Amazing
14: Event Hall.
15: Ọ̀dà Road.
14: Àbákobí
15: Fẹ́mi Ọmọ́tayọ̀.
14: Lamẹ́ríkà.
15: Àbá Adébóyè
14: Ọmọ́tayọ̀.
15: Bíkú Ìkèlí Rome.
14: Àbá
15: Gbóyèga Ọmọ́tayọ̀.
14: Èlí Nàìjíríà.
15: Àbá
14: Bukola
15: Ọmọ́tayọ̀.
14: Èlí UK.
15: London.
14: Àbá Bọ̀sẹ̀
15: Ọmọ́tayọ̀.
14: Èlí Amẹ́ríkà.
15: Àbá Sùnbọ̀
14: Ọmọ́tayọ̀.
15: Èlí Amẹ́ríkà.
14: Ìyàn mọ̀rẹ́ fọ ojú kò mú wọn mọ̀ mọ́ ká kó o.
15: Kò sì yàn ayé kọ ìyáyan méjì tá kọ tabolú lè rẹ o.
14: Àbárí a lọmọ èjì ọ̀bà ọmọ lálẹ́ ọmọ ṣòro mọ̀ ṣàkà ṣòro.
15: Kálẹ́lẹ́mi sọ
14: màmá yẹn yìí ti ká yàá sùn.
15: Kọ́ má ti ṣàgbàporo lọ́ba iṣẹ́ lọ́dún tó lúlẹ̀ rẹ.
14: Ọmọ lọ́ba rìn jẹ ulẹ̀.
15: Òkìtì kékeré ò sọ̀lọ̀ kó sẹ́run dẹ.
14: Ó kùdí àkémi débẹ̀ lóró bẹ́kùn.
15: Ìgbẹ́lì kùdí àkémi débẹ̀ ó dídí ọni.
14: Ọmọ ọwọ́ mẹ́kùn máa kúrò lómi méjì
15: apèjèjì lálà.
14: Kétí ọmọ níṣù kéde fà máa ṣàṣekágbé òkú àbárí a o.

0: ṣe lójú iná lè wúra oorun àgbẹ̀dọ̀. Ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú Datmal DS jẹ́nráyè ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ. Datmal DS tí wọ́n ṣe pẹ̀lú Artemether àti Lumefantrine tó jẹ́ 80 mg àti 480 mg ọ̀tá ayérayé ni àrùn ibà. Àti Datmal DS ọ̀gá méjì ò gbọdọ̀ gbénú ọkọ̀ kan ìwọ̀. Àjọ NAFDAC fòun tẹ̀lú Datmal DS bí Datmal DS ṣe wà fún àgbàlagbà. Bẹ́ẹ̀ náà ni Datmal Ṣóngálá tó jẹ́ 20 mg àti 120 mg ṣe wà fún àwọn ọmọdé. Iléeṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Wọ́n fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹgbẹ́ 0806-646-6115. Níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ò dá lágọ̀ọ́ ara. Kí ló fẹ́ di olówó láti máa ní Datmal DS lọ́wọ́ lóòrèkóòrè? Àlàáfíà rẹ ṣe kókó. Bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta, lọ rí dókítà rẹ o.
1: Ah, I found something inside my Nescafe Original 3-in-1 pack the other day. A unique code printed inside.
2: Yes, so every pack of Nescafe Original 3-in-1 now comes with a code inside in the Nescafe Next Level promo. Just text the code to *7022# and you could win 500,000 Naira cash, business tools and training. Up to 1 million Naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. T's and C's apply. Nescafe, make your world.

0: ṣá.
1: Òṣùpá sì dikẹ̀ láyé ń lọ, sì dikẹ̀ láyé ń lọ. Sàndíyàdíẹ̀ làwọn máa tún ṣe, sì dikẹ̀ láyé ń lọ. Ogun mátá lọ́pọ̀ kó mára láwìn, ó padà ti dópin. Sọ̀ntàgbára kásán yòókù létà, sì dikẹ̀ láyé ń lọ. Sọ̀ntàgbára kásán yòókù létà, sì dikẹ̀ láyé ń lọ. Kan tó bá ti fẹ́ àti bá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ń ta automobiles, oríṣiríṣi nǹkan ló ń tà, lọ bá sì dikẹ̀ wàhálà lọ́dọ̀ wọn, a máa fún ọ lówó díẹ̀díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù, ọ̀sẹ̀ọ̀sẹ̀, fọlọ́jà ọ̀sẹ̀. Ẹ lè san lóṣù méjì, oṣù mẹ́rin, oṣù mẹ́fà, oṣù mẹ́jọ, àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ bá ti wá sọ́ndé dàjì 50%, wọ́n á gbọ́jà yín fún yín, wọ́n máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀. Kò sí owó èlé lórí ẹ o, zero interest ni. Wọn ò fowó kọ́ lórí. Ẹ lè download app yìí lórí App Store.
2: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Now double rich chicken taste, more enjoyment and more value for your money.
2: No carry last o. Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Me and Maggi,
2: so good together.
4: Baba, ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀kọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
5: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Make Sure. Kò lọ tí ń nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gọ́ lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó dá alágbó ara 24/7 Abba Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091 60 62 62 53 0.

0: ṣe lójú iná lè wúra oorun àgbẹdọ. Ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú Datmal DS. Jẹ̀nráyè Ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ. Datmal DS tí wọ́n ṣe pẹ̀lú Artemita àti Lumefantrine tó jẹ́ 80 mg àti 480 mg. Ọ̀tá ayérayé ni àrùn ibà àti Datmal DS. Ọ̀gá méjì ò gbọdọ̀ gbénú ọkọ̀ kan ìwọ̀. Àjọ NAFDAC fò ń tẹ̀lú Datmal DS. Bí Datmal DS ṣe wà fún àgbàlagbà, bẹ́ẹ̀ náà ni Datmal Ṣóngálá tó jẹ́ 20 mg àti 120 mg ṣe wà fún àwọn ọmọdé. Iléeṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Ó ń fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹgbẹ́ 0806-646-6115. Níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹnu kò pé ibà ò dá lágọ̀ ara, kí ló fẹ́ di olówó láti máa ní Datmal DS lọ́wọ́ lóòrèkóòrè? Àlàáfíà rẹ ṣe kókó. Bára ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta, lọ rí dókítà rẹ o.
1: Ẹ tó kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tún bá wa súnmọ́ ìdí rédíò yín, torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀, pàápàá jùlọ nínú ìdílé yín. Iléeṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Herbal Mixture, àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí, tí wọ́n sì ní ká mọ gbara wa nímọ̀ràn, ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa, ká sì mọ tọwọ́ tí ń dùn wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni, ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀, tó wa di ti yanpọ̀yanrin ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí, tá a sì wò wípé ká fi gbara wa nímọ̀ràn, ká sì fi sí òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àti ìyàwó, bìrì òun náà ló yí, ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀yanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó, kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀, dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀, ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà, ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀. Sàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù, tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún, ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun, ẹ bá ń bẹ ọkọ mi, ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ̀. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ yìí kò fẹ́ fún rẹ rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ó wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hún ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbogi 24/7 Herbal Mixture la fi wá ń gbara wa níyànjú wípé ìwọ ìyàwó tó ọba mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé, gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kì í ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànasẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Herbal Mixture, kọ́ ra fọ́kọ rẹ, kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn, à ń mu tó dùn, ẹlòmíì wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíì wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí. Gbogbo àwọn nǹkan tá ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́, àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn, ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Herbal Mixture láti mọ jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọ́kùnrin, ó wúlò fóbìnrin, ó wúlò

0: Má fi fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rin jìnà.
1: Ná owó díẹ̀.
0: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.

0: Here you go, dear.
1: Mom, you didn't add milk.
0: No need to. Taste it and see why.
1: Wow, but how?
0: Is it milky?
1: Yes.
0: Is it creamy?
1: Yes.
0: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
1: I love it, Mommy.
2: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
3: Milo!
4: Emi omo yin na ni o jolly jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
5: s e l e r r I e salary
4: ah boda mi espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
6: t u r m e r I c turmeric
4: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
7: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
8: Àwọn máa tẹ́ ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
9: Ó bẹ́ẹ̀ lábí ni ìṣòro iṣanra iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò orun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
10: Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gbò sọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣèwòsàn.
11: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí Bàbá Ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan bọ́ fẹ́ bèèrè onímọ̀rẹ̀ kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn nímọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọjẹ́ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kùn Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì. Tọ́jú ewé àtegbò yìí náà lẹ̀wọ̀n náà ń lò nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa ta kẹ́bẹ́kẹ́bẹ́ náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá jàǹfà ní ewé àtegbò lọ́dún èmi Bàbá Òkè Ògùn tí mo wà ní nọmba 4 Dudu Yamin Lane, opposite Oyemekun Grammar School, ni ilu Akure, ero bani soro mire, 07-60-60-64-19, 07-60-60-64-19, alaafi arawo ni bifi apia.

0: má fi fò rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rin jìnà.
1: Náwó díẹ̀.
0: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.

gbogbo ẹyin afàdúrà gbàre gbàbùkù ó tún ti yá lọ́dún yìí o. Níbi ìsọjí ọlọ́jọ́ méje tí a pe àkórí rẹ̀ ní kò ní sí ìpọ́jú mọ́. Affliction will not rise again. Ìsọjí ìlàfisọrí àjọ̀dún ọlọ́jọ́ọdún ta máa ń ṣe nínú ìjọ CAC Kenalan Lafayette headquarters tó wà ní number 13 Jẹ́gẹ́dẹ́ Àṣẹ̀rìngbò Street Lafẹ́ Lákùrẹ́. Gbogbo ẹni táyé ń pọ́n lójú táyé yọ lẹ́nu. Má bọ̀ kó wá bá Jésù Kristi akiri ṣore pàdé. Àwọn tó wá tọdún tó kọjá sí ń sọ̀rọ̀ ẹ̀rí iṣẹ́ ìyanu tọ́lọ́run ṣe nínú ayé wọn. Monday 18 to Thursday 21st of May ni ìsọjí máa wáyé. Bẹ̀rẹ̀ láago 5 ìrọ̀lẹ́ lọ́jọ́júmọ́. Ọjọ́ Friday 22nd of May ni ìṣòro alágbára. Láago 12 òru mọ́júmọ́ bẹ̀rẹ̀. Tó bá wá jọjọ Sunday 24th of May ni ìdúpẹ́ àjọ̀dún. Ibi tá a ti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ipè wòlíì Esi Kaya Ọládẹ́jì fún iṣẹ́ ìyanu àròtọ̀ tó ṣe nínú ayé oníkòjípò. Bẹ̀rẹ̀ láago 8 àárọ̀. Guest artist Evangelist Mrs. Tola Yegbo, Minister Kola Olugeshin àti Reverend Mrs. Folukẹ Ajulọ, Guest Minister Prophet David Kende àti àwọn ọ̀nọ́ṣẹ́ Ọlọ́run alàyè bíi Pastor CEO Ọlajoyin, Evangelist Mrs. Omidi Wura, Evangelist Philip Odigi máa wà ń kalẹ̀. Pastor David Olajide, District Superintendent Lolugbalejo, Prophet Ezekiel Oluboyi Ọládẹ́jì, General Evangelist CAC Nigeria and Overseas, àwọn Lolugbalejo àgbà.

0: Gbàmọ́ra ọ̀rọ̀ kàrẹ́ o, ọlọ́ba ò dáyé, ọmọ irin kò bèjì, ọ̀kan lé ní bímọ lúlé rẹ̀, ó kiri kìí ṣe ọmọ àtọ̀run rọ̀, ọmọ ẹbá bi, ọmọ iye bi. Àsìkò rẹ̀ sun álùlù ọba ò lè, òun lé mú àfọ̀, kí kètekété ọmọ ọba lúlé lóko, àti lè ní ó di. Tọmọṣú tọmọ yá, tólúlé tàlejò ya pàdé bí àtọmọ ọlọ́ba. Ẹ ààrẹ ọba, ukomo, ẹlẹgbẹ́, ìgiri, àti kètekété ọmọ ọba, lúlú ọba ò lè níbi ayẹyẹ ọdún kan. Ọlọ́ba ti mọ́ra mọ́ra ọ̀rọ̀ ìjọ kẹrìndínlógún oṣù kẹrin ọdún ni lẹ́ka pàdé lẹ́jọ́ sẹ́mẹ̀sì ìlú ọba ò lé.
1: Láago mẹ́wàá ọ̀rọ̀ lẹ́yìn ìgbọ̀n bá parí ìsìn. Láàmójú sí ṣùkúrù ìjọba níbi kọ̀nà fún tí a gbàlejò èèyàn àtúrò ṣùṣe jíjẹ àtẹmẹ́mú èèyàn tí a yàn tí ń lẹ́rìnrìá kábíyèsí kásìkò rẹ̀ ṣe sún ààyè èyìn pọ̀ gbọ̀n rè ẹ̀ ra bàjẹ́ o. Àní ọba ò lé Club USA lè fọkàn ìṣòkèrè yìí.

0: Our office day for Danco Plaza, Adilosun, beside Olumoto's, opposite Maria Azomta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti, Ekiti State, or Green Green House on top, 0707-484-3351.
1: Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ́ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
2: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí lónìí. Jẹun tó dáa.
3: Àjọ̀dún ọgọ́jì ọdún ìdásílẹ̀ ìjọ Christ Miracle Evangelical Ministry, Ológun Lóye Quarters, Off Danjuma Road, Àkúrẹ́ ló wọlé wẹ́rẹ́. Come and celebrate our God and His appointed vision.
4: Ọlọ́run wa gbà. We are very brave.
3: Ìdánilẹ́kọ̀ọ́ náà fi bẹ̀rẹ̀ àjọ̀dún lọ́jọ́ kẹtàlá àti kẹrìnlá oṣù karùn-ún 13th-14th of May 2026 bẹ̀rẹ̀ láago mẹ́rin ìrọ̀lẹ́.
5: Reverend Godwin Idogo,
3: Brother Kayode Oladipupo, àwọn olùdánilẹ́kọ̀ọ́ anniversary rally yóò tẹ̀lé ní Friday ọjọ́ karùndínlógún láago mẹ́rin ìrọ̀lẹ́. Bákan náà, pàpàǹbarì pọ̀pọ̀ ṣinṣin àjọ̀dún di Sátidé ọjọ́ karùndínlógún oṣù karùn-ún ọdún 2026. Guest speaker Bishop Olúfẹ́mi Elijah Bankole. Gbogbo ènìyàn ẹ wá bá wa yọ̀ nítorí pé bàbá Reverend Solomon àti màmá Prophetess Remilekun Batire bẹ láyè síbẹ̀. Ìsìn ìdúpẹ́ yóò wáyé ní Sunday ọjọ́ kẹtàdínlógún oṣù karùn-ún ọdún 2026. Pastor Dr. Dayo Ajayi, co-anniversary chairman. Elder Engineer Akinde Ojo, alága ìgbìmọ̀ àjọ̀dún. Pastor Dayo Fadipe, regional pastor. Dr. Martins Olumide Batire, general fasia. Christ Miracle Evangelical Ministry, ìgbìmọ̀ tó ń ṣètò àjọ̀dún ìdásílẹ̀ ogójì ọdún. Àwọn olólùkà kéde ẹ̀, ẹ wá bá wa yọ̀.
6: Ṣé ìgbádùn àdàbà?
7: Mo ń gbádùn àdàbà.
8: Gbogbo wa là ń gbádùn àdàbà.
9: Ilé fàájì pàtàkì kan tó mílẹ̀ títì. Femlas Hotel and Event Center. Sùúrù lérè road. Òkè ọrọ̀ àkókò. Home away from home ni. We provide well furnished accommodation with AC and DSTV. Níbi tẹ́tí máa ma wo gbogbo ṣánẹ̀ tó bá wù yín kárí ayé. Gbogbo ẹni bá fẹ́ ṣayẹyẹ. Event hall wa is full of air conditioner. Kò sì sírú ọtí àti wáìnì pẹ̀lú ẹlẹ́rìí dòdò tá a ní nínú bá. Ní restaurant wa. Gbogbo oúnjẹ tẹ́ ẹ bá fẹ́ làwọn professional caterers wa máa provide immediately. Àní swimming pool. Wabin salon. Àti mini supermarket láti máa rajà. We sell ice block ní bọ́ndùbọ́ndù fáwọn tó fẹ́ máa rà láti máa tún tà. Àti léyọ̀léyọ̀ fáwọn tó fẹ́ máa lò fúnra wọn. 24/7 ni náà tó mi fi ń ṣiṣẹ́. The security and the electricity supply are indisputable. Bẹ́ẹ̀ sì ni environment wa wà extremely fascinating and captivating. Ẹ wo mi ò mẹjọ́rò people jù. For hotel and event booking, call 070-390-51871 or 090-826-34416. Femlas Hotel and Event Center. Ní Sùúrù Lérè Road, Òkè Ọrọ̀. Let's go!
10: Ni baba wa ninu Oluwa Right Reverend Prophet Gabriel Ben Omoge JP Pastor Supreme Head CCC Worldwide se darapo mawo eni mimo ba se se ye kenyan eni mimo re o Monday 11th May ni service of song ni CCC Reverend Jason Memorial Cathedral Ojota Lagos Wednesday 13th May ni service of song mi ti youth program ni CCC Igbo Lekki Cathedral Regional Headquarters Akure Lago Merin Irole Thursday 14th May la ma gbe ara baba kuro ni Lute Leko ama duro die ni CCC Golden City lona Eko Ibadan awa gbe baba tara o di CCC Holy Land Parish Akure fun iteye atorin asale onigbagbo bere latago marun irole Friday ni sinkeyin ka to feru fi yepe fun yepe igbalejo wa di tara ni Arcade Grand alagbaka Akure baba wa Gabriel Beni Omoge JP Emerson laya olugbala titi dojo ajinde superior evangelist engineer Omowole Olumuiwa parokia chairman Uri Akari Parish Akure lunkede.
11: O ma ti daraba o kari aye o
12: ni isu daraba o gbona tun yo
13: ewo ni wa darapo pelu awon gbajumo ati celebrity ti won gbe jade won laruge latodo ni isu
14: gbo suit ati shirt ati trousers ati shoes ati bed
13: ati sandals and slippers o je ti talk Italian tabi Spain
14: tokunrin ni tobirin lomode atagba
13: olu antiche
14: jinsan shino
13: pantan joga
14: rich watches
13: awoka
14: senator dressing
13: resource control
14: ni isu
13: otagba antagba to tagbaragada se bi gbaragada nigba gbàgede ọ̀gbẹ́ gbàbù yẹkẹtẹ níbi táwọn ọ̀gbẹ́ gbà ti rí gbà ọjà pàtàkì kalẹ̀ sí.
15: My God!
13: Bí odindi ọjà ìlú kan lókè òkun ni.
15: Military and paramilitary accessory.
13: Àwọn officers boot.
15: Ní ti civil defense, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn.
13: Àti bẹ́ẹ̀ àti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀.
15: Gbogbo schools ni kò tètè wá máa order for uniform container and sanders.
13: All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí.
15: Ìbẹ́ ìṣe léyọ léyọ tàbí dọ́sí dọ́sí.
13: Ẹ̀yẹ tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà.
15: Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé.
13: Ó yá ní number 85 ọba Adéṣidà ní dojúkọ táwọn ọ̀làkùrẹ́.
15: 0800
13: 3452
15: 0455.
13: Ní Yéṣù.

0: visa UK àti Europe ń lọ lọ́wọ́.
1: Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 09036964322 tàbí 08079.

0: ṣe lójú iná lè wùrà oorun àgbẹdọ ibàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà iwájú datmal ds jẹ̀nráyè ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ datmal ds tí wọ́n ṣe pẹ̀lú atẹ́mítà àti lumefantrine tó jẹ́ 80 mg àti 480 mg ọ̀tá ayérayé ni àrùn ibà àti datmal ds ọ̀gá méjì ò gbọdọ̀ gbénu ọkọ̀ kan ìwọ̀ àjọ nafdac fòun tẹ̀lú datmal ds bí datmal ds ṣe wà fún àgbàlagbà bẹ́ẹ̀ náà ni datmal ṣóngálá tó jẹ́ 20 mg àti 120 mg ṣe wà fún àwọn ọmọdé iléeṣẹ́ jesse pharmaceutical company limited ló gbé jáde tó ń tà wọ́n fi alágbàtà káàkiri nàìjíríà ẹgbẹ́ 0806-646-6115 níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ò dá alágọ̀ ara kí ló fẹ́ di olówó láti máa ní datmal ds lọ́wọ́ lóòrèkóòrè àlàáfíà rẹ ṣe kókó bára ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ o
1: ẹ ṣeun akinyin kaabo padà láti òdì kejì lọ́hùn ẹ jẹ́ ká má jẹ́ ká mú òbèlè kájọ wọnú agbami ètò ń báyìí ní ẹ̀kúnrẹ́rẹ́ bí ọdún káyọ̀dé pẹ̀lú gbogbo awuyewuye yìí ti ń lọ káàkiri ìpínlẹ̀ èkìtì wípé wọ́n ti gbé ọmọ oyè kan dondo ní oríṣiríṣi àwọn ipò èyí tó jẹ́ ti ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè yìí wípé àwọn gan ni wọ́n máa ṣojú àwọn ẹkùn wọn kọ̀ọ̀kan ní báyìí o ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ èkìtì ni wọ́n ti wá sẹ̀sùn náà wọ́n ní kò mọ̀ rí bẹ́ẹ̀ rárá wọ́n ní gbogbo àwọn tí wọ́n jẹ́ olùdíje nínú ẹgbẹ́ òṣèlú náà ni wọ́n fi ọwọ́ bákan náà mú ò tó sì jẹ́ pé kò sí ẹnikẹ́ni tí wọ́n dìídì yàn láàyò pé eléyìí gan ni kí wọ́n mú láì ṣe pé bóyá ó ní alátakò ẹni gan ti ṣe alūkkóró ẹgbẹ́ òṣèlú náà ní ìpínlẹ̀ èkìtì yẹn ṣẹ́gun dípẹ́ ń ló sọ eléyìí ní ìlú adó èkìtì tí ń ṣe olú ìlú ìpínlẹ̀ èkìtì lánàá òde yìí ó ní gbogbo àwọn ọmọ ẹgbẹ́ pátá ni wọ́n ní àǹfààní láti pé kí wọ́n díje sí ipò yòówù tó bá ti wù wọ́n o àti pé ẹgbẹ́ òṣèlú náà ni ó gbàgbọ́ nínú ọ̀rọ̀ òṣèlú àwa ara wa láìsí pé bóyá a fi igbá kan bọ̀ kan nínú àti pé kí wọ́n lè ṣe gbogbo rẹ̀ ní gbangba làṣántà dípẹ̀ tó jẹ́ kó di mímọ̀ wípé pẹ̀lú bí wọ́n ṣe ń gbé ìròyìn náà káàkiri àwọn fẹ́ kó di mímọ̀ pé ẹgbẹ́ òṣèlú apc kò tiẹ̀ tí ì dúró síbì kan báyìí kó sọ pé ẹni báyìí ni àwọn yàn láàyò láti pé kó lè jẹ́ pé òun gan ni wọ́n máa mú gẹ́gẹ́ bí olùdíje ní àwọn ẹkùn kọ̀ọ̀kan ó ní torí náà ó ní gbogbo eléyìí tí wọ́n sọ káàkiri ni ó ní kò rí bẹ́ẹ̀ rárá o pẹ̀lú bó ṣe jẹ́ pé wọn yóò bẹ̀rẹ̀ sí ní ṣe ètò ìdìbò wọn lónìí ó ní níṣe ni kíkálukú wọn kí wọ́n ṣe kinní ọ̀hún ní ìrọwọ́ ìrọsẹ̀ kó má sì pé bóyá gbọ́nmi sí omi ò tó kankan ó wà ń bẹ́ẹ̀ ó lẹ́nikẹ́ni tí àwọn èèyàn tí wọ́n bá ti sọ pé ó tẹ́ wọn lọ́rùn òun náà ń ló tẹ́ àwọn lọ́rùn nínú ẹgbẹ́ òṣèlú apc kì í ṣe wípé wọ́n ní ẹnìkan báyìí ni wọ́n gbúdọ̀ gbé ó ní lóòótọ́ àti lódodo kálukú ló lẹ́ni tí inú rẹ̀ dùn sí láti pé kó lè jẹ́ pé bóyá òun gan ló máa jáwé olúborí níbi ètò ìdìbò abẹ́lé náà ó ní ṣùgbọ́n ó ní kálukú ló ní èròǹgbà ọkàn rẹ̀ kì í wá ṣe pé bóyá èròǹgbà ọkàn ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ èkìtì ni irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ń ló gbé síta o ẹ wò fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹ kọjá lọ sínú ìwé ìròyìn the nation kẹ́ ẹ lọ kà á. bí ọdún káyọ̀dé pẹ̀lú bí wọn yóò ṣe bẹ̀rẹ̀ sí ní yan ọmọ oyè nínú ẹgbẹ́ òṣèlú apc sí ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè yìí lónìí òde yìí báyìí ààrẹ bọ́lá ahmed tinubu ló ti képe gbogbo àwọn adarí ẹgbẹ́ òṣèlú apc pátápátá káàkiri orílẹ̀-èdè nàìjíríà pé kí wọ́n ṣe ètò ìdìbò abẹ́lé náà láìsí pé bóyá ó ní igbá kan tí wọ́n fi ń bọ ìkan nínú rẹ̀ o ó ní níbikíbi tí wọ́n bá ti gbìyànjú láti pé kí wọ́n gbé ẹnìkan dondo wípé òun ni àwọn rí láti pé kó lè ṣojú àwọn èèyàn rẹ̀ tí irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ tí ò bá ti ṣe é ṣe ó ní kò sí nǹkan méjì tí wọ́n máa ṣe òjú pé kí wọ́n kúkú gba gbogbo wọn láàyè kí wọ́n máa lọ sí orí pápá nínú ọ̀rọ̀ yìí tó jáde láti ẹnu ẹni tí í ṣe olùbánidámọ̀ràn pàtàkì sí ààrẹ bọ́lá ahmed tinubu lórí ọ̀rọ̀ ìròyìn yẹn báyọ̀ ọ̀nànúgà léyìí tí wọ́n fi léde lánàá ń ló ti sọ̀rọ̀ ní ààrẹ bọ́lá ahmed tinubu ó sọ fún gbogbo àwọn èèyàn pátá nínú ẹgbẹ́ òṣèlú apc wípé ààyè ń bẹ fún ẹnikẹ́ni tó bá fẹ́ díje sí ipò yòówù tó bá ti wù ó ṣùgbọ́n ṣá nǹkan tó mọ̀ tó sì dáhùn lójú ni pé kí wọ́n rí dájú pé wọ́n gba àlàáfíà láàyè kí wọ́n sì ṣe kinní ọ̀hún gẹ́gẹ́ bí tọmọtìyá láì ṣe pé bóyá nǹkan kan faragun ó ní ẹ wá wò ó o ni oju ti la lowo ta wa yi ki se aye igba to je pe a ma so pe bo ba pa bo ba obu lese ni oro oselu o ni nisin bayi enikeni ti anfani ba ti wa fun ti awon eyan re ti won ba so pe ohun gan ni awon fe o na ni ki won gba laye o lati pe ko le dije ko le soju awon eyan re ṣugbọn pe boya won fe gbe enikeni lori enikeji ni oni ko si nkan to jo o nitori pe gbogbo wa patapata omo iya ni o ye kari gbogbo wa o ni tori na ninu eto idibo abele yi to ma waye ninu egbe oselu APC ohun nse ni ki won se gbogbo nkan ni melo melo o o ni enikeni to ba jawe olubori nibe ko ma se yo layojo ati pe enikeni to ba si je pe o kuna ni inu eto idibo abele na oni ko fowo wonu ko ma se binu ko duro de igba mi oni tori pe ojo ni pe asiko ki jina o nitori igba mi lo ni asiko awon ti won ba mu yo fi pe to na ti yo tu lanfani lati pe ko tu pada wa dije nitori ide yi ki won se gbogbo nkan ni melo melo o ekurere iroyin na e koja lo sinu we iroyin punch
2: I shift Sunday, Oboye, Olu,

0: Ọ̀rọ̀ náà lọ́nà association chief airmen Adéṣídà estate phase two of Ìgbàtòrò road Alágbà Kákúrẹ́ ni wọ́n ní káàkiri gómìnà wa tó ṣiṣẹ́ sì lù dáadáa. Gómìnà Lucky Orímísàn Ayédàtiwa gómìnà wa nípínlẹ̀ Ondo ẹni tá a bá ṣe ní orí tí ò bá lè dúpẹ́ bí ọlọ́ṣà kóni lẹ́rù lọ́ni bákan náà wọ́n lẹ́ni tí ò dúpẹ́ ẹgbẹ̀fà ó bẹ́ gidi ní egbèje mọ̀nàkàì. A ò fẹ́ kí tiwa ó rí bẹ́ẹ̀ la ṣe ń pariwo iṣẹ́ takuntakun tí gómìnà wa ṣe nípínlẹ̀ Ondo pàtàkì jùlọ ọ̀nà tó yọ kololo ní gbogbo agbègbè wa láti máyédẹrùn fún onílé àtàlejò. Ẹ ṣé o. The entire landlord association of chief airmen Adéṣídà estate phase two of Ìgbàtòrò road Alágbà Kákúrẹ́ really appreciate your work so far especially road renovation and construction within our vicinity Ìgbàtòrò to school of nurses to Imafanaxis. We say thank you Mr. Governor more grace and strength to continue the good work. Announcer landlord association of chief airmen Adéṣídà estate phase two of Ìgbàtòrò road Alágbà Kákúrẹ́. Mr. Governor we say go on John John John.
1: When some bridles and blings in the camera bearable, what you come can't at a wolo? Bonnie Bea, what a liar, you don't face special attire. Hey, you don't face simple and captivating dresses. Let's go to Winsome Bridles at Winsome Plaza, number 70 B. Badeshida Road, at Rare Undo State. Lay, say you don't win Latin Nigeria, Titi Doku, when you want to win Winsome. Our services include bridles, ready to wear, stone board, and also the Instacore and fiber laser service. Nipita won competent, efficient, and professionally oriented staff who team fee sophisticated industrial machine dabira. Ayeti kojan, big glasses of Gulati Bogusa Bere. Irinse bale la tokyo kunse be gija. Otolonge ton ko ton na ton won ton lo ton to ton na ton design ton engrave ton e. Imagine soroju. Boshe lace, boshe ankara, boshe stuff at a won latest action lemfe. Just come for any style, any stuff, any manner, any mode. That will give you a distinctive appearance. Telephone 080. 609-104-18 Winsome Bridles and Blings. Let's go!
2: Kamala Cement and Block Industry.
3: Iléeṣẹ́ Block Industry tó ń ṣe blọ́ọ̀kù ìkọ́lé abọ́mọ̀ fọ́n tó lẹ kókókó bí ojú ẹja ni. CC ṣì lẹ́fẹ́ ni àbí náà ń ṣì. Bẹ́ẹ̀ sì fẹ́ríǹgì kànga tí kì í rún tí kì í yẹ gẹ̀rẹ̀ tí kì í fọ́ rárá. Kamala Cement and Block Industry ní kẹ́ lọ.
2: Yes now.
3: Àwọn kì í lọ bag of cement níbi tó ti yẹ kí wọ́n ti lọ one bag of cement. Torí dẹ́pọ̀ cement ń bẹ lọ́gbà iléeṣẹ́ wọn lóríṣiríṣi cement tẹ́ bá fẹ́. Kò sì yẹ blọ́ọ̀kù tẹ́ wá délé iṣẹ́ wọn tí ò sí ń bẹ̀ torí irinṣẹ́ ìgbàlódé tí ń bẹ́ ń bẹ̀ tó ń yọ 3,000 to 5,000 block lójúmọ́. Bí wọ́n ṣe ń lo cement fún iṣẹ́ tiwọn bẹ́ẹ̀ ni wọ́n ń ta cement fún customer tó fẹ́ ra cement tí wọ́n tún máa kó cement dé site ẹ̀. Gbogbo building contractor lẹ̀ yìí ni wọ́n mọ Dàmọ́lá Cement and Block Industry. Wọ́n tún supply granite, sand and stone dust. Ọjà wọn kò sì wọ́n rárá. Head office wọn wà ní number 3 lọ́pọ̀sìtì ilé-epo Mobi ní Fìwàṣẹ́ Ayé Lákùrẹ́. Branch office wọn tún wà ní number 3 nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Bini Garage Lákùrẹ́. Telephone 081-000-1234 pẹ̀lú Dàmọ́lá Cement and Block Industry. Ilé kíkọ́ ti di ìrọ̀rùn fún gbogbo mùtúmù wa.
4: Quality support.
5: Ẹn tọ́lọ́rọ̀ bá bá fi ṣe rán.
4: Oníṣẹ́ láì jẹ́.
5: Èyí lè mi ṣe òun lọ́ṣìnà àjọ̀gbọ̀nà.
4: Ti Swaring Movement,
5: a prominent aspirant for the Akoko Southeast and Southwest seats at the House of Representatives.
4: Àbújá.
5: Ṣé gbé ojú òpó kan kalẹ̀?
4: Yes.
5: A link on the net.
4: Tí a ti lè máa bára wa sọ.
5: Lórí pé kí ni gan-an.
4: Àwọn fẹ́ ká ṣe fún.
5: Bí ọlọ́dún ni.
4: Bí àdúgbò.
5: Ìwọ́ àbí ìlú.
4: Ojú òpó yìí ní kẹ́ gbà wọlé.
5: Forúkọ sílẹ̀.
4: Fi ẹ̀dùn ọkàn yín ṣọwọ́.
5: Ṣẹ̀mi fúnra mi.
4: Ṣẹ̀un lọ́ṣìnà àjọ̀gbọ̀nà sì máa pè yín padà.
5: Àyín jíròrò.
4: Ẹ jẹ́ wojú tu.
5: Tí n tẹ fẹ́ yẹn gan-an.
4: Bá di pé
5: alọ́wọ́ ògùn ẹ̀tẹ̀ wo làbálàpá.
4: Torí ara ẹni ń fàràn lọ́wọ́.
5: Ẹlòmíì iṣẹ́ ló ń wá.
4: Ẹ̀ta wọn
5: kan. Kalẹ̀ bá wọn rán inú àdúgbò wọn lágbára mi.
4: Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: To make your personal communal needs
4: and
5: expectations known.
4: Log on to
5: ṣeun ajọngbọlọ.net.
4: Fill in the Google form.
5: And receive feedback.
4: A real good time.
5: Torí náà èèyàn
4: mi. Ní gbogbo ìlú àti wọ́ọ̀sì.
5: Wọ́n ní Akoko Southeast and Akoko Southwest Federal Constituency.
4: Ẹ tara ṣe àṣà.
5: Lọ sójú òpó.
4: Ṣeun ajọngbọlọ.net.
5: A lè máa bára wa wéwèé ọ̀rọ̀.
4: Lẹ́yìn tẹ́ ẹ bá wọlé sójú òpó yìí.
5: Bẹ́ẹ̀ sì tẹ́ sọ̀rọ̀
4: rẹ. Lẹ́yìn fi gbogbo ntẹ́ bá fẹ́ sílẹ̀ síbẹ̀.
5: Ọ̀fẹ́ lẹ̀dẹ̀ fi máa wojú òpó yìí.
4: Nọ́mbà tó wà ń bẹ̀.
5: Nígbà tí ń lò.
4: Ṣáájú àsìkò.
5: Kò ṣe tọ́lọ́run bàbá wa ṣe.
4: Àwa débi tí àwọn fojú sí.
5: Nínú nọ́mbà yìí náà
4: sì máa fi bá yín sọ̀rọ̀.
5: Ìdí ni pé.
6: My word is my bond.
7: Abale Aishif Abadayo Adela ehon akoko be lo rokutu o
8: Abale Amadayo Adela Ameri
7: Abale Ataba Abale Adoye
9: Joshua
7: Amadayo
9: Fato Yibo
7: Ikede Romosi
9: Tati Tati
7: Nita Ati Le Osana
9: Bakure
7: Ejo Keta Dilogu
9: Oshu Kokola
7: Adun Kokoja
9: Abale
7: Aye Ire
9: Enyu Gba Kotilo
7: Arun De Logo Arun
9: Adun Naye
7: Ejo Koko Dilogu
9: Oshu Kero Adun E
7: Nikati Agboku
9: Ologbe
7: Olibi Igboku Pamosi
9: Asule
7: Lojule Tati Tati Close
9: Sọ̀nà Nàkúrẹ́.
7: Lágo mẹ́sàn án
9: òwúrọ̀. Lágo mẹ́ro.
7: Ìrọ̀lẹ́.
9: Láyẹyẹ ètò ìsìn.
7: Orí ọlẹ́gbàgbọ́.
9: Ayélujára.
7: Lójúde kan.
9: Ẹjọ́ ìjímọ̀ rẹ̀.
7: Ètò ìsìn.

0: àkókò náà ti jẹ́ tí olúwa fẹ́ bẹ ìlú àkúrẹ́ wò pẹ̀lú ìbúgbàmù iṣẹ́ mi àti ìjánu. Ibi ìsọjí tí a pe àkórí rẹ̀ ní àkúrẹ́ miracle explosion. Ìtúlẹ̀ àti ìdáǹdè àti àròyé yóò wà.
1: Àti ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu mìíràn.
0: Wá síbi ìsọjí ìyanu yìí.
1: Tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ Wednesday ọjọ́ kẹtàlá sí di ọjọ́ Sunday ọjọ́ kẹtàdínlógún.
0: Oṣù yìí.
1: From Wednesday 13 to Sunday 17th of May 2026.
0: Yóò wáyé nínú ìjọ Reconciliation and Liberty Bible Church.
1: Ní Ọ̀chilẹ̀ roundabout lẹ́yìn ilé Olúkáyọ̀dé.
0: Níbẹ̀ ni Ọlọ́run yóò ti máa lo ìránṣẹ́ rẹ̀ Bishop Jide Oríire.
1: Ẹni tí ṣe wòlíì tí ó kún fún ìfàmì òróró yàn fún iṣẹ́ àmì àti ìyanu.
0: Pẹ̀lú ajé rere Wálé Adélẹ́yẹ ẹni tí Olúwa ti fi àmì òróró yàn fún iṣẹ́ ìyanu.
1: Wá iṣẹ́ ìyanu rẹ̀ dájú.
0: Má gbàgbé.
1: Ìsọjí yóò wáyé nínú ìjọ Reconciliation and Liberty Bible Church.
0: Tó wà ní ẹ̀yìn ilé Olúkáyọ̀dé ní Ọ̀chilẹ̀ roundabout ní ìlú Àkúrẹ́.
1: Ní ọjọ́ Wednesday ọjọ́ kẹtàlá sí di ọjọ́ Sunday ọjọ́ kẹtàdínlógún.
0: Ọdún yìí.
1: From Wednesday 30 to Sunday 17th of May 2026.
0: Aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ ni ìsọjí yóò máa bẹ̀rẹ̀ ní ojoojúmọ́.
1: Wá pẹ̀lú ara, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ rẹ.
0: Jésù ń dúró de ọ.
2: Gbogbo ẹ̀yin èèyàn wa nínú ẹgbẹ́ òṣèlú APC, ọmọ yín Ayọ̀dèjì DF Olúlẹ̀yẹ Ògo Àkúrẹ́ ló ń kíyìn wípé ẹ kú àdúró ti gómìnà Lucky Ayédàtiwa àti ààrẹ Bola Ahmed Tinubu fún àwọn iṣẹ́ ìdàgbàsókè ìlú tí wọ́n ń ṣe. Ṣé borí tó bá máa dáde inú agorodẹ ní tiwa, ọrùn tí ó bá lè jìgbà lẹ̀kẹ̀ inú agorodẹ náà ní tiwa, ìbàdí tí ó bá lu mọ́ṣáájì, aṣọ ọba tí ń taná yinrinyinrin inú agorodẹ náà ló ti ń wá. Àsìkò ti wá dé wàyí láti yẹn tó káàtọ̀ tí ó gbé àṣẹ ẹgbẹ́ òṣèlú APC létéńté bí Oṣùmarè gẹ́gẹ́ bí aṣojú wa nílẹ̀gbìmọ̀ aṣojú sòfin nílùú Àbújá fún ẹkùn ìdìbò gúúsù àti àríwá Àkúrẹ́ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Ayọ̀dèjì DF Olúlẹ̀yẹ Ògo Àkúrẹ́ ní ẹni tí awọ rẹ̀ kájú ìlú láti kórè wálé fún gbogbo wa. Ó gbọ́n bí ifá, ó mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀. Ẹ̀yin olùdìbò nínú ẹgbẹ́ wa, ẹ gbà á, ẹ jẹ́ kí ikán wa parapọ̀ kó mọlé, kí ìrun wa parapọ̀ kó mọ̀ gìyàn. Ká fún Ayọ̀dèjì DF Olúlẹ̀yẹ ní tíkẹ́ẹ̀tì nínú ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú wa. Ẹ jẹ́ ká jùmọ̀ sínú fògo Àkúrẹ́ kó gbogbo lè di rọrùn.
3: Ìmọ̀kù dédé wòye o. Ìgbìmọ̀ àwọn ètò ìtẹ̀síwájú ní àkókò South West and South East. Èló ń kí wa nípa bí a ṣe fìmọ̀ ṣọ̀kan. Láti yan Honorable Dr. Olúṣẹ́gun Victor Àtẹ́gbọ́lé. Gẹ́gẹ́ bíi consensus candidate. Ẹ̀yin náà ẹ wò ó. Gómìnà ìpínlẹ̀ Ondo darí consensus náà bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Pẹ̀lú àkójọpọ̀ àwọn stakeholders lẹ́gbẹ́ APC. Níkẹyìn tí gbogbo wọn sì gbà pé Àtẹ́gbọ́lé ló kàn. Kódà àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó jáde láti àkókò South East ti jọwọ́ lẹ̀ fún Àtẹ́gbọ́lé Bọ́ba Gúnwà. Láwọn bí Ọ̀túnba Gbẹ̀ngẹ ẹlẹ́wọ̀ ètò Ọ̀làyẹ̀ká Dáúdò àti Ṣẹ́gun Adúrógboyè. Ó ní ọgbọ́n ìmọ̀ àti òye àti agbára láti ṣiṣẹ́ yìí. Olúwa ọba jogú ẹ̀ fún Àtẹ́gbọ́lé ká má tanra wa sá. Tó ẹ má jẹ́ kí fọ́nù àkọ́kọ́ ń fi bùgá fún yín. Ṣé wọ́n máa fẹ́ nìkan àbí wọ́n ti fún ẹnìkan ní automatic ticket láti Abuja rárá o. Kò sí yẹn nínú constitution. Ẹni tí ò bá faramọ́ consensus yìí kó máa bọ̀ fún direct primary. President wa, gómìnà wa, àtàwọn leaders wa ti jọ̀wọ́ wálẹ̀ láti ṣe bó ṣe tọ́ torí pinire láàrin la máa ń lò ní àkókò South West and South East. Lórí ọ̀rọ̀ House of Reps, ìwọ ọmọlúàbí kéèyàn ó lawọ́ kó wà generous and accommodating láì máa sápamọ́ fara ilé. Ìyẹn gan ni Àtẹ́gbọ́lé Bọ́ba Gúnwà fi ń wu gbogbo ènìyàn. Tó àwọn ìgbìmọ̀ yìí wá ní ká dúpẹ́ o lọ́wọ́ gbogbo ẹ̀yin stakeholders ká sì máa kí Àtẹ́gbọ́lé káàbọ̀.
4: Bí ọdún Káyọ̀dé, gómìnà ìpínlẹ̀ Ondo ń gbà kan rí ìyẹn Dr. Olúṣẹ́gun Mímíkò. Ní báyìí o, n ló ti wá lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC níbi tó ti sọ pé òun kúrò nínú ẹgbẹ́ òṣèlú òun. Ṣé mẹ̀ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ inú ẹgbẹ́ òṣèlú PDP ló wà, kó tó di pé láìpẹ́ yìí n ló kéde wípé òun ò kí ń ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú PDP mọ́ o. Tó sì ní tó bá yá òun yóò mọ̀ kéde inú ẹgbẹ́ òṣèlú gan tó ń lọ. Ṣùgbọ́n Bímí kò ti wá kéde gbangba báyìí láìsí nǹkan tó faragbọ́n lánàá òde yìí pé ẹ wò ó, inú ẹgbẹ́ òṣèlú APC gan ló ń lọ. Ó ní ìdí pàtàkì tóun fi kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP tóun sì ń lọ sínú ẹgbẹ́ òṣèlú APC ni pé rògbòdìyàn èyí tó gbanú ẹgbẹ́ òṣèlú PDP kankankan lé tí ó jẹ́ pé wọ́n rí ojútùú sí. Ó ní òun sì wá wòye pé lọ́wọ́ tá wà yìí ó ṣe pàtàkì, ó sì ṣe kókó láti pé kóun ó lọ ṣe àtìlẹyìn fún ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu gan fúra ẹ̀ látàrí ètò ìdìbò gbogbogbò èyí tó jẹ́ pé ó máa wáyé lọ́dún 2027. Mímí kò tó sọ̀rọ̀ yìí pẹ̀lú gbogbo àwọn tí wọ́n jẹ́ adarí àti àwọn alátìlẹyìn rẹ̀ ní wọ́ọ̀dù keje ní ẹkùn ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ondo. Ni ó ti sọ ọ̀rọ̀ náà. Ó ní pẹ̀lú gbogbo bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà, ó ṣe kókó, ó sì ṣe pàtàkì láti pé kéèyàn kó gbárùkù tí ki o ba le gbe eru orilede Nigeria de akesan oni tori pe te ba wo gbogbo bi oro aje orilede yi bo se ri nsin ta ba si wo gbogbo owo ti are Bola Ahmed Tinubu ati isejoba re to fi mu a ri pe idagbasoke to peye o tin de ba orilede Nigeria ati pe oro abo gan la fe so ni oni owo ti are Bola Ahmed Tinubu fi mu oro abo nisin o koja kere mi o nitori na o nse tan lati pe ko won o le se atideyin fun isejoba are Bola Ahmed Tinubu ko ba le se aseyori ati pe ko le pada jawe olubori si ipo are ohun ninu eto edibo yi to ma waye lodun 2027 fun ekurere iroyin na e koja lo sinu iwe iroyin punch ke biadun kayode eni to ti fi igba kan ri je igbakeje are orilede yi yin atiku abaka ati en to ti fi igba kan ri je minister to wa fun oro irina oko ni orilede yi rotimi ameshi lana ode yi ni awon mejeji ni won mo ti lo gbe form mo pe mo fe du ipo are ni won ti lo gbe sile ni olu ile egbe oselu ndc nibi ti o je egbe oselu won o nigbati atiku to ma fi oro na lede lana o ni o n gbe igbese yi ni o lati le ri daju pe o n da iye ati eye ati ojo waju rere orilede Nigeria pada ko n si tu orilede Nigeria so fun bi eni so igba ngba to na tu ma soro ameshi je ko di mima o ni se ri pelu bi mo se so pe mo ni fe lati dije si ipo are orilede yi ninu egbe oselu adc o ni ewo mo se tan lati pe kin yi igba rere orilede Nigeria pada laarin odun merin iyen ti won ba dibo fun wole o ni tori pe o n kojo osuwon daadaa o n ni iriri to peye ati pe o n le se ise ohun lai se pe boya o n roti eleyameya kankan ati pe o n o ni fi ti oro oselu o n o ni fi se oni tori pe o n yoo mu gbogbo awon egbe oselu gege bi eni ti o je pe o ni o n je olori won ni orilede Nigeria o ni gbogbo awon eleyin lo wa lokan won o to n fi so pe to o n se tan lati pe ko n o wa darapo mo awon to ma dije si ipo are ninu egbe oselu adc naa o ni tori pe gbogbo nkan ti sele ni orilede Nigeria lowo ta wa yi to n ba di are orilede Nigeria ohun yo ri daju pe o n yanju gbogbo re lai si nkan kan to faragun o e wo oro po nbe ta awon mejeji so o e koja lo sinu iwe iroyin Daily Post iwe iroyin leadership ke lo ka le kayode lori oro ipo are orilede yi na mo ni fun ti odun 2027 ni bayi o gomina ipinle oyo eyan seyi makinde lana ode yi nlo na nlo ti lo darapo mo awon ti won fe dije si ipo are odun 2027 o labe egbe oselu meji ti won so pe won parapo iyen egbe oselu pdp ati egbe oselu apm ti a mo si allied people's movement o ngba to nsoro na ni makinde nlo so oni o dupe lowo gbogbo opolopo awon eyan to je pe won wa sibile ni o olohun gege bi enikan ti won pe oruko re ni oluseyi abiodun makinde olohun kede gbangbangba wipe ohun ti setan lati pe ko won o le di are orilede yi lainu egbe oselu pdp ati egbe oselu apm pelu bi awon mejeji bi won se parapo oni ohun so gbangbangba bayi pe ohun fe dije fun ipo are na ni pelu wipe nigba to n ba di are orilede yi tan gbogbo nkan ti o je orilede Nigeria niya patapata nlo ma mu se o pelu bo se wa kede yi e ri pe opolopo awon eyan kan ninu egbe oselu alatako ni awon na ni won ti lo so pe awon fe dije si ipo are ohun o bi igbakeje are orilede ngba kan ri Atiku Abaka ati en to ti fi igba kan ri je minister to wa fun igbokegbodo oko ni orilede yi rotimi ameshi to fi mo eni to ti fi igba kan ri je oludije si ipo are ninu egbe oselu labor lodun 2023 iyan ogbeni Peter Obi bakan na ni Adewole Adebayo tinu egbe oselu SDP ati ogoro awon to ku le ti won so pe won fe gbe na woju are Bola Ahmed Tinubu ninu eto edibo yi to ma waye lodun 2027 ngba to nsoro nbe hun ni makinde nlo so oni te ba ri bayi oni e ri pe lowo ta wa yi orilede Nigeria nlo tun sun gere lo si ibi ti o ti fe di ti egbe oselu kan soso oni eleyin lo si je ki orisirisi gbogun ti ko ma waye fun egbe alatako oni gbogbo nkan ti won se na lo je pe won a je ki awon egbe alatako ki won fe ri mu mi o oni tori ide yi iyen ni o fi ye ki gbogbo awon egbe alatako ki won parapo oni e ri pe pelu bi gbogbo nkan se lo ni orile ede yi bayi awon egbe alatako won a fe lenu nbe mo latari ijoba apase wa ati ijoba amuni mogun yi to je pe o nbe ni orile ede Nigeria oni sugbon o to nba ti le di are orile ede yi gbogbo rederede yi to je pe isejoba ti nbe lude ti won se lo yo mu kuro ti gbogbo nkan yo si gurege ni orile ede Nigeria e wo e koja lo sinu we iroyin punch ke lo ka
5: gbogbo wa se mo ile ise je ko ye mi kale oluwa bread gege bi ile ise bread ti ko lelege ati bi owo ke ile ise wa se de gbogbo ile kile ati wa se te bayi o lati le je ki bread wa ma to yin lowo ni gbogbo ibi te ba wa idin yi ta fi pe gbogbo eni to ba mo ko wa daada to si ni license tabi to ti wa ko ti won fi nta bread ri lati tete kan si ile ise je ko ye mi kale oluwa bread gege ni anfani igbani sise wa fun gbogbo awon to ba ti ni riri nipa ti ma tele oko to fi nta bread kakiri ta mo si se shred lati kan si ile ise wa bakan na gbogbo eni kani ta ba se ayewo fun ta si ri pe o pe gede la o gba sise loju ese yala o je okunrin tabi obirin be gege ni an wa awon alagbata kan ba fe ma ta bread to jade lati ile ise wa tete kan si ile ise je ko ye mi kale oluwa bread o wa ni onigari irese road iboyin wa quarters off mega school akure tabi ka pe sori ero ibarani soro yi 07033712545 07033712545 baba won raun kiri mo pe o sise o atelewo eni ki tan ni je ile ise je ko ye mi kale oluwa bread ti ko re dale iwo na wa ba won he
6: iku duro iku seka o ti meni re lo ojo karojilogbon osu keji odun yi iku wole to mu mama madam olajimon ke victoria alade lo ni filani eyin odun mo kan dilogbon 79 years to ni tumo nile aye iku ose yi to
7: odi ko se mama o da
6: bi eto suku mama yo ti lo ni o friday ojo karojilogbon osu karo

0: fin mi daro ara yi
1: oni bara mi owon won ko lori youtube ni
0: se oni data to po to ba yen ni
1: ah data lati mtn o yato mani pelu erin won naira pere won janfani pe iseju meje ategbeta data
2: maduro marose janfani yi lati owo mtn o yato o tun le je ipe iseju 15 ti data gigabyte meje yo tun le lori re fun egberun naira testa 312 star 14 hash lati jebadun mtn o yato looto
3: Ki lo sun opo iresi jollof lo se pele igbadun to ga. Se ti won ba se pelu koro na fun adun to ka mama yen ni. Tabi te ba je pelu ojulowo saladi Nigeria, eso cabbage, carrots, lettuce, atewa onikidiri die.
4: Oni lati je mejeji. Se jollof rice re pelu adun koro na. Ki o wa je pelu opo efo. Oya je ki opo onje re gbe pelin loni.
5: Jeun to da se ro ti mama wa
6: se ma tete ji lati si mama o oya so je fun mama Zanzibar lodun yi ninu dije yare refund 2026 ti 3 crowns milk koko arukoko pelu lilo leta kokon ninu ruko mama re ko si fi ranse pelu aworan ja 3 crowns milk ti yowo re to egberun marun naira si www.3crowns.com.ng abi sawon ebudo igbebun wa ko si lanfani lati je ebun oni ilana ati ofin o 3 crowns milk ilera awon mama Ajo ebi.
7: Hello, send gbadun adaba.
8: Gbogbo wa na gbadun adaba.
9: A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah alladhi bi ni'matihi tatimu salihat. اللهم صل وسلم وبارك على عبدك ونبيك ورسولك محمد وعلى آله وعلى أصحابه وعلى جميع أمته آمين أدوكي فون الله وبالا نو بالا بارا وبالتو وباتي وفرن ببين تبان دوكي أبلا وقلن كوشا لكم وريدون فون أتركاتي جفون ونبي ومحمد أمر علي وصحابات ببولو تليلان النبي Aki gbogbo eyin olutade si wa lokunrin lobirin lomade lagba pe akabo sori eto yin eto wa atbian ero olohun to shun gbo wa eto yi lati lo wo olohun dakun ba wa duro ti ero olohun ba na gbogbo tin ja pada si ti o da olohun dakun ma je o to si ero olohun ba yi lai lai bi rahmati ya rahman rahim abdul wasi' yusuf ni oruko temi loni a ma wo ye si fodlo awwal al-ashri fi shahr dhul-hijja Allah tin be fun awon ojo mewa akoko ninu osu dhul-hijja e tin se osu kejila ninu osu ojo orun ti awa muslimi awon sheki wa tin ma wa salaye le fun wa na ni baba wa tin won je shifi manfur first giwa polytechnic ni lo owo baba wa fodi lati sheik doctor tijani muhammad roji ke uyemi Abẹ̀lọ́ nǹkan náà kó dà fún kó bá wa dúró ti àwọn ṣéèkì wa jù báyìí lọ gbogbo tí ń jẹ́ àpadà sí tí ó dá ọlọ́run dákun mọ́jọ́ dọ́dọ̀ àwọn ṣéèkì wa àti gbogbo alápapọ̀ bí rahmatu ya arhamar rahimin bismillah sheik.
10: Alhamdulillahi rabbil alamin wassalatu wassalam ala nabiyyina Muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa ashabihi wa man tabi'ahum ila yawmiddin. Adupe fun Olorun Oba eleda wa Olorun Oba to da gugu eda pata Olorun Oba to tun sesa ninu awon eda t'Olorun Oba da gugu eleyi na nlo labe hikima Olorun Oba ko si ma je anfani fa wa eda eyan na ni atoro ike ati ge Olorun ko ma ba nabi wa Muhammad sallallahu alaihi wasallam awon ara ile re awon sahaba re ati gbogbo awa onigbagbo ododo pata lapapo o ki gbogbo eyin baba ba wa gbogbo eyin asaju wa ninu esin alekun ike olohun ko olohun dakun ko ma ba wa se fun yin o ki gbogbo eyin te nte ti gbo wa abi olohun ninu anu eyi ta tun gbo yin na ko olohun oba dakun ko je ko se eni kokan alanfani oro olohun oba to tobi ninu alquran a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim Inna Allah abin nasi la raufu rahim. Olohun ni daju daju, ohun Olohun Oba. Ohun Oba ti ma n ke awon eda eyan ni. Ohun Oba ti ma n sa'anu awon eda eyan ni. Quran chapter 2 verse 143 ninu awon kan tin to ka si ike Olorun oba anu Olorun oba lori awa eda eyan ohun ni ojo mewa takoko ninu osu Zulhijja Olorun oba dayi Olorun wa ko opolopo ike fa wa omo eyan sinu awon ojo mewa takoko ninu osu Zulhijja yi leyi to se wipe pelu ogun Olorun o se se ko je pe titi ojo Monday ose to nbo yi a bere o se se to Olorun ba ni ka roshu a bere mewa takoko ninu osu Zulhijja na nitori wipe awon ojo yi gege bo se je wipe Olorun oba ma sha lesha eyikeyi to ba wo Olorun ninu awon eda re awon ojo yi Olorun oba ma sha lesha ko ba le ma ja si wipe awon ise olore ta ba se Olorun o ma multiply awon esan re ni lopo iloko iloko fun wa bakan na awon ise teyan ba da ko le dipo Olorun o saforiji awon ise yi Olorun o le ma gbe ipo wa ga lawon asiko yi Olorun o si ma se afomo emi wa Olorun ba n juwe awon ojo mewa akoko yi papa julo ka le mo pataki awon ojo yi ni suratul fajr verses 1 to 3 Olorun oba ni wal fajr wala yalin ashr wa shafi wal watr Olorun oba ma nbura pelu awon ojo yi Olorun oba bura pelu fajr Olorun oba tun wa bura pelu oru mewa awon olumesin won Olorun oba n toka si awon ojo mewa takoko ninu osu Zulhijja Olorun oba n pe akiyesi wa si wipe awon ojo yi awon ojo to lore pupo pupo pupo ni o ninu ti yo je ka tete mo babara awon ojo mewa takoko ni osu Zulhijja yi un loro awon afa ti won ni ojo mewa takoko ni osu Zulhijja yi o lore ju ojo mewa to kẹyin Ramadan lo nitori wipe gbogbo apata na la mo pataki ati babara Ramadan to ba tun wa lo ja si wipe a tun wa ra awon ojo mewa kan to tun wa lore ju mewa ojo mewa to kẹyin Ramadan idan yi gan ti to ni ti o je ka mo ki mo awon ojo mewa ti Zulhijja yi ka wa na ka ti ma ti sin gbaradi wipe inshallah awa na a ni mizi awon opportunity yi ninu oro awon afa awon ni to ye pe ooru la fe soro nipa re o latara Lailatul Qadr ti nbe ni ooru mewa to kẹyin Ramadan won la se wipe ooru mewa to kẹyin Ramadan o lola ju ooru mewa to bere Zulhijja lo sugbon ta ba n soro nipa awon ojo days mewa ti Zulhijja yi o lore ju mewa eyi to kẹyin Ramadan eleyi oye wa latara wipe ninu awon ojo ti nbe ninu odun kan ta ba so wipe orun yo si ojo bayi ojo to lore julo to orun yo ninu e ohun na ni ojo Arofa ojo Arofa yi o wa je okan ninu awon ojo mewa to bere Zulhijja ta so yi bakan na ninu ta fi mo wipe osu ojo mewa takoko ninu Zulhijja o lore koda o lore ju mewa to kẹyin Ramadan ohun ni wipe lásìkò yìí ló le rọrùn fún mùsùlùmí kó rí gbogbo òpó márùn tó gbé islam dúró ló le complete at a time ìyàtọ̀ sí mẹ́wàá Zulhijja yìí the maximum téèyàn lè ṣe nínú òpó márùn yẹn ni kó ṣe mẹ́rin ṣùgbọ́n nínú Zulhijja first 10 days of Zulhijja ọjọ yẹn lèyàn lè àsìkò yẹn lèyàn lè complete gbogbo márààrún nítorí pé àsìkò yẹn lèyàn ó lọ Àrọ̀fá àsìkò yẹn lèyàn ó ṣe hajj gbogbo àwọn umuhat lọ ibad Ọlọ́run kò sí àwọn àsìkò yìí tó ló fi já sí wípé ó lọ́lá púpọ̀ mẹ́wàá takọ́kọ́ yìí ó lọ́lá púpọ̀ o àáfàá wa abdullahi ibn abbas ọjọ́ ọlọ́wọ́ anihuma wọ́n gbà wá àwọn lójíṣẹ́ Ọlọ́run sọlọ́lọ́ alẹ́ wa sálám sọ báyìí wípé mọ̀lá amalu fi àyà mi na afdọ́lù mi ni a fi há zìí òjíṣẹ́ Ọlọ́run sọlọ́lọ́ alẹ́ wa sálám ó ní kò tún sí àsìkò kan tá a lè ṣe èyíkéyìí nínú iṣẹ́ olóore tí n ta wá ṣe yẹn tí ó wà á fún wa ní ládàá virtues tí ó tó èyíkéyìí nínú iṣẹ́ tá a bá ṣe ní ọjọ́ mẹ́wàá tó bẹ̀rẹ̀ dhul-hijjah. Àwọn sọ̀hábà wọ́n gbàgbọ́ yí ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run yìí sọ̀lọ́lọ́ àlewàsálàm wípé kò sí bíṣẹ́ olóore kan ṣe le tóbi tó bó ṣe le lọ́lá tó tó bá ṣe láwọn ọjọ́ míì. Kò dẹ̀ tún wá sí bíṣẹ́ olóore kan ṣe kéré tó tó bá ṣe ní mẹ́wàá nínú dhul-hijjah. Èyí tó ṣe nínú mẹ́wàá yẹn yóò wá nípa yóò ní ládàá ju èyí tó tóbi tó ṣe tí ì ṣe nu mẹ́wàá dhul-hijjah lọ. Ló fà á tí wọ́n fi bí òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ sálám lè rí wípé wàhálà lè jihad. Ó ní ànábì ó tọ̀ tó bá jẹ́ jihad fi sẹ̀bi ìlè láì làwọn ṣe tí kì í sì ṣe mẹ́wàá tàkọ́kọ́ yìí làwọn ṣe mọ́ olóhùn náà. Òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ sálám wàhálà lè jihad ìlà rọ́jùlọ́n kọ́rọ̀jà yóò kọ́ tóró bí náfsì wà máa lè hì falàmìyàrì jọ ibi ṣe yìí. Ànábì sọ̀rọ̀ sálám kódà jihad náà àyàfi pẹ̀lú condition pẹ̀lú májẹ̀mú wípé ẹni tó ṣe jihad fi sẹ̀bi ìlà yìí pẹ̀lú ẹ̀mí rẹ̀ pẹ̀lú owó rẹ̀ ọ̀kọ̀ọ̀kan nínú méjèèjì yóò tún padà wálé mọ́ tọ́yídà ìyẹn nìkan la lè fi sọ wípé ó lè lọ ṣe déédéé iṣẹ́ olóore tó o bá ṣe nínú dhul-hijjah. Ó lè ṣe déédéé iṣẹ́ olóore tó bá ṣe nínú dhul-hijjah tàbí kó jù ú lọ. Tó ti ń túmọ̀ sí wípé àwọn iṣẹ́ olóore míì tó tóbi lójú wa téèyàn ẹ ṣe lóṣù míì kò lọ́lá tó èyíkéyìí nínú iṣẹ́ tá a bá ṣe nínú dhul-hijjah o. Ìbànúlá gbogbo ẹ̀yin tẹ́yìntẹ́ ti gbọ́ wa pátá eléyìí náà mà tó ń ṣàlàyé àánú ọlọ́run ọba tó pọ̀ lè wà lórí. Nítorí wípé ó lè ṣẹlẹ̀ nígbà míì tó yẹ pé ìwọ̀nba iṣẹ́ díẹ̀ báyìí náà ni mùsùlùmí kan lórí ṣe kódà ó lè ṣẹlẹ̀ nígbà míì tó yẹ pé oríṣiríṣi àwọn defects shortcomings ni mùsùlùmí míì ló ti dìmẹ́rù tẹ́lẹ̀. ọlọ́run wá create opportunity àsìkò ọjọ́ mẹ́wàá yìí tàkọ́kọ́ nínú dhul-hijjah yìí irú mùsùlùmí bẹ́ẹ̀ yóò wá rí ọ̀pọ̀lọpọ̀ opportunity yóò ṣiṣẹ́ díẹ̀ yóò fi gba ẹ̀sán tó pọ̀ níwájú ọlọ́run. ìwé rẹ́kọ̀dù iṣẹ́ rẹ̀ tó jẹ́ wípé ó ti fẹ́lẹ́ tẹ́lẹ̀ tó fúyẹ́ tá a rí àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń bẹ̀ yóò wá ọlọ́run wà fún opportunity ọjọ́ mẹ́wàá yìí tá a bá wá parí ọjọ́ mẹ́wàá yìí tó sì lò ó dáadáa yóò wá di ẹni tí rẹ́kọ̀dù iṣẹ́ rẹ̀ tí ó wà pọ̀ lọ rẹ́gẹ́dẹ́ tí ó pọ̀ lọ rẹ́gẹ́dẹ́ látara opportunities ọjọ́ mẹ́wàá tàkọ́kọ́ nínú dhul-hijjah yìí. oore leléyìí látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ọba fún wa ní àwọn opportunities yìí. mùsùlùmí míì tó jẹ́ pé ó kàn lẹ̀ ti weak tẹ́lẹ̀ tó bá ti wá gbọ́ wípé ọjọ́ yìí mọ̀ tó ń bọ̀ yóò tún wá dìde wípé ó dá ẹ jẹ́ kí n tún káràmásìkí ọjọ́ yìí ẹ jẹ́ kí n tún múra sí àánú ni látọ̀dọ̀ ọlọ́run. bọ́lọ́run ṣe fún wa ní àwọn ọjọ́ mẹ́wàá tàkọ́kọ́ nínú dhul-hijjah iṣẹ́ wa tí wọ́n multiply ẹ̀ a máa fà á fún mùsùlùmí tó bá serious òun náà ó máa fẹ́ wò wípé òun fẹ́ ṣe musa àbàkọ́ òun fẹ́ compete náà pẹ̀lú àwọn mùsùlùmí tó kù kóun náà lè rí ọ̀pọ̀lọpọ̀ dáadáa nínú iṣẹ́ olóore òun. ìbàdànlá gbogbo ẹ̀yin tẹ́yìntẹ́ ti gbọ́ wa pátánu àwọn nǹkan tó lẹ́tọ̀ọ́ ká lọ mọ̀ òun náà ni wípé àwọn iṣẹ́ olóore tá a máa ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá tàkọ́kọ́ yìí lára rẹ̀ òun náà ni ká bójútó àwọn ìrún wákàtí márùn-ún wa ká bójútó dáadáa. àwọn nǹkan tó lè mú èèyàn súnmọ́ ọlọ́run ọba jùlọ òun náà làwọn nǹkan tọ́lọ́run ọba ṣe lọ́ràn èèyàn lè wà lórí o. nínú rẹ̀ náà ni ìrún kíkí gbogbo wa náà pátá bá a tún ṣe fẹ́ wọ mẹ́wàá tàkọ́kọ́ nínú dhul-hijjah yìí ìrún wa kárípà kí síjàmá ìrún wa kárípà kí nínú mọ́ṣáṣí mélòó mùsùlùmí ìrún zuhri ìrún asri kìíkì níjàmá kìíkì nínú mọ́ṣáṣí ó lè jẹ́ látara ṣọ́ọ̀bù rẹ̀ ó lè jẹ́ látara iṣẹ́ ó lè jẹ́ látara nǹkan míì. a mà tún fẹ́ wọ mẹ́wàá tàkọ́kọ́ nínú dhul-hijjah dákun tìtorí tọlọ́run ìwọ náà o gbúdọ̀ take a decision firm decision wípé gbogbo àwọn ìrún tó kì í òkè níjàmá òkè nínú mọ́ṣáṣí òkè sasiko re gege bi ninu hadith kudusi afa wa abu rira de allah ni won gba wa o won ni wa ma olohun won ba so bayi wipe wa ma taqarraba ilayya abdi bi shay'in ahabba ilayya mimma aftaradtuhu alayhi olohun ni interu mi to le fi sunmo mi julo ohun na ni awon kan ti mo se loran eyan le lori ko boju to awon kan wayi ko boju to awon kan wayi ohun lo le fi sunmo mi julo o leyin na awon to wa to wa jena fila na ko tu ma se yo to continue lati ma sunmo mi titi temi olohun ti ma fi nife re o fi ja si wipe e dakun baba ki won ran eyan to yanju kan awon na wa fi luwa e je ka tun boju to pelu mewa ohun na lati gbo yi won mo multiply awon ise alada re ni lopo ilopo ilopo gbo awon nafila ro wa ti meji to ye ka ki ka to kirun subu yi merin to ye ka ki ka to ki zuhur merin to ye ka ki leyin zuhur meji to ye ka ki leyin maghrib bakan na meji to ye ka ki ninu awon nafil leyin isha e dakun e mo tun je ko sonu mo wa lowo iwo na wo bi record ise re bi o se po to to ba take decision wi pe inshallah gbogbo awon na wa feel ko ni ja koda irun duha na ko take decision wi pe ko ni ja e wa ri wi pe e tolorun wa gbe kale fun wa ti se wa ti o mo fi multiply ninu lada yi pelu mewa ta koko ninu dhulhijja to possible ki o wole wa lojo monday ti nbo yi Olorun yo fi separate awa musulumi sibi meji ari awon olugbagbo ododo kan to ye pe they are very diligent e wa ari awon musulumi kan they are lazy individuals ko si bi won se gbo to wi pe nkan yi mo ni lada ori won o ni wu won o ni take decision wi pe awon na o mura ibe le ti ri musulumi mi ti o tin tin mura bayi wi pe ohun o pegede ni bi lilu asiko ojo mewa ta koko ninu dhulhijja Olorun oba eleda wa ba wa soro suratul mukminun Quran chapter 23 verse 61 Olorun ni ulaika yusari'una fil khairat wa hum la sabiqun Olorun ni ri awon onigbagbo ododo ohun la won to se pe yusari'una fil khairat gbogbo gba ti won ba ti gbo wi pe daada leleyi eleyi o fun won ni laada to po yusari'un won o ni pe ni kíákíá wọn ẹ bá wọn nídìí dáadáa yẹn yusari un kíákíá kámákámá ẹ bá wọn nídìí dáadáa náà wàhún làá sábìkún wọn ó sì dáwájú níbi àwọn dáadáa yìí kọlọ̀ kó ṣe ẹnì kọ̀ọ̀kan wà lẹ́ni tí ó gbáwájú níbi àwọn dáadáa yìí ó bákan náà a kí quran a gbìyànjú pàfẹ́ gbáwájú ńbẹ a ṣe ọ̀pọ̀lọpọ̀ dùá a sì gbáwájú ńbẹ a ṣe sọ́dákọ̀ wà bẹ̀rù lọ́wọ́lẹ́dẹ̀ẹ́n a tún wá ṣe dáadáa sáwọn òbí wa ẹ rí wípé àsìkò mẹ́wàá àtàkọ́kọ́ nínú dhulhijja yìí mùsùlùmí ọmọ tọ́lọ́hún ọba bá fún lówó kí ló dé tí ò ra ẹran àgbò fún òbí rẹ̀ káwọn náà kó rí nǹkan fi pa ẹran ọdún kí ló dé tí ò ra aṣọ fún òbí rẹ̀ bírú ló wálídẹ́yìn èyí tó bá tún wá ṣe lásìkò yìí ládàá rẹ̀ yóò mọ̀ tó pọ̀ kódà nínú sọ́dákọ̀ náà tó lè ṣe sílátùl arham àtúwárí nínú mọ̀lẹ́bí mi tó sì rí wípé òun náà ní bùkátà sáwọn nǹkan wọ̀nyí ọlọ́run sì bùkún ọ ó tún wáá ran mọ̀lẹ́bí náà lọ́wọ́ sí látùl arham gbogbo dáadáa téèyàn bá rí téèyàn máa ṣe náà sí àwọn mọ̀lẹ́bí lásìkò yìí ládàá rẹ̀ pọ̀ wà ihsan ilà nas bákan náà ká wáá ṣe dáadáa sí gbogbo ẹ̀dá èèyàn ẹ wo ohun tí islam tó ń pè wá sí jàmọ́ ẹ wàá wo ọ̀pọ̀lọpọ̀ abala tí a bá fẹ́ mú nínú islam tá a fẹ́ ṣàlàyé ẹ mọ̀ bá ń bẹ̀ wípé ọlọ́run ní ojúṣe ni fún ọ àti pàálàṣẹ fún ọ máa ṣe dáadáa sáwọn èèyàn máa ṣe dáadáa sáwọn èèyàn máa ṣe dáadáa sáwọn èèyàn. This is the message of Ali Islam tó bá lẹ́ni tí òun mọ tí wọ́n ń pè ní islam eléyìí ní islam o nítorí pé islam kì í ṣe ẹ̀sìn tí wọ́n máa ń lẹ̀ mọ́ wípé ẹ̀sìn pààyàn la it is a misrepresentation of islam ẹ̀sìn islam kì í ṣe ẹ̀sìn tí wọ́n máa ń lẹ terrorism mọ́ rárá it is misrepresentation of islam islam ń là ń ṣàlàyé fúnra wa ihsan ilà nas wa adawul hukuk bakana gbo awon to ni eto ton fe gba lowo wa asiko yi agbodo fun won leto won daada koda ta asiko yi ba tun koja na atun ma fun won leto won ire oko ninu ile iyawo re leto le olori o toju re o o tun gbodo ma na iyawo lasiko yi o gbodo fitina re lasiko yi o ire iyawo atun ti fe mu mewa akoko ninu dhulhijja se wa tun wa leni to je wipe oko re o le control re o gboran soko lenu o n jade bo se wo koda o n se pe foko ah ya lo tuba ya lo yi pada dori pe asiko yi asiko te yan ma fi se daada ni asiko ta ma fi se iran ti olohun oba ni olohun oba so ninu alquran li yashadu manafi alahum wa yadhkuru isma allahi fi ayamin ma'lumat olohun oba ni awon asiko yi o kele witness gbogbo awon anfani tolohun oba fun yin kele ogunro wa yadhkuru isma allah kesle maran ti olohun oba lawon ayami ma'lumat awon number of days to je pe they are numbered ashi azkaru wi to ba ro wa lorun la ilaha illallah allahu akbar ugbo awon azkaru won yi a ma se lopolopo koda a ma gbo soke eleyi o common tawon sahaba ti won ma se daada ti won ma gbe ohun soke afawa ibnu umar afawa abu uraira won lo loju ona ni allahu akbar won lo ninu oja ni won ma gbo ohun soke won be ninu ile ni gbo awon ojo won yi pata na ni won ma fi se azkaru won yi eleyi ninu sunna tawon eyan ti gbagbe loni ni o olorun won kuru lo afi ayamin ma'dudat ka ma ranti olohun oba lopolopo eje kata suna yi eje kata aji e wo oro olohun ninu alquran inna ma kana qawlal mu'minin idha du'u ila allahi wa rasulihi liyahkuma bainahum ay yaqulu sami'na wa ata'na olohun ni se ri awon mu'mini ododo gbogbo igba te ba ti so fun won pe in tolohun ma wi ni in to jise re ma wi ni ohun ni ke ma ma fi lo igbesi aye yin in ti won ma so ni wi pe sami'na wa ata'na ati gbo asi mu lo lesekese na niyan to yi ta tun gbo ninu itosona yi eje ka ri pa lo daada awon ojo yi eje ka plan re daada ka lekun o lara awon kan ta ma nlo ojo yi fun asiyam o na ni awe ka lo awon the first 9 days yi ka fi gba awe lada re mo pupo lada re mo po ojise olohun sallallahu alaihi wasallam ama lu mesan ta kokko yi lati fi gba awe gege bi ya wa hafsa bo won se gba wa o won ni anabi wa muhammad sallallahu alaihi wasallam ninu kan ta anabi ki miss awe ojo kewa ninu muharram bakana awe 13 14 15 osu oju orun bakana awe mesan ta kokko ninu dhulhijja won lu jise olohun sallallahu alaihi wasallam ki miss ye awana ma ja plan ni lati sin lo afa wa imam nawawi rahimahullah woni sheri awe mesan ta kokko ninu dhulhijja yi mustahabbun istihbaban shadidan woni awe to je pe mustahabu ni looto woni sugar istihbaban shadidan woni awe to je pe muslimi ogudo muslimi budo babara re wi pe ohun ni mizie awon afa fi wa shalaye fun wa wi pe to to ba wa ri gbogbo mesan yen gba to ba je meje lọlọrun ni ko ri gba iwo na gba to ba je marun ni iwo na gba o wa ri mesan gba o ri meje gba o ri marun gba won ni dakun ti tori tọlọrun awe tọjọ tarofa mo je ki yen o sonu mo lọwọ o ko wa si bo se le wu ko kọle to feni ti o ba ti si ni hajj ti se po lo maka ti n se se hajj won awe titojo tarofa ko gbodo sonu mo lowo anabi wa muhammad sallallahu alaihi wasallam oni mu ro kan asi nbe olohun wipe ni ba gba awe ojo arofa awon ise to ti se ni odun kan seyin olohun o saforiji re fun ito tun se ni odun kan after ojo arofa yen na olohun yo tun se aforiji re fun lo fi jasi wipe lara nta ma nboju to lasiko yi ataubatun nasuh musulumi ma n tuba ese ni o a n soro mewa ta koko ninu dhulhijja o gbudo tun je eni to je pe o tun ba zina wonu mewa atakoko ninu zulehija yi ogbudo tuba zina o ogbudo jeni ti o mu oti wonu mewa atakoko ninu zulehija yi ogbudo tuba re o ogbudo jeni ti o ma mugbo ogbudo jeni ti o ma gadetin ogbudo jeni ti o ma tatete ogbudo jeni ti o ma se corruption ma je oko ti nfi aje iyawo ma je iyawo ti o gboro soko lenu gbogbo eyi to mo ti won na nda ninu ese ya lo tuba saju ka to wo mewa atakoko ninu zulehija yi ohun lo fa to fi ja si wipe anabi wa muhammad sallallahu alaihi wasallam oni idha dakhalat al ashru wa arada ahadukum an yudhiya fala yamassa min sha'rihi wa basharihi shay'an ojise olon sallam ni ta ba ti wo mewa atakoko ninu zulehija gbe ni ba fe pa iran leya ko ma geun o ko ma ge kana o titi ti o fi du eran lojo leya e ta gbo kolon ko je ko se wa lanfani amin
9: jazakumullahu khairan abelon kolon ko ba san won sheke wa ni esan dada awon sheke wa ti ati ngbo won na ni fori lo to sheke doctor tijani muhammad rajike o ye mi ti won je chief imam fun rufus gewa polytechnic ni lu owo pelu golon ni bi na ni ati madan duro lori eto atuyan fun ojo to ni abelon kolon ko so waju ojo mejo lo ayo na namba won sheke wa gege bi se wa fun wa ti abanibere kan sikeji ta fe bi awon sheke ka pe won si ori 08030501094 le kan si 08030501094 adupe fun gbogbo won ta jo seto ni le agbara nbi abelan kan ko duro ti gbogbo wa lapapo ti dijo mejo ti atuma pade lori to inshallah abdulwasi yusuf ni oruko temi number tesi ma pe mi si leyin eto na ni 0033365009 0033365009 ti dijo mejo ni ta atuma pade inshallah ankira wa pe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.

atemi atowo atuduki agbogbo e wa lo eni ta le ro pori ise re se ju tolola ju awon ojo mewa akoko ni ododo ijai oniye e ri pe pelu hadithi ele ta ti anabi muhammad sallallahu alaihi wasallam ti won so fun wa mi bi o je ko ye wa ka si ma pataki awon ore ati ola ati anfani ati ajulo tolorun ba subhanahu wa taala to gbe fun awon ojo mewa akoko inu sudul hijai awon afa ko lon ko ba si dada fun won woni sababu imtihaz ashr dhul hijja idi pataki tolorun ba subhanahu wa taala to fi seni yato to se loso to da yato ninu gbogbo awon ojo yoku ojo ile aye idi pataki ni pe ijtimai ummahati li ibadati fiha tori pe awon opolopo isi olore o kun sibe isi olore kun sibe mina sala ninu re ona ni run kiki o wa nbe wasiyam ati kama gbawe o wa nbe wasadaqa ati kama se tori anu o wa nbe wal hajj ati kama lo se se haji o wa nbe wasi ayi ati awon kan mi na to je ipo je se isi olore bi ko je ka ko ma soro dada ni ka ma pase dada ka ma ko wa baje ki a toju omo bọlọn ba si fun anigba laye mo abi bọlọn ba si pa wa lase ka ma sokun ebi papọ ka ma nawo soju ona ọlọrun gbogbo awon nkan yi o na ni a okun sinu awon ojo mewa akoko yi ninu usudul hijja idi niye tọlọrun ba subhanahu wa taala to fi gbe ola fun awon ojo yi ke wa ni awon si olore ti nbe ninu awon ojo mewa yi akoko nbe oni ni at-tawbatu as-sadiqa wal iqbalu ala Allah subhanahu wa ta'ala kiyama wa tutuba papa julo tutuba ile to je ododo ati kiyin odoju ko Olorun oba subhanahu wa ta'ala ni ti patapata ninu awon isi olore ti nbe ninu awon ojo mewa akoko dule ija lele Olorun oba subhanahu wa ta'ala Olorun ba ni wa tubu ila Allah jami'a ayyuhal mu'minun la'allakum tuflihun Ọlọrun bá ní ẹyin olùgbàgbọ́ òdodo ẹ máa wá tuntun bá lọ sọ́dọ̀ Ọlọ́run gbogbo nǹkan tọ́lọ́run bọ̀ fẹ́ ẹ jáwó kún bẹ́ẹ̀ ẹ jìnnà sí tẹ́fẹ́tẹ́fẹ́ làálàkùn tó fòlùhùn kẹ́ lè bá jẹ́ni tí ó jèrè kẹ́ lè bá jẹ́ni tí ó là kẹ́ lè bá jẹ́ni tí ó sóríire. Eléyìí ó túmọ̀ sí pé nínú àwọn iṣẹ́ olóore nínú àwọn ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ oṣù dùlù hijja òun náà ni pé tá a lè mọ̀ sí ń bẹ̀ òun náà ni gbogbo àwọn nǹkan táwa náà fà ìmọ̀ kan sí àbẹ́lẹ̀ tá a lọ́wọ́ náà sì ṣe tó jẹ́ pé ìwà ara wọn dára fi ṣe àbẹ́pẹ́ sí òtí yé wa dáadáa ni tá a fi ṣe lọ́hùn àsìkò léléyìí ẹ jẹ́ ká túbá kúrò nù àwọn ẹsẹ̀ náà ẹ jẹ́ ká dojúkọ Ọlọ́run ọba lẹ́yìn tí ó mọ̀ wá tó túbá lẹ́yìn tí ó mọ̀ kúrò níbi ẹsẹ̀ lẹ́yìn tí ó mọ̀ ṣèfẹ́ tó Ọlọ́run lẹ́yìn tí ó jìnnà sí tó Ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó fẹ́. Bákan náà al ikhlas fi ibada òun náà ni kéèyàn mọ̀ sí jọ́sìn lórí wípé Ọlọ́run ọba nìkan mú jọ́sìn fún kò dẹ̀ sẹ́ni tí ó sàn mí lẹ́sàn yóò ṣe wípé Ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó tó jẹ ìjọsìn fún Ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ ní alukur'an Ọlọ́run wa ma umiru illa liya'budu Allah mukhlisina lahu din Ọlọ́run bá ní àwọn Ọlọ́run àpá wọn láṣẹ kankan o kò sáṣẹ kankan tá a pa wọn yóò sì pé kí wọ́n máa ṣe àfọ̀mọ́ ìjọsìn wọn fọ́lọ́run kánṣà fọ̀mọ́ ẹ̀sìn wọn fọ́lọ́run kọjá pé torí tọ́lọ́run bá nìkan ó fi máa ṣe ìjọsìn gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣiṣẹ́ olóore gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣiṣẹ́ ládá gbogbo ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ dáadáa tí ó fi súnmọ́ Ọlọ́run a gbọ́dọ̀ tán nìyẹn wá sí torí níta bá fẹ́ ṣe torí pé ṣíṣe kò dàbí gbígbà Ọlọ́run bá sì máa ń wo ọkàn Ọlọ́run bá máa ń wo ẹ̀mí ẹni tó ṣiṣẹ́ olóore Anabi wa Muhammad sallallahu alaihi wasallam Anabi wa Muhammad sallallahu alaihi wasallam Anabi sọ yìí pé wàlláhi la yanzuru Allah ila ajsamikum wala ila suwarikum walakin yanzuru ila qulubikum wa a'malikum Anabi wa Muhammad sallallahu alaihi wasallam Anabi ni daidaju Ọlọ́run ba ko ni wo aworan yin ko ni sin tokan Ọlọ́run pelu pe dudu ni oje ko sin tokan Ọlọ́run pelu pe pupa lo je bakan na ko ni woran te ti jade se ran Larubawa ni se ran ya lawo dudu ni aba lawo funfun walakin yanzuru ila qulubikum in to Ọlọ́run ba fe wo o ti se ta nse o na ni pe bo le mi wa se ri nigba ta nse iṣẹ́ tá à ń ṣe yẹn nítorí ta la fi ṣe ṣé torí Ọlọ́run bá nìkan la fi ṣe ni àbá ṣé nítorí káwọn ayé lè bá àmọ́ pa ń ṣe káyé lè bá gbọ́ káwọn èèyàn lè bá yìn wá lórí ẹ̀ ṣé nítorí ta fi ṣe nìyẹn Ọlọ́run ó wà níyàn wa lórí tá à ń ṣe bákan náà Ọlọ́run ó sì wo iṣẹ́ tá à ń ṣe ṣé mutabaa ó wà ń bẹ́ẹ̀ tọ́lẹ́lòmí lè máa ṣiṣẹ́ lóòótọ́ ó lè pa nìyẹn òun dáa

0: láti ṣe radio àdàbà 88.9 FM ní àkíní kàbọ̀ sórí ètò ìdílé mi ìdílé bí a ṣe máa ń wá ní ọ̀sẹ̀ every week la máa wá sórí ètò yìí láti enlighten yín àti lápá náà láti kọ́gbọ́n ní ọ̀dọ̀ yín lórí ètò gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ àwọn àkòrí lọ́kàn jọ̀kan tó ní ṣe pẹ̀lú ìdílé àwọn tí ó wò pé jọ̀kanjọ̀kan náà èmi náà dẹ̀ ní ìdílé o o la ṣe ní gen z bride wa mi èmi náà dẹ̀ ní ìdílé o àwọn tó bẹ̀ ti wà nínú rìn àṣẹ wọn pé oríṣiríṣi nǹkan ló máa ṣẹlẹ̀ nínú ìdílé nǹkan tí ẹlòmíì lè gbà mọ́ra nínú ìdílé èèwọ̀ ni fẹ́lòmíì that's a deal breaker fún ẹlòmíì tẹ́lòmíì lè accept so àwọn àkòrí lọ́kàn ọ̀jọ̀kan bí a ṣe máa ń wá lórí ètò nìyẹn lẹ́yìn àti mú àkòrí mi wá èèyàn kan sọ pé tó ń bá ra aṣọ tó ń sanwó ilé tó ń sanwó sí àwọn ọmọ òun tó ń ra tó ń ra oúnjẹ sílé tó ṣe nǹkan tó ń gbowó everything tó ń yẹ kó òun ṣe nílé ìyàwó òun ò ní right láti sọ fún kó òun wá na ẹsẹ̀ síta kó wá fi ẹsẹ̀ kẹta síta ìyàwó òun ò ní ẹ̀tọ́ láti question pé rárá àbí kó bá òun jà sí nítorí pé òun ti ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyẹn so òun ti ní ticket àbí license to do to cheat because it's providing the basic needs for his family nǹkan ta fẹ́ wò lórí ètò nìyẹn ṣé marriage láti ṣe pẹ̀lú mo pèsè oúnjẹ mo pèsè aṣọ mo sanwó ilé mo sanwó sí àwọn ọmọ so onira mo tọ́jú ẹ onira láti bí mi ní any other thing tí mo bá ṣe even nínú ọkàn ẹ deep o mọ̀ pé tó má ṣe rẹ̀ sí ẹ o lè má gbà but torí pé o ti ṣe àwọn nǹkan wọ̀nyẹn that's the ticket for you to cheat in the family because a fẹ́ wò lórí ètò nìyẹn orúkọ tèmi ni ọlájùmọ̀kẹ́ wọ́n tó ṣe
1: ẹ kásán èèyàn wa mo sì sojú lórúkọ tèmi o ẹ tún máa bá wa ká lọ.
2: Jùmọ̀kẹ́ tó gbé mi débẹ̀ yé mi a kí yóò fi tẹ́ ti ń gbọ̀n wọn pọ̀ yẹmi jẹ́ ọ̀dá ló kọ̀ mi o.
3: aláwùjọ ọdún ayọ̀ lórúkọ tèmi ẹ kásán.
0: Grand commander wa àfihàn ní àkókò níní so a máa sọ everything pàápàá kalẹ̀
1: fáwọn èèyàn láyè láti dá. wẹ́ àkọ́kọ́ kí ni ojúṣe ọkọ kí ni ojúṣe aya nínú ìdílé nínú ìgbéyàwó ayé ti ń dayé ọ̀làjú ń tòótọ́ ná ṣùgbọ́n n tá a bá nílẹ̀ tá a bá nú àṣà tá a bá nú ìṣe ni pé ọkọ ló yẹ kó ṣe kíni o kó pèsè ìfà bíbélì gan sọ pé ọkùnrin tí ò bá lè pèsè fún ìdílé ẹ pé kò ṣe kò tiẹ̀ ṣe dáadáa rárá so èmi rò bóyá ayé tó ń dayé ọ̀làjú ló ń jẹ́ ká máa ṣe fọ́múlà pé ok 70-30 50-50 60-40 kíníkan ṣùgbọ́n láì tá a dé ayé bá tá a bá nínú ìṣẹ̀ inú àṣà yorùbá
0: line up of yorùbá
1: even apart from that gan even nínú ìdílé kìrìsìtẹ́nì pàápàá even nínú ìdílé mùsùlùmí inú ìdílé gbogbo gbogbo ẹlẹ́sìn
0: whatever ìdílé whatever religion
1: ọkọ ló yẹ kó jẹ́ olùpèsè fún ìdílé bí ó ṣe yẹ kó rí yẹn but ayé tó ti ń dayé ọ̀làjú tó yẹ pé àwọn obìnrin náà wọn rẹpẹtì mọ nísìnyí wọn jókòó sílé mi bíi tayé ìgbà kan wọn ti ń ṣiṣẹ táwọn náà mówó wá ló fi jẹ pé a fi ń sọ la fi ń shift ẹ sí wa let's do a percentage let's do a ratio let's do a this but to be sincere ọkọ ló yẹ kó provide fún ìdílé and ojúṣe ọkọ dẹ ni ṣùgbọ́n tọkọ bá wá ṣe wọ́n yẹ kó sọ pé torí pé òun ti ń pèsè torí pé òun ti ń ṣe òun lè ṣe nǹkan tó bá wù òun ara ń ta bá nù inú àṣà nínú ìṣe náà ni pé ọkọ lè fẹ́ ìyàwó kan ó lè fẹ́ ìyàwó lé ìyàwó kó fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin o ṣùgbọ́n tí o
2: ní ẹsẹ̀ sọ̀rọ̀ ni
0: o ti ní
2: ẹsẹ̀ sọ̀rọ̀ ni bẹ́ẹ̀ yẹn ẹ ti mú lọ bí tó jìnnà jù dáré.
1: tó ní à ń yan à ń ṣíìtì à ń ìyẹn lè mi ò fọwọ́ sí òun yẹ kí yẹn sí tọkọ bá fẹ́ tó bá ní wẹ̀ pé òun fẹ́ fẹ́ yàwó mi o èmi ò rò pé kò ń ṣẹ̀ṣẹ̀ kò dẹ̀ ń ṣe tó burú kò lọ wọ́n ní sàn án láàárín ni ajé ní mú ní pẹ́kọ̀rọ̀ ó yẹ kó wá straight ni kó ní wa o mo fẹ́ fẹ́ ó dẹ̀ ní báyìí máa ń ṣe náà kó ṣe pé àkàn sojú abẹ́ ń kó pọ́n ó ní báyìí máa ń ṣe láyé ọjọ́ náà táwọn tẹ́ ẹ ti rí àwọn ẹ bá ti rín àwọn ẹ̀gbọ́n
2: àwọn ẹ̀gbọ́n lé àwọn bàbá lé
0: àwọn awon asaju ogun abi
1: kan ti bere si pa awon arawa kan pe a
0: ko ni o di meji
1: kini o bi ni
0: ko so ba di meji wa da lori anybody
1: en temi ro ni pe okunrin e o se koja aye ara e eh bi ati pe bi nkan tun se tun bolaju tun se tin denisin obirin na ni eto e tori won si lo benje se china abi benji na lo I want to ni eto so e ma wa je a fi owo lagba obirin loju to ba fe fe yawo mi lo straight pe okay o
0: ma kona kona
1: eh eh pe mo fe fe bo ko wa so pe ah o le se n to ba hun e iro o
0: ti provide
1: ah iro o
0: caveat
1: iro o iro ni be o
0: eh no odun mo fe ko ko
3: sey lori oran ta so yi ko te ni se pelu jezi mo ko ni se pelu jezi oro ta so yi mo roro mo ni ti mo aye o ni mo ro sa pe awon kunrin funny gan okay ngbati won so wi pe won fowo si pe ka fe yawo meje o n

0: ṣùgbọ́n mo ń lọ ta.
1: Oni honorable kan.
0: Oni honorable. Ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ ká gbé yẹ ara wa wò. Báwo ni okùnrin yẹn ṣe máa fi? Kí ni point, kí ni ìdí gan tó fẹ́ fi máa lọ ta lọ cheat? Kó ṣe gbogbo.
2: Pause.
1: Ṣé? Pause.
2: O fa ti yu.
0: Ṣé
1: rí ọ̀rọ̀ tá ń sọ yìí, tá ń gbà yìí, kò ní ìdí àtẹ̀ wọn gbà bí n gbọ́ ọtí. Ilé ìdọ́sọ yìí, mò ń bọ̀ abẹ̀. Ṣé rí àkọ́kọ́ ni wípé àwọn ọkùnrin bọ́ọ̀lù ọ̀hún ṣe dá wa, ó yàtọ̀ sí bọ́ọ̀lù ọ̀hún ṣe dá obìnrin.
2: Kọ́ntásẹ̀tì
1: yóò
2: dàrú,
1: àbí báwo ni pankó pín ní wá kò sí dá àlè àwa lè lọ alébọ̀ alélọ alébọ̀ ṣùgbọ́n obìnrin dàbí ẹyin ni
3: ẹlẹgẹ
1: nǹkan ẹlẹgẹ lobìnrin tí ò gbọdọ̀ jábọ́lẹ̀ sùúrù báwo fi tí mò ń bọ̀ nǹkan ẹlẹgẹ ni la fi gbọ́dọ̀ mọ tọ́jú yín dáadáa sọ wá rí nínú àṣà wa nílẹ̀ adúláwọ̀ gẹ́gẹ́ bí grand commander ti sọ lẹ́ẹ̀kan wípé ọkùnrin ó lè sọ pé òun fẹ́ fẹ́yàwó sí òun fẹ́ níyàwó obìnrin ò lè sọ pé mo fẹ́ tún lọ ilé ọkọ mi that is another one o wa máa gbọ́ èèyàn lè tọ́jú ìyàwó ẹ̀ kọ́ máa tọ́jú ìyàwó ẹ̀ ṣe gbogbo tó bá wù ú ṣe fún gbogbo ẹ̀ tó wá jẹ́ wípé ọkùnrin yẹn sórí nǹkan tí mo against nbẹ nínú ọ̀rọ̀ tó wà nbẹ kò ju wípé ẹ̀tọ́ kò sí ẹ̀tọ́ kankan tí ọkùnrin ní láti sọ pé òun lọ shit down later pé òun lọ kò sẹ́tọ̀ kó wá sọ pé òun lẹ́tọ̀ pé obìnrin kò pé since òun ti ń provide fún ẹyẹ o lẹ́tọ̀ kankan láti wá máa sọ fún máa query mi pé kinní kan o lè query ẹ pé why tẹ ṣe báyìí ṣùgbọ́n ọkùnrin bọ́ọ̀lù ọ̀hún ṣe dá wa ẹ̀ omi tó fi a lè máa dọ́gbọ́n ṣẹ́wárí ọgbọ́n tá à ń dá yẹn kì í ṣe wípé kíyàwó ẹ wá mọ̀ pé òun dọ́gbọ́n ibi tí ìṣù wà nìyẹn kì í ṣe kíyàwó ẹ wá mọ̀ pé ọgbọ́n tó ń dá yẹn o ìyàwó ẹ wá mọ̀ ọwọ́ àṣẹ ní àṣehàn débi wípé ọwọ́ ń gbé obìnrin yẹn ò ń gbé wálé àbí pé gan o tiẹ̀ wá ń ṣe é àwọn obìnrin míì máa ń sọ gan wípé wẹ́ èyí tó bá wọ̀ ọ́ tí ọ̀básàtì ẹ̀ ti wá gbé kálé wá kọ́ wá ká mi mọ́lé ìyẹn wà ó ṣeéṣe kọ́ mọ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀tọ́ ọbẹ̀ yẹn pé o lẹ́tọ̀ pé mò ń provide fún ẹ mò ń ṣe gbogbo nǹkan ọ̀wá lẹ́tọ̀ àti query mi ìyẹn ni èmi yọ kúrò ń bẹ̀ pé kò lẹ́tọ̀ ọkùnrin ò lẹ́tọ̀ ṣùgbọ́n pé ó ń ṣe lẹ́lórílù lẹ́gbẹ́ ògiri
2: ìlú yẹn máa padà yá ni
1: sórí sórí ọkùnrin sórí tabako ọkùnrin mẹ́wàá sílẹ̀ ìdá mẹ́jọ nu wọn mẹ́jọ nínú wọn wọ́n sì ń lùlù ń ta sọwárí lùtàn lùlù ń ta yẹn ó wá depend lórí pé bí o bí ọkùnrin yẹn ṣe ṣe bó ṣe mú obìnrin ọkùnrin mi wà ìlù tí ń lù ń ta kò jọ tọ́jú obìnrin tó wà nílé ẹ̀ a máa ṣe dáadáa ń ta kò ní ṣe dáadáa nulé àwọn ọkùnrin kan tún ẹ̀yà kan tún nìyẹn o táwọn tiẹ̀ tó ń ya nǹkan míì wọ́n a máa tọ́jú obìn wọ́n a máa tọ́jú ta wọ́n ní tọ́jú ilé wọ́n a máa tọ́jú ọmọ tó wà ń ta ọmọ ẹni tó wà ń ta wọ́n ní tọ́jú ọmọ nulé àwọn kan tún nìyẹn àwọn tiẹ̀ ya pò kí n tiẹ̀ ni ṣùgbọ́n ẹlòmíì wà tó yẹ pé ó ń tọ́jú ilé ó ń tọ́jú gbogbo ẹ̀ ó ń ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n
0: ó ń ṣe fàájì
1: no nísìnyí fàájì ló ń ṣe ń ta ó kàn ń ṣe fàájì
0: ni ìbàdẹ́lẹ̀ ìyàwó ẹ̀ ò lè ṣe pẹ̀lú ìyàwó ẹ̀
1: ọ wá sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ọ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ó kí ló tiẹ̀ sọ náà o mẹ́ o sọ wípé bóòlù sọ náà mo ti gbàgbé tí mo ní màá wá tí mo ní mo sì ń padà bọ̀ wá sọ́dọ̀ ẹ̀
3: ó
1: ní tó bá jẹ́ obìnrin ni ọdẹ sáré fún lẹ́sìn rẹ tó bá jẹ́ obìnrin mo sọ̀rọ̀ pé ń
0: pèsè báwo lẹ ṣe máa fi
1: ní pèsè òun pèsè òun ṣe kíní kan kìlì kan
0: ọwá lọ rí bàbá
1: ọwá lọ ní ọ̀nàrẹ́bù
0: kan
1: ọ̀nàrẹ́bù
0: báwo lọkùnrin yẹn ṣe máa fi
1: njẹ́ ọmọ pé ọ̀nàrẹ́bù tó ń sọ yìí náà bóyá kò tọ́jú ilé
0: ẹ. Bí a kàn máa ṣe fúnra wa bẹ́ẹ̀ bí a kàn máa ṣe ok what about àwọn
1: obìnrin tó jẹ́ pé kò kì í ṣe pé owó ẹgbẹ́ ní sùúrù kóbìnrin tó àtọ̀rìn
0: ẹ fi ọ̀rọ̀ ìtọ́lẹ̀ ìgbẹ́
1: ọ̀tọ̀rọ̀ ní
0: ọ̀rọ̀ ẹ fi ọ̀rọ̀ ìtọ́lẹ̀.

0: ẹ máa gbọ́ ìwọ tó sẹ̀ ni pé sheet tẹ ń sọ pé wọ́n ó ṣe ẹ̀ láti yẹn ṣe bíbí sheet yẹn ló ti máa bẹ̀rẹ̀ kó tó di pé ó fẹ́ níyàwó méje láàrin gbòòbìnrin wa lọ́jọ́ kan tádẹ̀ gbé wá sílé ni ṣe bí wọ́n ṣàbẹ̀ láti ibì kan níbi tó ti
1: rẹ̀ gangan ní
0: iṣẹ́ ọjọ́ kan tó bá rí obìnrin ló máa gbé wálé tó bẹ̀rẹ̀ tó dẹ̀ máa sọ pé òun ti fẹ́ ni ibi tó ti ń bẹ̀rẹ̀ tó ti ń
2: pò tẹ̀ ló ti ń ṣe tẹ̀
3: mi ò sọ pé
4: àṣà wa ó fi àyè sílẹ̀ ṣùgbọ́n
2: there is difference between onítẹ̀ṣọ́ àti fẹ́yàwó méjì and you not be faithful in ẹyọ kan tó ní o lè fẹ́yàwó méjì kankan máa wà faithful so there is difference between
5: o lè tún ṣe o lè fẹ́ ìyàwó mi lọ fẹ́
4: Commander
2: is not against it. What he's saying is due process, must be followed.
4: Then.
2: Oh, lady, told me to write out everything. So,
4: we can now be
2: power distribution company. That you can do and undo. That is what we are arguing on the program. Because I'm sorry. Not that. He's not against it. That's how I want to grab Commander. And that's all. Orúkọ yà sí ẹtí pé wá.
0: Ẹ káàsán o. Orúkọ mi ni Pásítọ̀ Babatúndé Ọlágúnrẹ́ látàtọ́sí ìdánrí. Mo fẹ́ bèrè ìbéèrè kan. Ṣé kí àwọn èèyàn tá ń kọ́ réèdì ga ọkùnrin lè fẹ́yàwó méje mẹ́ta obìnrin pọ̀ ọgbà. Ojo tẹ tọ ọkùnrin bá lè fẹ́yàwó méjì mẹ́ta kí ló dé tọ́ obìnrin ò lè fẹ́ ọkọ méjì mẹ́ta náà. Ẹ
5: ṣe sá.
2: What is good for the geese is good for the gander. Ẹ yẹ ká bóyá lè gba ìpè ẹyọ kan ká máa sọ́pọ̀ dọ́jọ́ mẹ́ta. Ẹnu ẹ ká sọ o.
0: Ẹ mà ní wọ́n lẹ̀.
2: Ẹ ṣe adúpẹ́.
0: Ẹni yóò dòlà gbọ́ ọlọ́run. Ó bẹ̀rẹ̀ pé láti ìtàgbọ́lá bẹ́ẹ̀ ganu. À ń gbọ́ yín. Tó tọ́ta bá ó ń kó ata fún ìyàwó ẹ̀ tó kó aṣọ bí mélòó kan tó ń ṣàrà gbogbo ẹ̀ wálé tó bá sọ pé ti ta yẹn kò ní tí wọ́n pé wọ́n gbé ta wálé fi ìyàwó wá bínú pé ìgbọ́n òun tọ́jú òun òun sì gbogbo fún kí ló tó wò ní ta kò sí okùnrin àpàfẹ́ wò ta ṣùgbọ́n èrè pé ọkọ̀ọ̀kọ̀ òun kí ìyàwó tiẹ̀ máa wò ta ló fi ṣe gbogbo yẹn tẹ̀ pé àfi gàbẹ́ lórí kò lè gbà wọ́n ti ta yẹn síbẹ̀síbẹ̀ á sì wọ̀ lójú ọlá pé òun náà òun lọ́fẹ̀ẹ́ òun fẹ́ kí ìyàwó náà kó wọ́n tún máa wò ta òun ó fi tún òfin ṣe gbogbo yẹn ṣùgbọ́n kò sí okùnrin àwò ta òkò tó bó ṣe lè tọ́jú ìyàwó ẹ̀ tó ó sì máa wò ó ṣùgbọ́n lára gbogbo wa lọ́wọ́ ẹ̀kú jẹ́ takuntakun.
4: Ọjọ́ mẹ́jọ ló tún máa da o, mo sì sòjòrò kan tèmi o, ẹ ṣe púpọ̀.
1: Tó yóò kó di ọjọ́ mẹ́jọ tí a tún máa pàdé lórí ètò ìdílé mi, ìdílé wa ò ní dàrú lágbára lọ́wọ́ lọ.
5: Aláwùjọ dáhùn lórúkọ tèmi.
2: Yà á jẹ́ kí n sáré ka kọ́mẹ̀ntì ikú bọ̀ Isaac yìí to tell him that we are there. He said, I'd like to suggest if it's possible for Adaba FM to have an Instagram, TikTok account. We do, we have. He said people are more active on those platforms so we can get notifications. Search time, you'll get on live. Yes, listening to you, radios, to your radio station makes me feel closer to Nigeria. Thank you so much for being part of us, Isaac, and everyone that has commented on our page today. We are on Facebook, TikTok, and Instagram. So go there, drop your comment. Every Friday, this program is on. Idile mi idile. To atu diyo ni yon seto bo. Atu makpade. Oruko ante mini ola jumo ke o motor show. Ẹ jẹ́ ká ṣe eré.

0: lórí ètò yìí mo kì í pẹ tú káàbọ àwọn àgbà mọni mọni àwọn àgbà mọyàn mọyàn wọn ni a kì í rí àlòkù ọjọ bẹẹ ni a kì í rí fẹlẹ yusi oṣù ká sọ pé àlòkù tẹlẹ tó kọjá rè ọtún ló tún máa jáde ọtọọtún náà ẹni gbogbo nǹkan tá à ń mú wá fún yín lórí ètò yìí lónìí a tún sọrọ nípa ibi tí a bá ìṣẹdé ẹ ti mọ pé a gbẹtò yìí kalẹ nípasẹ àwọn ọjọgbọn àwọn ọlọpọlọ pípé tí wọn rí wípé ọrọ òṣèlú a ní láti mọ lò ó láti mọ fi ṣàtakò ara wa ìtẹyìn ò bá mọ òun ni ò mọ ìtẹyìn ò bá dẹ mọ yẹn àwọn tó bá mọ ó yẹ kí wọn ó lè láyé onítọhún kì í ṣe pé kákọ dúró sójú kan bí omi adágún kádẹ máa máa sọrọ nípa ìlú ibòmíì wọn ò ṣe nǹkan kan ńbẹ wọn ò ṣe kinní kan àwọn ọrọ ẹtanú wọnyí ó ti wá ń yí àwọn aráàlú òun ni mo ṣe tún tun sọ lẹ́ẹ̀kan sí pé gbogbo àwọn tó bá wà nídìí ètò ìpolongo fún olóṣèlú ká kọjá ká jáde ká intaviu àwọn èèyàn káwọn èèyàn ó fẹnu ara wọn sọ àwọn àǹfààní tí wọ́n rí gbà lọ́dọ̀ ẹni tó bá wà lórí ipò ẹni tí wọ́n ń pè ní iṣẹ́ nìyẹn o eléyìí ló jẹ́ kí àwọn èèyàn sọ pé ẹ jáde ẹ jẹ́ ká mọ iṣẹ́ tí àwọn èèyàn wa tí wọ́n ṣe tómogún olúbùnmi ló kọ tèmi mo kì í lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ sórí ètò náà.
1: a padà sẹ́yìn mo ní jẹ́ ti wà ó láyé mo sì gbóná tó mọ ní bàjẹ́ ò.
0: bí la bá ń sòlógúnlógún ṣe nínú olóko máa ń dùn mọ́rán yín sá. nítorí ẹ̀ làwọn tọ́ba ti joyè àtàwọn olólùfẹ́ òun rere. ní ondo north senatorial district. fi gbósùbà káre fún sinetọ jíde ìpínsàgbà. wọn ló kú iṣẹ́ pé ó kú ọmọ ṣe. àwọn nǹkan tó wúlò fún ọjọ́ ọ̀la àwọn olùgbé ní ondo north ló ń dáwọ́lé. ó ṣe wùrùwùrù tó di ansa dáńdá wí olóko ògbówó. ó ṣe bẹ̀bẹ̀ lórí ètò ẹ̀kọ́. ètò ìwòsàn. ètò iṣẹ́ ọ̀gbìn. àtìlẹ́yìn fáwọn oníṣẹ́ ọwọ́. oníṣòwò ọjà. bọ́sìrì fáwọn akẹ́kọ̀ọ́. ẹ̀wò ti ICT centers táwọn ọmọ wa ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́. tí wọ́n dẹ̀ máa gba laptop àtàwọn irinṣẹ́ míì. káwọn náà ò lè dẹni pàtàkì tó máa wà independent lọ́jọ́ iwájú. ọ̀pọ̀ nínú wọn ló ti ń ṣe dáadáa báyìí tí wọ́n dẹ̀ ń dúpẹ́. ẹ̀wò àtúnṣe ọ̀nà lóríṣiríṣi. ẹ̀wò kíkọ́ ọjà. ẹ̀wò tinú sólà. àtàwọn nǹkan pàtàkì bẹ́ẹ̀ tá a lè kà tán. oh my god. ẹni tó bá lajú ló máa ń ríràwọ̀ lọ́wọ́ alẹ́. ẹni bá létí tó làtílẹ̀ ló máa ń mọ̀gbọ̀n òjò ń kù. ẹni bá dijú mọ́rí ò lè rí nǹkan àrà ní pópó. torí àgbà tó bá lómi nínú kì í dún woro kiri agbègbè. ó sinetọ jíde ìpínsàgbà ṣiṣẹ́ púpọ̀. ìyẹn ló fà á táwọn ìgbìmọ̀ kan fi ní ká jáde ká polongo ẹ̀. torí gbogbo olólùfẹ́ nǹkan rere tó dẹ̀ mọ́ yìí nǹkan rere. ló gbósùbà káre fún tí wọ́n ń wí pé keep moving keep shining sinetọ

0: gẹ́gẹ́ bí mo ṣe ń bá bọ̀ sínétọ̀ jíde ìpínṣàgbà òun lẹni tí a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn iṣẹ́ tó ti ṣe ní Ondo North Senatorial District. Tàbá dẹ̀ tún wá rí àwọn tó jẹ́ pàwọn náà ti ṣe gudugudu méje àti yàyà mẹ́fà tí wọ́n dẹ̀ ń fẹ́ kí àwọn èèyàn gbọ́ káwọn èèyàn mọ̀. Ẹ kàn sí wa ṣe mọ̀ pé òjò bẹ́ẹ̀ nìkan ṣọ̀tá àtọ̀tọ̀ àtòsí òun làwa ń jẹ́ sí láti lè rí wípé ẹni rere ẹni tó da ẹni tó kájú ẹ̀ òun la gbé sórí ipò ìlọsíwájú Ondo North yẹn òun ló jẹ wá lógún púpọ̀ kò jẹ tiẹ̀ wá ń ṣe Ondo North nìkan ìlọsíwájú gbogbo ìpínlẹ̀ Ondo lápapọ̀ ìlọsíwájú gbogbo ilẹ̀ Yorùbá àwọn ìpínlẹ̀ Èkìtì ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ oríṣiríṣi tó kù bẹ́ẹ̀ ó ṣe pàtàkì náà ká wo àwọn èèyàn tó wà ń bẹ̀ pé ta lọ dáa ta ló ti ṣiṣẹ́ ta lẹni tó yẹ kó wà lórí ipò títí káàkiri Nàìjíríà torí pé ilé là ń wò kí a tó sọmọ lórúkọ o lónìí a tún continue níbi tí a bá ọ̀rọ̀ sínétọ̀ jíde ìpínṣàgbàdé ṣe mọ̀ pé mo sọ kinní kan fún yín gbà yẹn wípé ọkùnrin yìí kì í ṣe pé ìgbà tó ṣiṣẹ́ ara ẹ̀ nìkan la tó mọ̀ pé ó ṣiṣẹ́ ó tún máa ń bá wọn ṣe àwọn ìpàdé kan léyìí tó máa ń jẹ́ kí ìjọba àpapọ̀ kí wọ́n rántí wa ẹ wo àwọn iléeṣẹ́ kan tí wọ́n wá tún ṣe ìrànlọ́wọ́ fáwọn agbègbè kan ní Ondo North bákan náà ni Nigeria's Third Product Research Institute wọ́n gbé ètò kan kalẹ̀ ní Ondo North Senatorial District léyìí tí ó jẹ́ kí wọ́n ṣe oríṣiríṣi àwọn nǹkan kan tó jẹ́ nǹkan ìlọsíwájú fáwọn ọ̀dọ́ wa èló láti ẹ̀fẹ́ kà àsìkò ìgbà kan bẹ tí sínétọ̀ jíde ìpínṣàgbà tí wọ́n pín laptop láì mòye fún àwọn èèyàn wa láti máa rí nǹkan lò àwọn ìgbà kan bẹ tó jẹ́ pé máṣíìnì ìránṣọ òun ni wọ́n pín oríṣiríṣi àwọn nǹkan èlò fáwọn oníṣẹ́ ọwọ́ láti jẹ́ pé wọ́n mọ rí nǹkan lò kó má di pé ngbà wọn àwọn náà bá kọ́ṣẹ́ tán wọ́n tún wá dẹni tí wọ́n mọ dúró sẹ́yìn kùlé àbí tún ṣe jọin máa ń káàkiri gbogbo àwọn ọmọ tó jẹ àǹfààní wọ̀nyí ni wọ́n sì ń dúpẹ́ títí di òní lẹ́yìn eléyìí tí a bá wo ìlú òkè àgbè a rí wípé òkè àgbè city hall ń bẹ ńbẹ ẹni tó dẹ fasilitéètì eléyìí òun ni sínétọ̀ jíde ìpínṣàgbà lọ́jọ́ tí wọ́n ń ṣe handing over gan oríṣiríṣi àwọn fọ́tò tí wọ́n yà ńjọ́ náà o lè sọ̀rọ̀ nípa ní tí mò ń wí yìí.
1: Ondo North túmọ̀ ní ìbàjẹ́ òun.
0: Bí la bá ń sọ lógúnlógún ṣe nínú olóko máa ń dùn mọ́rán yín sá. Sínétọ̀ jíde ìpínṣàgbà. Wọ́n ló kú iṣẹ́ pé ó kú ọmọ ṣe. Àwọn nǹkan tó wúlò fún ọjọ́ ọ̀la àwọn olùgbé ní Ondo North ló ń dáwọ́lé. Ó ṣe wùrùwúrú tó di ánsà dáńdá wí olóko ògbówó. Ó ṣe bẹbẹ lórí ètò ẹ̀kọ́, ètò ìwòsàn, ètò iṣẹ́ ọ̀gbìn, àtìlẹ́yìn fáwọn oníṣẹ́ ọwọ́, oníṣòwò ọjà, bọ́sìrì fáwọn akẹ́kọ̀ọ́, ẹ̀wò ti ICT centers táwọn ọmọ wa ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́. Tí wọ́n dẹ̀ máa gba laptop àtàwọn irinṣẹ́ míì. Káwọn náà ó lè dẹni pàtàkì tó máa wà independent lọ́jọ́ iwájú. Ọ̀pọ̀ nínú wọn ló ti ń ṣe dáadáa báyìí tí wọ́n dẹ̀ ń dúpẹ́. Ẹ̀wò àtúnṣe ọ̀nà lóríṣiríṣi, ẹ̀wò kíkọ́ ọjà, ẹ̀wò tiná sólà àtàwọn nǹkan pàtàkì bẹ́ẹ̀ tá a lè kà tán. Oh my God, ẹni tó bá lajú ló máa ń ríràwọ̀ lọ́wọ́ alẹ́. Ẹni bá létí tó là tílẹ̀ ló máa ń mọ̀gbà òjò ń kù. Ẹni bá dijú mọ́rí ò lè rí nǹkan àrà ní pópó. Torí àgbà tó bá lómi nínú kì í dún woro kiri agbègbè. Sínétọ̀ jíde ìpínṣàgbà ṣiṣẹ́ púpọ̀. Ìyẹn ló fà á táwọn ìgbìmọ̀ kan fi ní ká jáde ká polongo ẹ̀. Torí gbogbo olólùfẹ́ nǹkan rere tó dẹ̀ mọ yìí nǹkan rere ló gbósùbà k

0: tí ẹ rí onígboro lẹnu ọjọ mẹta yìí.
1: Wo bẹ́ẹ̀ la bí ni ìṣòro isara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí isara yóò máa fà mí so láti bàrá ìdí dé ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ ayé ọ̀hún ti wá sú mi.
0: Agbórí ìṣelóṣe jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
2: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
3: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Kọ́lọ́ má jẹ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́ má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Bóyá àwọn wa fẹ́ bèrè ọ̀nà lọ́wọ́ mi àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi àbò fẹ́ bèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19.
2: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
3: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kọ́ tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lómi bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí epo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin má jẹ́ adákẹ́. Tíwọ náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ wá láti ìlú Ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun be si ma ke ohun gogogogo be elomi ba sun bayi ki le o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe ka gun eju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfa ni re nle se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 oh samu oh 64 60 64 19 elomi ti e ti gbin eju latun o ti gbin eju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbin eju so to gbin eju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbin eju to ba le yoju si mi ti olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logun olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbin eju si wa to ti gbin eju sa wo yen o ri pe lagbara olohun wa ni o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19
2: Eshun baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
3: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi ata won kan ta mu ba won kan yi se da to ti won du to be na lo nsa ko ba fu agwara wa elomi ise joko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma gbo gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yan bayi koli o bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wahale be ni won si tun ma ta kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti wale ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni isoro kankan ninu si ara wa be la ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fini kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa ta lawon ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 tudu yami lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 da la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun iwo na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akura to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
0: o ma ti ri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nku riri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayo je ayo ohun ti e wa su mi
4: agbori isi lo si je lobe ti wo ko ni pa baba oke ogun ni ogulu ọdẹ tó fi wí àtẹ́gbò ṣọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí baba oke ogun lónìí ẹ máa pe 0706460 6419 0706460 6419 baba oke ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ́gbò ṣèwòsàn.
5: Ilé-iṣẹ́ tó sẹ́ oki o fẹnfẹ o kẹnkẹ o wa sẹwẹwẹ o dun bi ilu dundu leti o dun bi dodo ikire 88.9 adaba fm.

0: Baba tó ń ṣe Golden Herbal Mission tó wọ́n tó wá jẹ́ lẹ́yìn ijú àánú, wọ́n gbé àyẹ̀wò ìlera ọ̀fẹ́ kalẹ̀ láwọn ọ́fíìsì wọn gbogbo nílẹ̀ Yorùbá. Nígbà wọn rí pé owó ta fi ń ṣàyẹ̀wò nígbà míì ó ń ka àwọn èèyàn láyà, kò jẹ́ kí wọ́n kíyèsíra nípa ìlera wọn mọ́. Èyí ló fà á tí wọ́n fi wò pé kí làwọn lè fi ṣèrànwọ́ fáwọn aráàlú àwọn. Ohun tí wọ́n lè fi ṣèrànlọ́wọ́ náà ni pé kí wọ́n mú owó yẹn kúrò, kò sówó káàdì, kò sówó àyẹ̀wò. Ẹ ṣá lọ ṣàyẹ̀wò ara yín lọ́fẹ̀ẹ́ láwọn ẹ̀ka ọ́fíìsì wọn. Ẹ rántí pé oògùn tí Kẹ́hìndé lò tàbí ohun tí Kẹ́hìndé lò tó ṣiṣẹ́ fún Kẹ́hìndé ó lè má ṣiṣẹ́ fún Dòwó. Ìdínú tó fi yẹ kẹ́ ṣàyẹ̀wò ara yín kẹ́ tó lo oògùn èyíkéyìí. Wọ́n ń kìlọ̀ lórí self medication ó léwu.
1: Akọ̀kọ̀ ṣe ti yẹ kẹ́kọ̀ má bọ̀ kó jẹ mọ́.
2: Ayẹ́wò aládùn o, gbogbo bóyá ìbáàgbọ́.
0: Ohun tí bàbá Golden Herbal tó tún fi yàtọ̀ sáwọn akẹgbẹ́ wọn ni pé gbogbo ìgbà tẹ bá pè wọ́n ni wọ́n máa da yín lóhùn. Ẹ pè wọ́n lálẹ́, ẹ pè wọ́n láàárọ̀, ẹ pè wọ́n lọ́sàn-án, wọ́n ṣetán láti farabalẹ̀ gbọ́ yín. Téèyàn bá wá sí ibi tẹ́ ti lè ṣàyẹ̀wò ọ̀fẹ́ ńkọ́, ẹ lè pè wọ́n sórí aago wọn tó máa fílẹ̀ kan tó kúrò lórí ètò yìí lónìí, torí wọ́n wà pẹ̀lú mẹ́nu lẹ̀ agbára lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo ẹ̀yìn tẹ wá láǹfààní láti máa gbómi lọ́wọ́ bóyá fún ìgbà àkọ́kọ́, mú kí n pẹ kú oríire àlejò yòówù kágbó ara yín ti gbà. Bóyá iṣẹ́ ẹ̀yìn ni tàbí tẹsẹ̀ ló ń fà yín sun ni, àìró oorun sun ni ti yín ni, ká jẹun díẹ̀ kó máa ṣe ni bí ẹni jà jẹ́ kì.
2: Gbogbo bóyá ìbá àpọ̀ wọ́n dára fún wa.
0: Àtọ̀sí ọlọ́jọ́ pípẹ́, ìdádúró ọjọ́ pípẹ́ fún obìnrin, ìtọ̀ ṣúgà tàbí ìtọ̀ níṣẹ́jú ìṣẹ́jú ń tọ̀sán tòrò fún ọmọdé tàbí fún àgbà. Ojú tí ò lè mú ló ń bà mọ́.
1: Abọ̀kànjẹ́ àbòkù so ọ̀làǹbọ̀ wá dá lágbára olúwa.
0: Ìwọ́n tó ní high BP tó tiẹ̀ ti wá yọrí sí stroke ńkọ́ ọkùnrin tí current ẹ̀ ti wá lò kọjá bó ṣe yẹ lọ.
2: Ó gbọ́dọ̀ lọ, ó gbọ́dọ̀ payọ̀ ká.
0: Iléeṣẹ́ Golden Herbal Mission ti wà ń kalẹ̀ láti gbà yín nímọ̀ràn kí lohun tó yẹ kẹ́ ẹ lò láti fi kópa ń pẹ́ sọ́wọ́ àtẹ̀sẹ̀ àìsàn tó bá ń dà yín láàmú.
2: Ìrọ́dún ọ̀dà ọ̀pọ̀pọ̀ ayé aládùn o, títí dalẹ́ o, ìbá ń bọ̀ wá dára fún wa.
0: Ṣé ẹ mọ̀ pé tọkùnrin bá jí láàárọ̀ kùtù, ó yẹ kí transformer ẹ̀ jí pẹ̀lú ẹ̀ ni, ṣùgbọ́n tí ò bá ti jí pẹ̀lú ẹ̀ kẹ mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ ságbọ̀ ara yìí.
1: Ọjọ́ kì í pa ṣe kì í ṣe máa la o, ọ̀nà rẹ̀ máa la o.
0: Tí kọ́rẹ́ǹtì jẹnẹrétọ̀ tiẹ̀ bá wá lò, kí lohun tó máa ṣe pé bàbá Golden Herbal kan gbà ẹ̀ nímọ̀ràn.
1: A ní retí, ọ̀nà ẹ̀ máa lásẹ̀.
0: Golden Herbal Mission, oògùn tí a fi ewé àti egbò pẹ̀lú ẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ spices àti èso àwọn nǹkan tẹnu ń jẹ, tá a lè rí láyìíká wa àti eléyìí tó jẹ́ foreign, tó jẹ́ èso natural tọ́lọ́run dá fún ìwà láàyè wa tàbí fún oúnjẹ wa ni.
1: Agbára Olúwa o.
0: Àfi ọtí àfi pèlò oògùn yìí o, gbogbo nǹkan tá a fi pèlò ẹ̀ natural ni.
2: Bóyá oṣù náà lálò, akọ́lọ́lọ́, àgbẹ̀bàbà.
0: Mo sọ pé wọ́n tún na owó ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ fún gbogbo ẹni bá lè yọjú sí iléeṣẹ́ wọn. Tẹ́yìn bá wá wàǹbí tó jìnà sí iléeṣẹ́ wọn ń kọ́ báwo lẹ ṣe máa jàǹfààní yìí. Orí ọ̀fẹ́ wà fún yín láti pè wọ́n. Ẹ gba ìmọ̀ràn lórí ìlera yín. Báyìí ló ti ń ṣe mí, báyìí kàsá, báyìí kàwòdì. Wọ́n ṣetán láti tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ gbogbo bó ṣe ń ṣe yín, wọ́n sì fún yín ní ìmọ̀ràn lórí ìlera yín. Bóyá olóúnjẹ kan tí ò yẹ kẹ́ máa jẹ, àbọ̀ ní nǹkan kan tí ò yẹ kẹ́ máa fi sínú oúnjẹ yín mọ́, tàbí olóúnjẹ kan pàtó tàbí èso tó yẹ kẹ́ dídì máa jẹ lójoojúmọ́, gbogbo ẹ̀ ló máa ṣàlàyé fún yín. Ẹ má sọ̀rọ̀ sínú tẹ́yìn bá jìnà síbi ọ́fíìsì wọn tẹ́ ẹ̀ lé wá fún àyẹ̀wò. Ẹ gbìyànjú, ẹ pe nọ́mbà wọn, ẹ ṣàlàyé bó ti ń ṣe yín. Tẹ bá sì wà níbi tó jìnà, bóògùn ṣe máa dọ́wọ́ yín, ọ máa là á yé yín.
1: Ọba tó gbọ́ àdúrà wọn kan, a ṣe ti yẹ tọmọ kan bá lẹ̀
0: ọ́. Mo lè fọwọ́ ẹsẹ̀ dáadáa pé àwọn tó ti gba mọ̀rọ̀ lọ́dọ̀ bàbá yìí nípa ìlera wọn. Wọ́n ń dúpẹ́ lọ́wọ́lọ́wọ́, wọn ní tẹsímọ́nì lóríṣiríṣi, kì í ṣe gbogbo ẹ̀ la lè máa sọ lórí atẹ́gùn torí àkókò wa. Ọba tó ṣe tàwọn wọ̀nyẹn á tún ṣe tẹ̀yìn náà, ẹ má sọ̀rọ̀ ìtínú. Bóyá ìsàn ọlọ́jọ́ pípẹ́ ni, tẹ́yìn rò pé bóyá wọ́n fẹ́ sí yín ni, kì í ṣe gbogbo ẹ̀ la fẹ́ sí o. Ìmí wà tó yẹ pé àwọn nǹkan tá à ń jẹ ló ṣàkóbá nínú àgọ́ ara wa. Ìmí wà tó yẹ pé àìtètè kíyèsíra ká tètè bójú tó ló ti wá da ohun tí ń gbẹbọ kàǹkà bí tìrókò lọ́wọ́ wa. Ẹ gbìyànjú ẹ pé bàbá Golden Herbal, ẹ ṣàlàyé bó ti ń ṣe yín, wọ́n gbà yín nímọ̀ràn bó ṣe lè ṣe wọn náà lẹ́lọ láti lọ ṣàyẹ̀wò. Wọ́n sọ fún yín ohun tó yẹ kẹ́ ẹ ṣe àti ohun tí ó yẹ kẹ́ ẹ mọ ṣe mọ́. Wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ fún yín. Ìmọ̀ràn lẹ nílò láti gbà kẹ́lẹ́ ní àlàáfíà. Ǹjẹ́ mo tún láyọ̀ láti sọ fún yín pé bàbá Golden Herbal ti kalẹ̀ sínú yàrá tí mo wà yìí láti kí àwọn ọmọ Yorùbá àti láti sọ àwọn ibi tí àwọn ọ́fíìsì ẹjẹ́ǹtì wọn wà gbogbo tẹ́ ẹ ti lè rí ní ilẹ̀ Yorùbá wá ń bí tàbí ní agbègbè wá ń bí. Bákan náà fáwọn tó bá ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, ẹ máa gbọ́ ohun bàbá Golden Herbal.
1: Ìgbàgbọ́ mi ti rọ mọ́ bàbá gbọ́ tèmi.
0: Bàbá ẹ káàbọ̀ sórí ètò, ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé.
3: Fún ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, orúkọ mi ni Dr. Martins Akinboyewa, olùdásílẹ̀ ilé-iṣẹ́ Martins Herbal Products tọ́lọ́run fún lórí ọ̀fẹ́ láti ṣe Golden Herbal Mixture.
0: Ẹ ṣeun bàbá fún àǹfààní àwọn tí wọ́n ṣe ń gbọ́ wa. Ẹ sọ ní ṣókí, báwo ni Golden Herbal Mixture ti jẹ́?
3: Golden Herbal Mixture jẹ́ research ọdún 12 nígbà tá a wòye pé irúṣiríṣi àìsàn ló pọ̀ lóde àti pé àwọn èèyàn wọn fi bẹ́ẹ̀ dàgbà mọ́ tó yàtọ̀ sí àwọn baba ńlá wa láyé àtijọ́. A wá rí pé nǹkan

0: baba mo wo ye pe a tin ri testimony lorisorisi nipa omo tuntun te se ko jade laipe iyen ni ogunju te se se laipe yi si e se clinical test e lowo je le so fun wa se awon agent yin gbogbo ni won ti ni ni won ti le ri ogunju yi ati pe ki le ro debe te tu fi gbe yen na kale
1: se ri ngba ta ti godin aba jade la wa ri pe isoro kan wa awon eyan kin lo nse ayewo ayewo ton se yen to je pe atete mo pe iru esan bayi lo wa lago ara atete gbegbese so yen la wa ni pe e je ka ra awon eyan wa lowo la ba ra awon ipinpin kakiri gbogbo ibi ti orile ise wa nile Yoruba six states so kan lo ma se ayewo ofe nibe nigba to wa tun bere si se ayewo ofe yen la wa ri pe aisan oju po ki lo tun ma n fa aisan oju la ba lo sun se research yẹn ló mú wa gbé golden herbal eye drop jáde adé dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo àwọn tó ti ń lò láti nǹkan bí oṣù méjì sí mẹ́ta tá ti ṣe clinical trial gbogbo àwọn pátá náà ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
0: ọpẹ́ ní fọlọ́run ẹ ṣeun bàbá.
2: ìtàbọ̀ wá dára fún ẹ kó o yáwó tàbí gbowó èlé ìgbà ń bọ̀.
0: sábà fẹ́ gẹ̀ẹ́tì oògùn ojú yìí kí ni process yẹn sà.
1: golden herbal eye drop ọ̀dọ̀ àwọn ejẹ́ǹtì wa lẹ̀tí máa gẹ̀ẹ́tì ẹ̀ náà process ẹ̀ ni pé ọ̀fẹ́ ni golden herbal eye drop torí pé clinical trial là ń ṣe a ò ta ọ̀fẹ́ ni ṣùgbọ́n ẹ máa ra páàkì golden herbal mixture ẹyọ kan ìgò mẹ́fà ló wà nú ẹ̀ ìgò mẹ́fà ló máa lo eye drop kan ẹ̀ tán àwọn méjì jọ ń ṣiṣẹ́ pọ̀ ẹ lè dánìkan lo
0: eye drop yẹn
1: because golden herbal tẹ́ ẹ mú yẹn ìyẹn ló ń ṣiṣẹ́ láti nú àìsàn
0: ìyẹn ni pé ìyẹn ń fọ láti nú
1: then eye drop yẹn ó máa máa kó síta
0: tẹ́lẹ̀ máa kó ìdọ̀tí ẹ̀jáde
1: síta ẹ máa rí ìpín ẹ máa rí iyẹ̀pẹ̀ life lójú yín fún àpẹẹrẹ àwọn tání wọn ní irú glycoma pé wọn ò kí ń rìbáṣẹ gbogbo àwọn tó ní glycoma tán ti ń lò lórí clinical trial náà ti rí
0: ìpayọ
1: wọn give testimony
0: olúwa ṣeun ohun tẹ́ ẹ̀ ń sọ ni pé golden herbal pack kan ó lọ pẹ̀lú eye drop kan eye drop yẹn fi si fún ọlọ́fẹ̀ẹ́ ni ìyẹn àwọn tó bá ní eye issue ni o
1: tó bá ní eye issue.
0: ṣé ojú nìkan ni golden herbal ń ṣiṣẹ́ fún àgbo tó ní àwọn iṣẹ́ míì tó ń ṣe.
1: golden herbal gbogbo nìṣe ni gẹ́gẹ́ bí a ṣe sọ síwájú pé àwọn àìsàn láti orí dé nǹkan la ṣiṣẹ́ lé lórí ta ṣe research lé lórí so àìsàn tí ò bá lórúkọ nìkan ni golden herbal ò lè ṣiṣẹ́ fún.
0: ẹ ṣeun nǹkan tí mo fẹ́ gbọ́ gan nìyẹn pé kì í ṣe ojú nìkan ni golden herbal ń ṣiṣẹ́ fún gbogbo nìṣe ni ẹ ṣeun.
2: lọmọ kan balẹ̀ o ṣó bọ́.
3: ìyá lọ́jà tó lọ gbàlá fò lọ́jà sì ti yọ lẹ́nu.
0: mo máa fẹ́ kẹ́ bá mi dárúkọ ibi sáwọn ejẹ́ǹtì wà nípìnlẹ̀ Ondo wa ń bí.
1: Olúléṣẹ́ wa ní Àkúrẹ́ ìyẹn ló wà ní Infinity Hotel and Suit tó wà ní Ondo Road ní Custom Bus Stop ilé epo ńlá kan wà ní Custom Junction yẹn.
0: ilé epo yẹn ìlànà ẹ̀yìn ẹ̀.
1: ẹgbẹ́ ẹ̀yìn ẹ̀ ní hòtẹ́ yẹn wà.
0: eléyìí tó ń pẹ́ǹtì ní cream color yẹn.
1: cream color tó wà lọ́wọ́ ìsàlẹ̀ yẹn kẹ wọlé sínú ọwọ́ ẹ̀yìn ní ọ́fíìsì wa wà. a tún wà ní òkè àrò modern shide ní opposite modern shide. a wà ní alágbàtà níwájú central bank àwọn shopping complex kan wà ń bẹ́ẹ̀ a wà ń bẹ́ẹ̀ a wà ní àrùntúnṣì layout a wà ní futa south a wà ní mọ̀fọ̀n a wà ní ọba afúnbíowó road ní ọ̀nà ìdánrilọ́hún a wà ní valentino ní ondo city a wà ní èkì fm ní táwọn ọmọ èkì fm ẹdí táwọn ọmọ ẹrẹgà a wà ní ètí ń ṣe àkúrẹ́ garage àwọn agent wa kan wà ní agbègbè àkúrẹ́ garage a wà lókìtì pupa a wà ní ọba àkókò a wà ní ìpè àkókò a wà ní ìfira a wà ní kàrí àkókò a wà ní ọ̀wọ̀ a wà ní ọ̀rẹ́ a wà ní ìdánrẹ́.
0: nọmba yín ẹ bá mi jù síta fáwọn ọmọ nàìjíríà ní pápápá.
1: a dẹ̀ sì ń wá àwọn alágbàtà káàkiri àwọn.
0: ìyẹn ni bẹ́ẹ̀ sì ń wá àwọn alágbàtà sí.
1: a sì ń wá àwọn alágbàtà sí. ẹni tó bá ní ìfẹ́ sí wa láti darapọ̀ mọ́ wa torí iṣẹ́
0: láti jẹ́ agent ní agbègbè ibi tó ń bá wà.
1: ká pè mí sí orí
0: 0806 986 69 98 0806 1 6 1 6 6 6 5 6 5 3 8 3 8 number tí wọ́n lè

0: alejo ta gbo ara ti e ti gba to nfi olakalaka lowo lowo koja lo si olule ise Golden Harbor nibi ti won tin se ayewo lofe won ma so fun yin ki lawon te ma je ki lawon te ma mu kini o si ye ki e je tabi ki lo n to ye ke yera fun ni so ba kan na e tun le pe number won baba Golden Harbor won ma gbe tun ba si gbe o sese ko je manager won e ba won soro e so to kan ni e so ma idi yin fun won ki lohun to nse yin ati gba won lo ti bere ati be be lo boya be se le mo na office won ni tabi oriko ibi teyin wa e fe wa si office e ko fe lo ra Golden Harbor Mission ni number te le pe won si 0808698 6998 to ba je WhatsApp ni 0906166 6538 ni number te le pe won si Golden Harbor Mission program ti test waju e ma yi kuro nbe o ara ti le ju ta na ba nda
1: Golden Harbor Mixture. Egogi tiwantiwa ta peya mo ni lana ye ode oni. 100% fruits, vegetables, spices and herbs. Oh yes, tonic ti nbe nu e tun poro ko. Be lo tun fo gbogbo gedegede ti o wulo lara. Inu ninu wa bi wo si. To ba do ni ti bi egbelura ke soji. Tapanpa tapanpa tapire pale mai san tarun gbogbo kara se ye mu. Golden Harbor Mixture niyan. Nada ki ti fun telu jiga. O si ti wa kaakiri ile ise Martins Global Resources Limited. To wa ni Odogunya Ikorodu nle Eko lo se pelu Golden Harbor Mixture lalaafia.
2: Oruko emi ni Dr. Martins Akinboyewa. Awa ni ki a fi abajade awon iwadi fun odun mejila ta n se nipa ilera ara wa. A woye pe opolopo ni aye ode oni ti won ba pe 50, 60 won a ti ku. Ile to ba dagba ju ni 70. Awa ni ki lo n fa ti opolopo ki ma fi n dabi awon baba nla wa to won wo 90 ta won wo 100 something. Awa se iwadi pe ki lo n fa. Awa ri pe nkan ti a n je ohun lo mu aisan orisirisi wa si ago ara wa ti o ma n da emi opolopo wa legbodo. Awa pe kini awon baba nla wa n je ngba yen lo. Bí kò sí kan tán jẹ ju pé kan jẹ èso kan jẹ ewé bẹ kan jẹ ewé tàti pálí àwa ní ọ̀dà bẹ àwa tún lọ sórí àyẹ̀wò kejì pé irú àwọn àìsàn wo ló máa ń ṣe èèyàn ní àgọ́ ara láti orí dé ìkan ẹsẹ̀ fún àpẹẹrẹ irú orí báyìí ẹ̀fọ́rí túlò àìlèsùn tàbí àìsàn ojú ojúmọ́ ríran kedere a lọ sí ọrùn àyà ibẹ̀ ni ọkàn wà ẹ̀dọ̀fóró kíndìnrín àwa ṣa gbogbo ẹ̀jọ títí dé ikùn obìnrin míì torí pé ilé ọmọ ẹ̀dọ̀tín tá ń sọ pé fibroblastic tube ẹ̀dọ̀tín tàbí fibroid akọ gbogbo àwọn àìsàn sílẹ̀ níbi àgọ́ ara tá a máa pè ní private part ọkùnrin míì tí ò bá lo oògùn márale kò ní lè fi dídí a lọ síbi ẹsẹ̀ arúmọlẹ́gùn gbogbo ẹ̀ nígbà tá a kọ gbogbo àwọn àìsàn tó wà ní ẹ̀yà ara ẹ̀ pátá àwa padà sí orí àyẹ̀wò èyí tí a ṣe ní àkọ́kọ́ lórí àwọn oúnjẹ táwọn bàbá wa ń jẹ pé irú àwọn èso wo irú àwọn ewébẹ̀ wo náà máa ń jẹ tó lè ṣe àwòtán àwọn àìsàn kọ̀ọ̀kan tá ti yin rẹ̀ àwa rí i pé síkàtà ń jẹ ju pé fún àpẹẹrẹ irú kárọ̀tì sì tí gbogbo wa ń jẹ kárọ̀tì ní kinní kan tá ń pè ní vitamin A tó máa jẹ́ kí ojú kó mọ́lẹ̀ tó ń ṣàwòtán ojú àpẹẹrẹ ìkejì ni tomato tá a máa pè ní tomato wa máa ń jẹ ní gbogbo ìgbà ó ní kinní èròjà kan tó máa pè ní lycopene ìyẹn máa fọ gbogbo ẹ̀jẹ̀ tó máa jẹ́ kí ẹ̀jẹ̀ kó mọ́ tónítóní àlùbọ́sà ayò tá a máa pè ní garlic tá a máa jẹ gbogbo ìgbà ìyẹn máa jẹ́ kí ẹ̀jẹ̀ dì tí ẹ̀jẹ̀ ò bá dẹ̀ ti dì tí ó lè gbéra láti ibi tó ti gbéra tó lè máa padà sí ọkàn ibi tó ti gbéra ẹni pé kò ní sí irú àìsàn kankan tó máa ṣe èèyàn àwa kó gbogbo nǹkan tẹ́nu jẹ ó wá jẹ́ nǹkan bí
3: 40-45
2: ingredients àwa papọ̀ àwa fi ṣe oògùn ìlera ara tí a pè ní Golden Harbor Mixture. A ti wà lórí research tí lọ sí ọdún méjìlá àti ṣe NAFDAC ti rí NAFDAC ti approve ọ̀rẹ́ ti fún wa ní òǹtẹ̀. Ìjọba Nàìjíríà Federal Ministry of Science and Technology àwọn náà ti wọ́n ti gbé yẹ̀wò àwọn náà ti rí àti Ministry of Health gbogbo náà láti jọ tán ti máa ń pa ẹ̀. Kò wá sí àìsàn kankan tó máa ṣe hàn àfi tí ò bá sí ní àgọ́ ara tí a ti dárúkọ ẹ̀ tó wà lára ní Golden Harbor Mixture ṣe ní ṣiṣẹ́ fún. Àfi ọtí àfi ṣe.
4: A kí àwọn ènìyàn wa a sì ní ká sọ fún wọn láti bẹ̀rẹ̀ sí lo Golden Harbor Mixture láàárọ̀ nígbà tí wọ́n bá tún wá di ní alẹ́ tán bá jẹun tán lálẹ́ kán tó sùn kán tó lo Golden Harbor.
5: Fún gbogbo ẹni tó ní ìpèníjà ojú a ti ṣe Golden Harbor Mixture eye drop.
6: Fún gbogbo ẹni tó ní ìpèníjà ojú ẹ ó lọ ra páàkì Golden Harbor Mixture kan tí ìgò mẹ́fà wà nínú ẹ̀. Wọ́n á fún yín ní eye drop ẹyọ kan sí lọ́fẹ̀ẹ́. Ẹ ìgò mẹ́fà yín ló máa ń lo ẹyọ eye drop yẹn kan tán.
5: Ẹ kàn sí wa ní olú-iléeṣẹ́ wa tàbí kí ẹ pè wá.
2: Ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 09077207928 lẹ́ẹ̀kan sí 09077207928. 7928.
0: Tabi 0808696998. Lekan si 0808696998. Ayẹwo ilera ofe si tẹ siwaju ni gbogbo awọn eka ofiisi wa.
1: Aha! Golden Aba Mixture. Egbogi tiwantiwa ta peyamọ nilana yi ode oni. 100% fruits, vegetables, spices and herbs. Oh yes, tonic ti nbe nu e tun poro ko. Lo tun fo gbogbo gedegede ti o wulo lara inu ninu wa bi wo si to ba do ni ti bi egbelura ke so ji tapanpa tapanpa tapire pale mai san tarun gbogbo kara se ye mu godi aba mixture niyan nada ki ti fun telu jiga o si ti wa kaakiri ile ise Martins Global Resources Limited to wa ni Odogunyan Ikorodu Ipinle Eko lo se pelu Golden Aba Mixture wa lala.

0: ọkùnrin máa lẹ ẹ̀dà egungun ríro tàbí egungun sísan ẹ tètè kojú wọn pẹ̀lú amu flush capsule bákan náà àwa tí a bá ti ń rí àpẹẹrẹ bíi ara yíyún tàbí ara títa ìsàlẹ̀ ikùn dídùn ojú ara kíkan inú gbígbóná orí fífọ́ ẹ jẹ́ kí a yan amu flush capsule láàyò bákan náà ẹ̀yin tí ẹ bá ṣe àkíyèsí àìlebẹ̀rẹ̀ mọ́lẹ̀ dáadáa ìbàdí ríro inú kíkún tàbí inú kíkùn ọ̀pá ẹ̀yìn àìlèṣe déédé ọmọkùnrin dáadáa tàbí kí nǹkan oṣù wa máa wà déédé ẹ̀yàn amobitas cleanser láàyò bákan náà amores ni a ṣe àgbékalẹ̀ fún ọkùnrin àti obìnrin láti ṣe àfikún fún libido wa láti fi kún agbára ọkùnrin àti obìnrin pàápàá jùlọ lásìkò tí wọ́n bá fẹ́ ṣeré ìje kàkà kí ó rẹ̀yìn lọ́dọ̀ ẹlẹ́tọ̀ọ́ yín ẹ máa gbé egbògi amores sára fún ìgbaradì kí ara ọkùnrin àti obìnrin kó lè tètè múrẹ̀ rodò ẹ mú amores wọ ìyàrá lọ atura herbal mixture ni a ṣe àgbékalẹ̀ rẹ̀ fún ìtọ́jú ọmọdé àti àgbàlagbà pẹ̀lú àwọn arúgbó wa atura wà fún àjẹsára àti ìtọ́jú jẹ̀díjẹ̀dí ìtọ̀ ṣúgà inú kíkún tàbí inú kíkùn ìbàdí àti ẹ̀yìn ríro ìgbọ̀nsẹ̀ nírọ̀rùn nǹkan oṣù obìnrin tó ń ṣe ségesège pẹ̀lú ìtọ̀ àtọ́jú tí kìí jẹ́ kí ẹlòmíràn sun àsunwọra lóru bákan náà àwọn ọmọdé wa tí wọn kò lè ṣe kán má jẹ nǹkan dídùn dídùn tàbí mu nǹkan ẹlẹ́rìn dòdò ẹ jẹ́ ká máa fún wọn ní atura mu ní àárọ̀ tàbí ní alẹ́ láti máa neutralize system wọn bákan náà àwọn egbògi wa kìí mú ènìyàn máa ṣe ìgbọ̀nsẹ̀ lóòrèkóòrè bákan náà kìí fi ebi pa ènìyàn sí ẹ wá rí pé àwọn egbògi wa dára púpọ̀ ẹ máa rí àwọn egbògi wa amobitas amu flush capsule atura herbal mixture àti amores rà ní gbogbo ilé ìtajà oògùn òyìnbó pátápátá gbogbo àwọn pharmacy store chemist patient medicine dealers bákan náà ẹ máa rí perigi atura àti amores rà ní gbogbo àwọn tó ń ta drinks pátápátá àti supermarket nationwide fún ìbéèrè lórí àwọn egbògi wa amobitas amu flush capsule atura herbal mixture àti amores ẹ pè sórí ẹ̀rọ ìbánisẹ̀rọ 070-88-77-8855 lẹ́ẹ̀kan sí 070-88-77-8855 a ò ní fi àìsàn ló gbá o amobitas amu flush capsule àti atura herbal mixture ní àmì rẹ̀.
1: Àtúwẹ̀ lára o. Àtúwẹ̀ lára o. Atura herbal mixture ìdánù kè tó ń bolo tí ń pitú àìmọye iṣẹ́ lágọ̀ọ́ ara. Atura iṣẹ́ rẹ̀ tó ti gbéra ju ti tẹ́lẹ̀ lọ. Látàrí àfikún àwọn èròjà tá a fi ń pòpọ̀ lọ́nà ìgbàlódé ju ti tẹ́lẹ̀ lọ. Lẹ́yìn àjẹkì àjẹlù bẹ́lòmíì ṣe ń jẹ̀rẹ̀sì lórí àríyá. Bẹ́ẹ̀ ni ó mọ béèrè fún àmàlà tàbùlálá. Kò sì ní yé pajúpẹ̀ yẹn sẹ́ni tí ń pin alákan àti gaàrí. Inú kíkún ló fi ń ṣeré. Àfikún máa ní atura nílé ní gbogbo ìgbà. Atura herbal mixture kíkè kan ìlò ẹ̀kan ni torí kò lọ́tí nínú rárá. Àwọn èròjà tó ń ṣàtúntò oúnjẹ tá a bá jẹ wẹ́lẹ́wẹ́lẹ́ tí ó fi ṣaralóore ló sarajọ sínú ẹ̀. Atura herbal mixture ohun gangan la bá máa pè ní amúnútutù. Bákan náà ló ń kópa ti ẹbu ọ̀nà táìsàn lè gbàrú fi ń lágọ̀ọ́ ara. Ó ń ṣàfikún immunity system. Atura herbal mixture iléeṣẹ́ Amolab Healthcare Nigeria Limited ló ṣe é. Pè bó o fẹ́ rajà tàbó o fẹ́ ṣalátúntà lọ́pọ̀ kú ọ̀yọ̀kú sórí 0708877-8855. Atura herbal mixture àjọná dàkí fún tẹ̀lú gbà pé ó dà fún gbogbo ẹbí. Atura herbal mixture Amolab Healthcare Nigeria Limited gbogbo ẹbí ló ń dúpẹ́ lọ́wọ́ yín ní gbogbo ìgbà pé ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń fara tu gbogbo èèyàn pẹ̀lú Atura herbal mixture.
2: Atura o, Atura lára o.

0: ìyanu tí ó wà ní ọ̀tẹ́gbẹ̀ yẹ sùrì
1: òkè àró
0: ayọ̀ ní bus stop
1: àkúrẹ́
0: gbogbo ẹ̀yìn tẹ́ ẹ ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀ ẹ máa bọ̀ lórí òkè ìyanu láti wá bá jésù olúwa pàdé o nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀ǹdẹ̀ lóru máa bọ̀ ọlọ́run yóò ti ṣe ìyanu láyé rẹ bàbá wa apostle prophet samuel olúwa níyì bàbá orí òkè ìyanu máa wà ń kalẹ̀ láti fàdúrà jagun ó lè ṣù palẹ̀ nínú ayé rẹ ẹ lè pe bàbá sí 0 0 5 1 7 6 7 7 1 tàbí 0 0 5 9 7 8 5 0 1 5 máa bọ̀ lórí òkè

0: kábíyèsí rẹ ọlọ́run ẹrù jẹjẹ ọlọ́run tó lọ ọkọrin kése àdìtú ńlá ẹnikẹ́ni ò lè tú ìbà rẹ o. Ẹ káàbọ̀ sí orí ètò tòní, orúkọ mi ò yí padà, èmi ni Victor Samuel MC Kọ̀dínwìrè Kọ̀dínétọ̀ ni òun mọ̀ tí ó wà lọ́kọ yín bẹ́ẹ̀ yẹn Kọ̀dínétọ̀ PC ni ẹ o. Ẹyin lórí ètò àkókò ìyanu ńlá wà láti iléeṣẹ́ ìránṣẹ́ Christ Miracle World Evangelical Ministry orí òkè ògo ìyanu ọ̀tẹ́gbẹ̀yẹ níbi tí ọ̀dà parí sí ní òkè àró nílùú Àkúrẹ́ ńbí ibẹ̀ náà ni wọ́n wà. Bàbá wa apostle prophet Olúwaníyì Samuel bàbá orí òkè ògo ìyanu ti wà ní ìkàlẹ̀ láti fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Ẹ jẹ́ kí gbogbo farabalẹ̀ láti jóúnjẹ ẹ̀mí.
1: Orúkọ Jésù ní orúkọ Jésù ní agbára Jésù mo gbàdúrà fún yín bí ẹ ṣe máa gbọ́ ọ̀rọ̀ yìí náà sàn yín. Ọlọ́run tó ni ọ̀rọ̀ tó ni ọgbọ́n tó ni ìmọ̀ kó fọ̀rọ̀ náà yé yín kó ọ̀rọ̀ náà kó ṣe ìwòsàn kó ṣe ìtúsílẹ̀ kó ṣe ìgbàlà orílẹ̀-èdè Nàìjíríà kẹ̀mí mọ́ kó là kọjá fún ọwọ́ àánú ẹ̀ Jésù Olúwa wa àmì àmì àmì lórúkọ Jésù. Ohun tí mo fẹ́ fi bá yín sọ̀rọ̀ náà ní ọ̀sán yìí náà ni ìyípadà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo kí o sì yè. Ìyípadà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo kí o sì yè. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí ìwé mímọ́ sọ. Èsíkẹ́lì orí 18:20 ẹsẹ̀ 20:1 Èsíkẹ́lì 18:21 ṣùgbọ́n bí ènìyàn búburú yóò bá yípadà kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó ti dá tí ó sì pa gbogbo àṣẹ mi mọ́ tí ó sì ṣe èyí tí ó tọ́ àti èyí tó yẹ yíyè ni yóò yè òun kì yóò sì kú adara fún wa. Ẹ gbọ́ ohun tí ibẹ̀ yẹn sọ yípadà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo kí o sì yè. Ẹ rí i pé ẹni tó ń dẹ́ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí nǹkan verse ta kà yẹn ṣe sọ tó bá yí kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ dídá yóò yè yíyè tọ́lọ́run sọ yẹn náà ni wípé bẹ́ẹ̀ ni òun yóò gbàálà òun yóò wọ ẹ̀ṣẹ̀ ẹnu òun yóò da láre òun yóò fi àánú bá ìrìn àjò. Mo wá ń sọ fún ẹ lónìí ò bá yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà lónìí kò sóhun tó ṣe orílẹ̀-èdè yìí ni ẹ̀ṣẹ̀ èké ẹ̀ṣẹ̀ lóníruurú lóníruurú bí ìjọ ṣe ń pọ̀ sí òun náà ni ìwà burúkú ń ṣẹlẹ̀. Bí wọ́n ṣe ń ṣe ìjọba bí wọ́n bá ṣe ìjọba kan tán tán tó bọ́ sí ìkejì tẹni tó fẹ́ gba ipò bá ti campaign pé ohun tí òun fẹ́ ṣe náà ni wípé kí ara kó to ara ìlú ìgbà tẹ́nìyẹn bá máa débẹ̀ ìyìn tó sọ kó ló máa ṣe ẹlòmíì gan tó sọ gan tó bá lòun ṣe ìnípa ọlá mú bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà torí pé tẹ bá wo orílẹ̀-èdè Nàìjíríà lónìí ẹnikẹ́ni tó bá sọ wípé ọ̀nà da ó ń tanra ẹ ni. Ẹ wo ìlú Àkúrẹ́ ọ̀nà wo ló wà ní ìlú Àkúrẹ́ ta lè sọ pé ọ̀nà tó ṣe ń yangàn tẹ bá wo ìlú Àkúrẹ́ ẹ rí wípé ọ̀nà lóríṣiríṣiríṣiríṣi wàhálà ni kákàkiri ló ní ojú ọ̀nà oríṣiríṣi bẹ́ẹ̀ náà ni lórílẹ̀-èdè Nàìjíríà ẹ wo onírúurú tó ń ṣẹlẹ̀ bẹ́nibọ́dì tójò bá bẹ́ńlẹ̀ báyìí wàhálà ti dé. Ẹ rí adẹ ń gbọ́ lórílẹ̀-èdè yìí lójoojúmọ́ tírílíọ̀n bílíọ̀n tírílíọ̀n ìbolówó wọ̀nyí ń wọ. Ìbolówó wọ̀nyí ń wọ à ń gbọ́ pé wọ́n ṣe àwọn yá owó wọ́n yá owó kí ni population wa lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ kí wọ́n ka kọ́ ṣe sẹ́ńsọ̀ kọ́ tún ka wa kọ́ ka àwọn èèyàn ní Nàìjíríà kọ́ máa pín owó yẹn kí wọ́n wòye tó máa tọ́ sólúkálùkù ṣùgbọ́n a máa gbọ́ pé wọ́n yá owó lé wọ́n yàtọ̀ wọ́n yá àwọn tó dẹ̀ ń ṣèjọba yinra wọn ẹni tó ń ṣèjọba àwọn yẹn ló ń yinra wọn ará ìlú kọ́ ló ń yìn wọ́n àwọn tó ń bá jọ ń ṣe tó ń bá jọ ń. Ṣùgbọ́n gbogbo ẹ̀dá kò sí bẹ́ẹ̀ èèyàn ò lè mú yàn ọlọ́run a máa mú anybody o ọlọ́run a máa mú anybody gbogbo àyè káàyè tẹ́ ẹ̀dá bá wà tó bá ti fa ara ni ọmọ ẹ̀nìyàn ọlọ́run ò sọ pé kẹ́nìkẹ́ni lọ sí ipò kó máa fi ara ni àwọn èèyàn kò dẹ̀ sọ pé kẹ́nìkan débẹ̀ kókó àwọn kan mọ́ra kan jọ máa jẹ́ kára máa ni àwọn yòókù. Ọlọ́run dára gbogbo ẹ̀dá láyé rere lọlọ́run fẹ́ fún gbogbo ènìyàn ayọ̀ àláfíà ìdùnnú àláfíà ló fẹ́ fún gbogbo èèyàn pátá ṣùgbọ́n ṣe ni láàánú lórílẹ̀ èdè nàìjíríà bí population nàìjíríà ṣe pọ̀ tó èèyàn díẹ̀ ló ń jẹ́ ẹni tó bá ti dépò ni kò ní fẹ́ kúrò ńbẹ̀ ní gbogbo ọ̀nà bí wọ́n bá di pé wọ́n fẹ́ dìbò wọ́n á fowó rìn wọ́n á fowó ṣe gbogbo ẹ̀ ìbò tún ti ń bọ̀ ẹ̀yin tẹ̀ ń gbowó wọ́n á tún wá fi ẹ̀tún ìyá àná dá 4 years tún ń bọ́ ó bẹ́ẹ̀ ni torí pé má gbàgbé o epo rọ̀bì tí wọ́n ń wà lórílẹ̀‐èdè gbogbo alálẹ̀ tọ́ sí o má dẹ̀ gbàgbé o ipò gómìnà gbogbo nàìjíríà ló lórílẹ̀ tọ́ sí o ipò ààrẹ president gbogbo èèyàn lórílẹ̀ tọ́ sí ṣùgbọ́n kò lè já mọ́ gbogbo àwọn tó bá dun ipò ẹnìkan náà la já mọ́ lọ́wọ́ ṣùgbọ́n ìwọ tó bá já mọ́ lọ́wọ́ ò bá ṣe dáadáa àwọn tó ṣe lánàá dà wọ́n máa ti lọ ìwọ náà tó ń tukọ̀ náà lónìí ó máa kúrò níbẹ̀ kí ni wọ́n fẹ́ sọ nípa títì rẹ̀ kí ni wọ́n fẹ́ sọ nípa títì ẹ̀ ìyẹn ló yẹ kó rò torí gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni o gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni gbogbo ìwọ tó jẹ́ wípé o mọ̀ òdodo tó o ṣe kò dẹ̀ sẹ́ni tí o mọ̀ òdodo ta ni o mọ̀ báyìí pé tí ìkọ̀kọ̀ bá ń ṣeun bóyá tí wọ́n bá fi nǹkan gùn lára tó mọ̀ pé ó máa dùn tó bá fi gún ẹlòmíì èyí tó yẹ kó jẹ́ ti gbogbo èèyàn ológbọ́n ojókòó tí ó ń dájẹ́ o lè gbọ́n o ṣùgbọ́n má gbàgbé gbogbo ọgbọ́n tó wù kó lè gbọ́n gbogbo ọ̀nà tó wù kó lè rìn gbogbo ìkọ̀kọ̀ ìpamọ́ ọlọ́run wù ọ́ ọlọ́run wù ọ́ kí ni mo fi mélé tọ̀ yín wá lọ́sàn ẹ̀ náà ni pé kò ṣòtítọ́ ṣòtítọ́ wọ́n fi ẹjẹ baálẹ̀ ní àdúgbò bíi tó wà ní ṣòtítọ́ ní ibẹ̀ báwo ló ṣe ń tukọ̀ ẹ̀ lọ́wọ́ ní state ó jẹ́ gómìnà ni ó jẹ́ ọba ni báwo ló ṣe ń tukọ̀ ẹ̀ lọ́wọ́ ó jẹ́ gómìnà ni báwo ló ṣe ń tukọ̀ ẹ̀ lọ́wọ́ ó jẹ́ ààrẹ ni ààrẹ báwo ló ṣe ń tukọ̀ ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ṣara ìlú bẹ́ẹ̀ ni ṣé wọ́n jàǹfààní ìjọba tó ń ṣe ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ṣé wọ́n jẹ́ jàǹfààní ẹ̀ ṣé gbogbo ìlú ló jàǹfààní ẹ̀ ṣé kì í ṣe àwọn tí wọ́n jọ kóra wọn jọ pọ̀ tó ń ṣe náà jọ ń jẹ́ tó ẹ̀ bá mọ̀ lónìí mo sọ fún ẹ pé ẹ̀tọ́ gbogbo èèyàn ni torí láti jẹ yọ̀rọ̀ nàìjíríà kò sí pé bóyá àwọn tó ń tukọ̀ ẹnìkan torí pé ní àkókò ìdìbò ẹ̀ wá bá wọn ẹ̀ tọrẹ ìbò tó bá ti di pé wọ́n dìbò tán ó tún di pé kinní ẹ ò tún ní rárá mọ́ nìyẹn o ẹ̀ṣọ́ tẹ̀ ń kó kiri adópin lọ́jọ́ kan o mọ́tò tẹ̀ ń kó kiri adópin lọ́jọ́ kan o gbogbo mansion gwen tẹ̀ ń kó kiri adópin lọ́jọ́ kan o lọ́yẹ̀ lóyìnbó lọ amẹ́ríkà lọ́jọ́ òye níbi gbogbo adópin níbi kan o bẹ́ẹ̀ ni pé èmi ni kò sẹ́ni tó máa mú mi kò sẹ́ni tọ́lọ́run ò lè mú orúkọ mi náà ni apọ́sù prophet samuel olúwaníyì bàbá orúkọ gboyanu ní ọ̀tẹ́gbẹ̀yẹ níbi tí ọ̀dà parí sí nọ́mbà mi náà ni 08065176771 08065176771 èkejì 08059785015 08059785015 òdì ìjọ mẹjọ.
0: òun lẹ ti gbọ́ yẹn kí gbogbo ẹni tó bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún ìjọ ẹ má gbàgbé àwọn àlàkalẹ̀ ètò wa ní gbogbo ọjọ́ wednesday a máa ń ṣe ọ̀sán kan òru kan bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ friday ìṣọ́ọ̀rù wà ní orí òkè ògo ìyanu tí a máa bẹ̀rẹ̀ ní dédé aago 12 ẹ má gbàgbé bákan náà àwọn àkànṣe ètò tí a ní bíi òun lẹ ti gbọ́ yẹn kí gbogbo ẹyin tó bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún ìjọ ẹ má gbàgbé àwọn àlàkalẹ̀ ètò wa ní gbogbo ọjọ́ wednesday a máa ń ṣe ọ̀sán kan òru kan bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ friday ìṣọ́ọ̀rù wà ní orí òkè ògo ìyanu tí a máa bẹ̀rẹ̀ ní dédé aago 12 ẹ má gbàgbé bákan náà àwọn àkànṣe ètò tí a ní bíi gbogbo ọjọ́ wednesday thursday àti friday tó kẹ́yìn lóṣooṣù wá bá ọlọ́run pàdé kí ọlọ́run lè ṣiṣẹ́ ìyanu nínú ayé rẹ mo fẹ́ kó mọ̀ pé kò sí ohun tí ọlọ́run lè ṣe ọlọ́run tó lajú afọ́jú tó jí òkú dìde tó mú àárọ̀ lárada tó rìn lórí òkun òun náà wà níbi àwọn ìpàdé wọ̀nyí tó ń dúró dì ọ́ fún ẹ̀bẹ̀ àdúrà ìgbanini ìyànjú tàbí ohun kan àbí míì tí kò bá yí ọ tẹ ẹ fẹ́ rí bàbá fún ẹ kàn sí àwọn nọ́mbà tí a fẹ́ pè fún yín 0060 5 17 67 71 àti 0059 78 50 15 orúkọ mi ò yí padà èmi náà ni samuel victor MC Kodi Nire. Tell you number fe pe mi fun kohun bo se alaga ni o bo te se MC yin ni o ka jo se ki gbogbo e ko dun ko se bo leti e kan si number yi 09063684392 a ma fi e se ilo lori eto yi o tu di ose to nbo ire.

ní ọ̀tẹ́gbẹ̀ yẹ sri òkè àró ayọ̀ ní bọ́stọ̀ àkúrẹ́ gbogbo ẹ̀yìn tẹ́ ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀ ẹ máa bọ̀ lórí òkè ìyanu láti wá bá jésù olúwa pàdé o nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀ǹdẹ́ lóru máa bọ̀ ọlọ́run yóò ti ṣèyanu láyé rẹ bàbá wa apostle prophet samuel olúwa níyì bàbá orí òkè ìyanu máa wà ń kalẹ̀ láti fàdúrà jagun ó lè ṣùpalẹ̀ nínú ayé rẹ ẹ lè pe bàbá sí 0056517771 tàbí 0059785015 máa bọ̀ lórí òkè ìyanu

0: 081-66-73-3313. Ẹ sọ nípa Abẹ́ Solution Polytechnic, wọ́n ń kọ àwọn ọmọ. Kí lè lè sọ nípa àwọn olùkọ́? Torí ta bá ń sọ nípa ilé ẹ̀kọ́ gíga, ohun ta máa wò ni àwọn tó ń kọ àwọn ọmọ àwọn olùkọ́. Kí lè lè sọ? Ìjà àwọn olùkọ́, ìjẹ́ wọn dángájá ní Abẹ́ Solution Polytechnic Àkùrẹ́. Ìjẹ́ wọn ní certificate.
1: Bẹ́ẹ̀ni o, àwọn olùkọ́ wa, wọ́n dángájá, wọ́n mọ iṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́, wọ́n dẹ̀ tún ní certificate. Wọ́n kàn gba certificate lásán o, ẹ máa rí wípé àwọn ló ṣiṣẹ́ certificate yìí.
0: Ẹ̀wọ̀n lẹ ti gbọ́ yẹn, Best Solution Polytechnic ó wà ní kilometer 8 Ondo Road, àárẹ̀tì yín. Fún gbogbo ìbéèrè ẹ pé 081-66-73-3313. 081-66-73-3313. Ẹ ti sọ nípa àwọn akẹ́kọ̀ọ́, ẹ ti sọ nípa àwọn olùkọ́, ẹ ti sọ nípa ọgbà. Èló wá ní owó iléèwé o, torí àwọn òbí àti máa sọ pé private polytechnic eléyìí o, owó iléèwé wọn bóyá ni ò ní wọ 1 million rárá. Ẹ jẹ́ káwọn òbí mọ̀.
1: Owó iléèwé wa níbẹ̀ Solution Polytechnic kò ju ₦80,000 péré lọ.
0: 80,000 ṣé lóṣù kan àbí lóṣooṣù àbí lọ́sẹ̀sẹ̀ àbí lọ́dọọdún?
1: 80,000 owó iléèwé yẹn jẹ́ fún ọdún kan. Àǹfààní san díẹ̀díẹ̀ dẹ̀ sì wà.
0: Òun lẹ ti gbọ́ yẹn, 80,000 fún ọdún kan gbáko ẹ̀kọ́ ó ti di rọrùn ní Best Solution Polytechnic Àkùrẹ́. Torí gbogbo wa la mọ bí ọrọ̀ ajé Nàìjíríà ṣe rí nìsín, Ọlọ́run dìde gbé Best Solution Polytechnic Àkùrẹ́ sílẹ̀ láti ran gbogbo àwọn ọ̀dọ́ lọ́wọ́ ní Nàìjíríà ni àti àwọn òbí. Ẹ máa mú ọmọ yín bọ̀, ẹ má jẹ́ kán jókòó sílé rárá, ẹ má jẹ́ kán jókòó sílé, ẹ máa tètè pé nọ́mbà yìí kẹ máa mú wọn bọ̀, kẹ jẹ́ kán tètè wá darapọ̀ mọ́ wa. 081-66-73-3313. Ẹ ti sọ pé àǹfààní dẹ̀ tún wà láti lè san dáadáa, láti lè san lẹ́ẹ̀mejì, ẹ̀mẹta, ẹ̀mẹrin, ẹ̀márùn-ún, títí dẹ̀ mẹ́fà lọ́dún, kí wàhálà dúró dé. Ẹ̀kọ́ títí rọrùn. Àfẹ́ kí àwọn kan sọ pé wọn ò lè lọ sílé ẹ̀kọ́ gíga torí pé kò sówó. Ọlọ́run gbé Best Solution Polytechnic sílẹ̀ láti ran gbogbo àwọn ọmọ ọ̀dọ́ lọ́wọ́ ní Nàìjíríà ni. Ló ti orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà dẹ̀ ni wọ́n ti mú ọmọ wá sí Best Solution Polytechnic. Torí náà ẹ̀yin òbí, ẹ má jẹ́ ká já fara o. Ẹ pé nọ́mbà yìí 081-66-73-3313. Ẹ gbogbo alamọbọ́rọ̀ ajé ṣe rí nìsín, wọ́n ní ọ̀kọ́ kàwé wọn ríṣẹ́ ṣe, kò ṣe tàwọn ọmọ Best Solution Polytechnic nítorí iṣẹ́ ọwọ́ tó ń kọ. Ẹ sọ díẹ̀ nípa iṣẹ́ ọwọ́ yìí tí àwọn ọmọ ń kọ ní Best Solution fún wọn.
1: Ẹ mọ̀ pé òwe Yorùbá kan ló sọ wípé kéèyàn fi oko kan pa iye méjì. Ní Best Solution Polytechnic, ó tó ṣe bí òwe ẹ̀yìn àgbà, ní Best Solution Polytechnic a lè fi oko kan pa iye méjì. Ìtẹ́lẹ̀ túmọ̀ sí ni pé bí àwọn ọmọ yín bá ṣe ń kọ́ ẹ̀kọ́, wọ́n á tún máa kọ́ iṣẹ́ ọwọ́. Kò sí pé ẹ fẹ́ jẹ́ kó mọ́ jòkó sílé fọ́dún méjì o, kó kọ́kọ́ kọ́ṣẹ́, ẹ fẹ́ jẹ́ kó jòkó sílé fọ́dún mẹ́ta rárá o. Bí wọ́n ṣe ń kọ́ ẹ̀kọ́, wọ́n á tún máa kọ́ iṣẹ́ ọwọ́ ní ọwọ́ kan náà. Wọ́n á máa ṣe gbogbo ẹ̀ papọ̀, ikùn ò dìran wọn lọ́wọ́. Tó bá dẹ̀ parí ilé ìwé, sẹ́tífíkẹ́tì méjì ló máa gbà. Wọ́n ṣe pé ẹ tún lọ ilé ọ̀gá, ẹ lọ ń gba kìnìkan. Kò sí ìyẹn ní Best Solution Polytechnic. Wọ́n á gba sẹ́tífíkẹ́tì pé wọ́n kọ́ iṣẹ́ ọwọ́. Wọ́n á dẹ̀ tún gba sẹ́tífíkẹ́tì pé wọ́n kàwé.
0: Ẹ ṣe gan ni, òun la ti gbọ́ yẹn, ẹ̀kọ́ aláfibọ̀, ẹ̀kọ́ àti iṣẹ́ ọwọ́ méjèèjì. Ẹ̀kọ́ ṣe pàtàkì, ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ ó tún ṣe kókó ní Nàìjíríà. Méjèèjì ní Best Solution Polytechnic ó ti kópọ̀ láti lè ran àwọn ọmọ lọ́wọ́. Àfẹ́ káwọn ọmọ jáde kán tún máa fẹsẹ̀ gbálẹ̀ káàkiri. Torí náà ẹ tètè jẹ́ káwọn ọmọ náà kán wá darapọ̀ mọ́ wa ní Best Solution Polytechnic. A ti sọ pé gbogbo sátífíkẹ́tì wa ló ní òtẹ̀ ìjọba nínú. Gbogbo nǹkan tó ń jáde ní Best Solution Polytechnic ló jẹ́ ìtóní ọwọ́ Federal Government of Nigeria nínú. Torí náà ẹ pé 081-66-73-3313. Gbogbo wa la mọ̀ pé ìlú Ìgboro ti dàrú nìsín. Báwo lẹ ṣe ń kọ́ àwọn ọmọ àwọn akẹ́kọ̀ọ́ ní ètò ọ̀rọ̀ Ọlọ́run àti ètò ìbágbépọ̀ ẹ̀dá tí wọ́n fi lè ṣe oríire ní ọjọ́ iwájú? Ṣé ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní Best Solution Polytechnic Àkùrẹ́?
1: Bẹ́ẹ̀ ni o, a máa ń kọ́ wọn ní ọ̀rọ̀ Ọlọ́run. ade ma tun gba won ni iyanju a ma ba won soro ti to ba se ni anfani lati ba won soro a ma gba won ni iyanju olorun de ran wa lowo pelu won
0: e se olorun de ran wa lowo ni best solution polytechnic tori pe best solution polytechnic akure olorun lo didi pe kale ni orile de nigeria lakure lati ran gbogbo awon mo wa lowo nitori na gbogbo alaye ta ti se number ti ke pere igba ku gba ni ke ma pe number ye de le send whatsapp message ori number yi 08166733313 08166733313 ta ba de ri awon to fe se part time to mo ke ohun o le raye lati wa se full time aye wa fun won anfani wa part time wa bakan na ni curriculum kan na ni eto eko kan na ni ise owo kan na te ba fe se oro na le ma se certificate meji na on le ma gba tori na part time wa on ma be ni aro lati friday lati ago meji la so si oke won de pare lago mefa to ba de ti di saturday won ti be ni ago mejo won pare lago mefa tori na gbogbo awon to fe upgrade awon to fe tesi waju ninu oko won ni bi ise won best solution polytechnic ke ma bo e pe 08166733313 08166733313 Miss Damilola mo ni kile fe so fun awon obi wa o tori a ni pe ma lo le anfani wo awon le tu fe so fun won ton tun le je tomo tun le je tawon na tun le je tori pe tomo ba ti kokko momo wa si be solution polytechnic okan won ma bale nitori pe olorun ni alabo ambe gbogbo awon mo to de wa si be solution polytechnic gbogbo won lo n saseyori kini oro te fe fun awon bi wa ka to ma lo le
1: eyin obi ati alagbato ohun la tin so yen o sheri e ma je ki awon mo yin joko sile e ma fi oni dollar e ma fi oni dollar rara ko si asiko ati so bi pe aye wa lati san die die ko boya je pe ise owo ni gbogbo e na le se papo agbegbe ton de mama gbe agbegbe to dani ko si eru ko si nkan to fe ba yin leru e ma je ka awon mo yin joko sile e tete je ko ma bo kia kia sami la tuti wa yi tan gba ni wole e ma ye ko peju e ma mu won bo olorun aran wa lowo
0: e se ohun lati gbo yen o best solution polytechnic o wa ni kilometer 8 Ondo Road ati 2016 lati bere ise olorun de ran wa lowo gbogbo certificate wa ni federal government of nigeria under the minister of education ati national board for technical education ni won ti fi ase si ise owo mi lorisirisi de la nko awon omo certificate meji la awon omo wa ma gba to ma ti kwa ikan won tan ikan lori eko ikan lori ise a ma reti yin number ti ke ma pe ni gbogbo gba ni 08166 73313 ese o

0: sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Mo rọ́nà Abáyọ̀jẹ. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
1: Agbórí ìṣelọ́sì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
2: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
3: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ò ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́. Àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Bóyá àwọn wa fẹ́ bèrè ọ̀nà lọ́wọ́ mi àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi àbò fẹ́ bèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19.
2: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
3: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ròhun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbórun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin má jẹ́ adákẹ́. Tíwọ náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ ọ̀sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Agbákara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá. Ẹlòmíì ò tiẹ̀ máa rí pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì. Ẹlòmíì ò máa rí pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì. Bẹ́ẹ̀ lẹ́sọ̀ ẹlòmíì ò máa kúrìrì. Bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ̀lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó. Bẹ́lòmíì bá sùn báyìí kí lè ó tó mọ́. Ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí

0: ori pe lagbara olorun iwo lo dupe o dupe fa olorun ni o dupe telomi esoju lase o ngba to ba dodo wa a gbianju a se be olorun fun pa ba je pe nkan kan wa nbe ni lagbara to olorun o si ri pe olorun oba yo gbadu ati ene ni le ese babo oke ogun ni number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sebu o 64 60 64 19 oh samu oh 64 60 64 19
1: esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agu ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
0: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sa ke se awon kan ta nje lasiko yi atawon kan ta mu ba won kan yi se da to ti won du to be na lo nsa ko ba fu agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun koni le soju se re ta ya ko se ninu ile mo tabi ko ke ma gbo gbogbo ara ni wohun bale mi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo se se gbonse yan bayi koli o bi te wura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wale be ni won si tun ma ta kebe ogbon ewe ategboyi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise babo oke ogun ni number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si n tosi mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun okunrin to wulo fun obinrin ngba ti won le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun okunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ni a lè rìnrìn ogójì ìṣẹjú a lè rìn ọgọta ìṣẹjú a lè rìn látàárọ títí dalẹ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ ara wa bẹẹ láàánú ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹgbò yìí náà làwa náà jẹ nítorí àmọfin kẹyìn ní ọwọ àjẹ àǹfààní ewé àtẹgbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹyìn oro pàápàá egbòogi mo wá kúrò mo ti kó wa wọ́n tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbàrá tó ti rò bí báyà ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nàmbà 4 dudu yami lane opposite oye mekun grammar school nílu àkúrẹ́ ńbẹ̀ la wa a ní fara nira wa báyọ̀ fẹ́ bèèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64

0: 64 19 64 64 19 bẹ́ẹ̀ lẹ lomi yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmí a máa ta ẹlòmí a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọn máa gbégbá ọpẹ́ number 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbọ̀ onímọ̀rẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nìyí sẹ́mu 64 60 64 19 sẹ́mu 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
1: A ò máa tiẹ̀ rí onígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
1: olùgbò ọdẹ tó ń fi wí àtẹgò sọmọ aráyé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹdá lẹnu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ogun lónìí ẹ máa pe 0706460 6419 0706460 6419 bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgò ṣèwòsàn.
3: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind go dey tell you say you go chop something. This offer go last from April to July.

0: Máa fi fo rẹ ṣòfò.
1: Máa fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rìn jìnà.
1: Ná owó díẹ̀.
0: Fún àlàyé si, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 800.
2: Àjànàkú sùn bí òkè. Kátìrì rin odúgbò, kátìrì rẹ̀ fọ̀ dọ̀dọ̀. Kátìrì ọni bí àbáríà. Late Aishi Joshua Omotayo Olisa of Isolo Kikete Rumosi 13-13. Ó mọ̀ dege mìíràn o. Èlé kétékété ìyanmọ́. Kàmúṣe àṣekágbá òkú àbáríà. Aishi Joshua Omotayo Kikete Rumosi 13-13. Lólíjọ́ kọkànlélógún. Làṣàlẹ̀ orin onígbàgbọ́ lulẹ̀ àbáríà 13-13 lè sọ̀lọ̀. Àti olíjọ́ kejìlélógún. Oṣù karùn-ún ọdún kaayi. Wọ́n máa ṣe ìsìn jáde òkú. Ní Saint David Cathedral. Jọmọ Àkúrẹ́. Ẹ̀yin gbẹ́. Wẹ̀jẹ̀wẹ̀ mú ayé. The Amazing Event Hall. Ọ̀dà Road. Àbá Kobi Fẹ́mi Ọmọ́tayọ̀. Lamẹ́ríkà. Àbá Adébóyè Ọmọ́tayọ̀. Bíkùn Kèlí Rope. Àbá Gbóyèga Ọmọ́tayọ̀. Kèlí Nàìjíríà. Àbá Bukola Ọmọ́tayọ̀. Kèlí UK. London. Àbá Bọ̀sẹ̀ Ọmọ́tayọ̀. Kèlí Amẹ́ríkà. Àbá Sùnbọ̀ Ọmọ́tayọ̀. Kèlí Amẹ́ríkà. Ìyọ́n mọ̀rẹ́ fọ ojú kò mú wọn mọ̀ ká kó o. Kò sì yàn ayé kọ ìyáyọ méjì sákọ tabo orúlẹ̀ rẹ o. Àbárí alọmọ èjì ọba ọmọ lálẹ́ ọmọ ṣòro mọ̀ ṣàkà ṣòro. Kálẹ́ lẹ́mi sọ màmá yẹn ti ká yà sùn kọ́ má ti ṣàgbàporo lọ́ba iṣẹ́ lọ́dún tó lulẹ̀ rẹ. Ọmọ lọ́ba arìn jẹ ulẹ̀. Òkìtì kékeré ò sọ̀lọ̀ kó sẹ́run dẹ. Ó kùdí ẹ̀kẹ́mi débẹ̀ olóró bẹ́kùn. Ìgbẹ́lì kùdí ẹ̀kẹ́mi débẹ̀ ó dọ̀ dídí ọni. Ọmọ ọwọ́ mẹ́kùn ọmọ àkúrẹ́ olómi méjì yá péjeji lálá. Kétí ọmọ níṣù kéde fàá máa ṣàṣekágbé òkú àbárí a o.

0: ìpàdé ètò àjọ̀dún ṣe lọ nìyí.
1: Ọjọ́ Monday 18 oṣù tí a wà yìí ni Revival ní dédé aago mẹ́rin sí aago mẹ́fà ìrọ̀lẹ́. Tuesday 19 la ó ṣe Bible study ní dédé aago mẹ́rin sí mẹ́fà ìrọ̀lẹ́. Wednesday 20 ìsọjí náà ń tẹ̀síwájú ní dédé aago mẹ́rin sí mẹ́fà ìrọ̀lẹ́. Thursday 21 la ó ṣe Earth Talk ní aago mẹ́rin sí mẹ́fà ìrọ̀lẹ́. Ọjọ́ Friday 22 la ó ṣe Praise Hour ní dédé aago mẹ́rin sí aago méje àṣálẹ́. Saturday 23 la ó ṣe Environmental Sanitation. Bẹ́ẹ̀ni Sunday 24 gan ní ìdúpẹ́ àjọ̀dún ní dédé aago mẹ́wàá òwúrọ̀. Níbi tí Evangelist Tọ́pẹ́ Olútòkun láti ìlú Ìbàdàn yóò ti máa fi orin ìyìn tí ó ní agbára fa ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀.

0: orúkọ ẹgbẹ́ wa.
1: Catherine Oladun ni Odu, orúkọ ńlá ní ti ìrírí ọ̀rọ̀ òṣèlú. Catherine Oladun ni Odu, ẹni tá a bí nínú ọgbà tí ò lè ṣiṣi yọ láé. Àgbà tó tóró lọ, ọmọbabìnrin ìdèpé òkìtì pupa, ọmọ orí adé abiwà àgbà níkùn. Nítorí náà, láti ìkálẹ̀ sí òdìgbò, ilẹ̀ olújẹ́ òkè igbó, ìlàjẹ́ àti ẹsẹ̀ odò, àtàgbà àtọmọdé lákọlábo ni wọ́n wí pé òun ló tọ́ láti lọ sojú wọn nílé ìgbìmọ̀ aṣòfin àgbà. Kó tẹ̀síwájú nínú iṣẹ́ rere Sẹ́nẹ́tọ̀ Dr. Jimoh Ibrahim tó ti wá di aṣojú ilẹ̀ Nàìjíríà sí àjọ ìṣọ̀kan àgbáyé. Princess Oladun ni Odu máa parí sáà Dr. Jimoh Ibrahim pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí. Bẹ́ẹ̀ ni ó tún ṣe àtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún gómìnà Lọ́kẹ́ Ayédàtiwa fún ìdàgbàsókè ẹkùn gúúsù ìpínlẹ̀ Ondo. Yóò tún kọ́wọ́ ti ìlànà ìṣèjọba ìrètí ọ̀tún ti Ààrẹ Bọ́lá Tinubu ṣàtìlẹ́yìn fún ìkúnjú òṣùwọ̀n, ṣàtìlẹ́yìn fún aláfọkànsìn tòótọ́, ṣe àtìlẹ́yìn rẹ fún Princess Catherine Oladun ni Odu láti gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ APC kó lè parí sáà Sẹ́nẹ́tọ̀ Jimoh Ibrahim fún àwọn ẹni rẹ ẹkùn ìdìbò gúúsù ìpínlẹ̀ Ondo. APC ìrètí ọ̀tún.
2: Ẹjẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ ìjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n sẹ́tù ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù aboríṣiríṣi nǹkan, wá sọ pé mi lówó lọ́wọ́, mi ò lè rí kiní rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láìsí yípo làágùn. Iléeṣẹ́ kan wà tí a ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi, Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola. Ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
3: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbóhabayin tí a mọ̀ sí CDCare. CDCARE. Application ni jẹ́ pé tí ẹ bá ti ní orí fóònù yín, ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, láptọ̀pù ni o, mattress ni o, kettle pot ni o,
2: gas ni o,
3: bẹ́ẹ̀ fẹ́ ra àga ó wà ń bẹ̀, bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò ó wà ń bẹ̀, tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
2: kíní yìí, kọ́ máa ṣe pé ẹ fẹ́ gbé wọn mára
3: o. Bẹ́ẹ̀ni kí wọ́n lọ wò ó kó tó di pé wọ́n wà á ní àǹfààní pé ọjà jẹ́ mọ sanwó kíní ní ọ̀dọ̀ wa. Àǹfààní sì wà fún wọn láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tún wà tari pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti mọ sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
2: Ogójì ọ̀sẹ̀.
3: Ogójì ọ̀sẹ̀ láti mọ sanwó.
2: Mo fẹ́ bí n pè ṣé wọ́n kọ́kọ́ san iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà àwọn àmọ́ sàn yòókù díẹ̀ díẹ̀ báwo ṣe ṣe.
3: Ẹ ṣeun olóòtú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀, tí wọ́n bá ti ń rà, tán bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú làá mọ̀ gbé ọjà yìí fún wọn, tí wọ́n sì mọ̀ fi ní àǹfààní láti mọ̀ sàn yòókù. Fún àpẹẹrẹ, tí wọ́n bá mú oṣù méjì tán bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀, ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn, wọ́n sanwó yòókù ní oṣù míì tá a bọ̀ sí. Tán bá mú oṣù mẹ́rin, àǹfààní wọn fún láti san ìkíní kejì, tán bá ti san tán, a wá gbé ọjà yẹn fún wọn, wọ́n á mọ̀ san ìkẹta ìkẹyẹ ni lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́, àti oṣù mẹ́fà, àti oṣù mẹ́jọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, bó ṣe wà nìyẹn sá.
2: Kíni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí ẹ tó di pé ẹ gbé ọjà fún wọn?
3: Ẹ ṣeun olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
2: eléyìí
3: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà, kó san kó sì mọ gbé nǹkan rẹ̀ lọ, a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá rárá sà.
2: Ṣé àwọn ni wọ́n lọ ná kìíní ọ̀ ni wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ rà fún wọn?
3: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò inú làpẹ́ àti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé, a mọ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́, kọ́lọ̀ tán bá fẹ́, iye tán bá ń tà, kán sọ fún àwa, àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú, a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípọ̀ rà fún mi kò da nǹkan kan, kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn, tẹ́ fi láǹfààní láti mọ sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá rárá.
2: Níbo ni ọ́fíìsì yín?
4: Ọ́fíìsì wa wà ní Exodus Filling Station, formerly Tota, opposite Factory Pharmacy, Oluwatuyi Quarters, Akure, Ondo State.
3: Olúléṣẹ́ wa sì wà ní number 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olóòtú.
5: Ẹ pè CDCare sórí nọ́mbà yìí 07074542995. Lẹ́ẹ̀kan sí 07074542995. 95.
3: Ẹ ṣeun olóòtú.
2: Ọ̀rọ̀ lẹ́tí gbọ́ láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okola jẹ́ aṣojú CDK. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó o lè bàdẹ tí ó ní dúkìá.
0: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
4: Wo ọ̀rẹ́.
6: Ó sún mi oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pẹ̀tàn lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní ń jò. Gáàsì sílíńdà wa náà ti fẹ́ jẹ tán. Gbogbo ẹ̀lẹ́tírónìkì wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
0: Ara ń tà ń wúnu. Ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDK ni.
4: CDK, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
0: CDK, CDCARE, Application Àṣírí Ọ̀la ni. Níbi tó ti rẹra gbogbo tó fẹ́, tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget, electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o. Iye ọjà tó bára lọ́ máa dáwọ́ ẹ̀ padà. O lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
4: Irọ́ ni o.
0: Òótọ́ tó hàn ni. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDK ni mo ti rà wọ́n. Kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
6: O sì ríru èyí o ti fi pamọ́ fún mi láti jọ yìí.
0: Ìwọ ló béèrè. Ṣùgbọ́n ní báyìí tètè download CDK lórí Google Play Store àti iOS App Store. Kíwọ náà máa jayé CDK ní wẹ̀lẹ̀mù. Ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdk.app.
7: CDK, making life easier.
8: The National Agency for Food, Drug Administration and Control, NAFDAC, in partnership with Immunization Plus and Malaria Progress by accelerating coverage and transforming services, IMPACT, hereby invite its stakeholders to its grassroots community sensitization on pharmacovigilance. Date, 18th May 2026. Time, 10 a.m. prompt. Venue, Sita Hall, opposite Police Microfinance Bank, NEPA, Akure. Ajo NAFDAC, pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Ajo IMPACT in Pewubu, àwọn tí ọ̀rọ̀ kan fún ètò ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì fún ará ìlú lórí àyẹ̀wò àìlera lẹ́yìn lílo oògùn. Ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò wáyé ní ọjọ́ ajé ọjọ́ 18 oṣù karùn-ún ọdún yìí ní dédé aago 10 òwúrọ̀ ní gbọ̀ngàn Sita ní ìdojúkọ Police Microfinance Bank, NEPA, Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. The purpose of this event is to sensitize on pharmacovigilance adverse drug reactions and reporting. Participants are advised to be punctual. NAFDAC, Ondo State Office, announcer.

0: lásìkò yìí ó gbogbo ti atẹ́gùn ìkànnì tí ó ń fẹ́ dé mo kí ní kí owó mo kí ní kí àlàáfíà mo kí ní kí ìgbáyé gbádùn torí pé bẹ́ẹ̀ èèyàn bá wà láyé bí ọ̀pá ní ìlera tó pé irú èèyàn bẹ́ẹ̀ ọlọ́run má jẹ́ èèyàn bá fọwọ́ tí o ìdíná tá a fi máa ń sọ wípé ká tọ́jú ìlera wa inú mi dùn ayọ̀ mi kún pélé agbára pẹ̀lú mi bí ẹni tó jẹ́ onímọ̀ nípa ọ̀rọ̀ ètò ìlera wọ́n ń bẹ̀ ń bí pẹ̀lú mi inú mi ó sì dùn ayọ̀ mi ó kún o pé ká farabalẹ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ ká lè gbọ́ àwọn àlàyé tí wọ́n fẹ́ sí fún wa
1: ẹ ṣe olóòtú mo kí gbogbo ẹ̀yin aráalé ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi àti gbogbo ẹ̀yin tájọ jẹ́gbẹ́ àjíǹde ara wa máa jẹ́ o orúkọ mi náà ni dr ìdòwú fọláṣadé tí mo jẹ́ aláṣẹ àti olùdarílẹ̀-iṣẹ́ unique alternative wellness clinic tó kalẹ̀ sílùú àkúrẹ́ ẹ̀kú àmójúbà wa nílùú àkúrẹ́ o ẹ̀kú ọjọ́ mẹ́ta
0: ẹ ṣeun ẹ jẹ́ ti bí báyìí bẹ̀rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ààyè làwọn èèyàn ti mọ̀ nípa ilé-iṣẹ́ yín àti àwọn nǹkan tẹ́ ẹ gbé lọ́wọ́ ṣùgbọ́n fún àwọn tí ó túmọ̀ gbọ́ wa láàkó yìí kí ni àwọn ètò eléyìí tó wà ńlẹ̀ báyìí.
1: ẹ ṣe olóòtú ètò pàtàkì tó wà ńlẹ̀ báyìí fún gbogbo àwọn ènìyàn pátá ní ondo state àti gbogbo agbègbè ẹ̀ òun ni bí a ṣe máa gbáyé gbádùn tí a sì máa wà ní àlàáfíà èyí tí iléeṣẹ́ unique alternative wellness clinic tá a ti lọ ṣe ìwádìí jinlẹ̀ tá a ti lọ kàwé tá a sì mọ̀ nípa ẹ̀ dáadáa bí a ṣe lè ṣe ìtọ́jú ara ẹni àjàjà tí a bá ń sọ̀rọ̀ nípa ara ríro ẹ̀yìn ríro àwọ̀ká àkáwọ́kó ẹ̀jẹ̀ dúdú ẹ̀jẹ̀ dídì tí olóyìnbó ń pè ní arthritis ṣẹ́rí tá a bá ń sọ̀rọ̀ nípa arthritis èyí níṣe pẹ̀lú bí ìlera èèyàn ṣe ń sún padà lọ sẹ́yìn bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ olóyìnbó máa ń pè ní degenerative joint problem ìyẹn ni yorùbá máa ń pè ní kùdíẹ̀ káàtó ọjọ́ orí nígbà tí gbogbo àwọn ẹ̀yà ara oríkèéríkè ara tó bá ti ń sún padà sẹ́yìn arthritis táwọn ń sọ nípa èyí tá à ń pè ní àwọ́ká yìí ó wá pín sí onírúurú ọ̀nà màá fẹ́nuba díẹ̀ nínú ọ̀nà tó pín sí alákọ̀ọ́kọ́ ńbẹ tí màá kọ́kọ́ mẹ́nuba òun ni osteoarthritis ṣe rí osteoarthritis tá à ń sọ nípa èyí òun ni wear and tear ara wa èyí tí ara wa tó ti ń dàgbà nígbà téèyàn bá ti ń pé ọmọ ogójì ọdún lọ sókè ara máa bèrè àwọn nǹkan kan gbogbo oríkèéríkèé ara máa bẹ̀rẹ̀ sí bèrè àwọn nǹkan kan orunkun lè bẹ̀rẹ̀ sí máa dùnyàn kéèyàn máa ní ìṣòro ìgbárùkù ìdí kí ẹnìyẹn máa ní waist pain yàtọ̀ síyẹn kẹ́nìyẹn máa ní bóyá bíi spinal cord problem ìyẹn ni ògbóró ẹ̀yìn wa kó bẹ̀rẹ̀ sí máa ní àwọn ìkùdíẹ̀ káàtó kí ló dẹ̀ máa ń fà á nígbà míì ìwà tó jẹ́ pé ọjọ́ orí òun ló fà á gẹ́gẹ́ bí mo ṣe ń babọ̀ ẹlòmíì dẹ̀ nìyí sísanra àsan jù òun máa ń fa titẹ ẹlòmíì tó túmọ̀ sí pé téèyàn wá ti sanra jọ̀kọ̀tọ̀ kò ní láǹfààní àti lè ṣeré ìdárayá débi tí ó máa ara rẹ̀ maintain irú ìyẹn kò kan ọjọ́ orí kódà ó máa ń ṣe ọmọ kékeré ó dẹ̀ máa ń ṣe àgbàlagbà yàtọ̀ síyẹn àwọn míì ti ní ìkùdíẹ̀ káàtó bóyá wọ́n ti ní accident rí yàtọ̀ síyẹn àwọn míì wà tó jẹ́ pé bọ́n ṣe máa ń jókòó sitting position wọn láti ilẹ̀ wọn ọ̀mọ́ bọ́n ṣe ń jókòó ẹlòmíì nítorí èmi ni mo ṣe àga sínú ilé mi àfi kí n jókòó bó bá ṣe wù mí eléyìí máa ń kó bá àwọn gbogbo joint tó wà nínú ara ó wá máa ń ba àwọn oríkèéríkè ara wa ó máa ń bàjẹ́ torí bí tó bá ń pòsíṣàn sí ibẹ̀ ló máa wà tó bá ti wá yá á dì ṣòro sínú àgọ́ ara yàtọ̀ sí ti osteoarthritis òmíràn tún ni rheumatoid arthritis ṣe rí rheumatoid arthritis yìí ìyẹn ni autoimmune deficiency tó jẹ́ pé immune system ìyẹn sójà tó ń gbógun ti àìsàn nínú àgọ́ ara wa tó bá ti ní ìkùdíẹ̀ káàtó ó máa bẹ̀rẹ̀ sí ń bá gbogbo oríkèéríkè ara wọ̀yá ìjà gbogbo tó yẹ kó wà nínú oríkèéríkèé ara tó yẹ kó sara lóore kí movement ara lè máa lọ máa bọ̀ dáadáa á wá di pé gbogbo ẹ̀ ò ní wà ní létòlétò mọ́ ó wá di ahẹ́rẹ́pẹ́ ìyẹn sì lè mú kí joint ìyẹn ni ojú orúnkún wa ọrùn ọwọ́ ni gbogbo ibi tí joint ti pàdé lára àwọn ọmọ ìka ẹsẹ̀ ni ó lè mú kí ìkùdíẹ̀ káàtó kó bá wọn ohun tó máa ń fa òun náà ni mo sọ fún wa yẹn ẹlòmíì dẹ̀ máa ń jogún ẹ̀ lára àwọn òbí ẹ̀ bóyá family history bóyá bàbá àbí ìyá ó ti ní bí irú arthritis tá à ń sọ̀rọ̀ ẹ̀ tá à ń pè ní rheumatoid arthritis yẹn irú ọmọ bẹ́ẹ̀ náà lè jogún ẹ̀ lára àwọn òbí wọn bẹ́ẹ̀ dẹ̀ ni ọmọdé náà lè ní rheumatoid arthritis ìyẹn àwọn ọmọdé tó jẹ́ pé wọ́n ti ní ìkùdíẹ̀ káàtó àìsàn kan nínú àgọ́ ara wọn bí irú àwọn ọmọ tán máa ní àìsàn fòníkúfọ̀ ládìde tá à ń pè ní sickle cell wọ́n lè máa ní rheumatoid arthritis torí pé gbogbo oríkèéríkèé ara wọn tí ẹ̀jẹ̀ ò bá tilẹ̀ circulate débẹ̀ mọ́ wọ́n á máa bẹ̀rẹ̀ sí ní ìrora yàtọ̀ síyẹn òmíràn la máa ń pè ní gout arthritis ṣe rí gout arthritis yìí ni uric acid problem. Yẹn ni ti inflammation bi idoti to ye ki kidney wa ko se idoti ti o ba ti le se ki omi raye lo bo se ko lo mo a bere si settle ti gbogbo orikerike ara ninu joint wa nibi kokose e ri pe bi omi ma duro sibe te ba fowo te bayi a jin wonu ati le jade re ma lagbara o si ma duro eni beyen iyen la ma pe ni gout arthritis iyen de ma sele daada si won awon to ba je pe won ma fo laje iyo ti iyo jije won ba ti ma npoju taba awon to je pe jije ohun eleje ta npe ni bi eran to ba ti le poju ki se pe ka ma jeran so won gbogbo nkan gbodo wa ni won tun won si awon ton ba ti jaye daada seyin won le ni gout arthritis tori wipe ohun lo to nlo nkan ninu won o le ti weak ti o le lo nkan daada mo immune system won ma down yato si yen awon ton ba ma nlo ogun oloro to je pe ohun ti won fowo ara won mu le senu o n sakoba fun ago ara won iru won ma ni gout arthritis awon mi de ti ni aisan tan pe laisan kidinrin to je pe kidney e ti n weak ti o raye se nkan to ye ko se ojuse re bo je ko se mo o ma je ki idoti yen ma settle ti oju joint won atabi poor wear intake boya nkan ti a n je senu wa ti ko barade o le mu ki gout arthritis wa yato si yen a ma n pe ikan ni cervical spondylosis iyen ni group of spondylosis arthritis se ri yen ti e olotu e je ka lo siwaju na ka wa soro lori e tori oro po lori spondylosis arthritis gan
0: e seun e je se bayi nbo lawon office yin wa bo lawon eyan o se rin ti won fi debe awon oju opowo ni won le lo lati ma ba yin soro
1: e se olotu ati kale silu akure lowo lowo bayi office wa ti wa ni alagbaka egbo mi dada ati wa ni alagbaka ni egbe showboy plaza egbe showboy plaza street to wa legbe showboy plaza yen ta ma npe ni Esadai street number 1 ile akoko ninu street Esadai yen ibe la wa ibe ni awon jumia wa ti gbogbo eyan ti mo dada tele Jumia wa sale awa la wa loke awon Jumia ibe l'office wa wa ti e ba nbo ero ibani soro te le pe mi si na ni 08033709168 is 08033709168 at 08131363274 is 08131363274 esi le follow me ni ori TikTok account mi unique wellness clinic se ba di ori TikTok account yen e ri wa daada e mo wa daada e ri gbogbo nkan ta nse nbe a je ko fi yin lokan bale lati mo pe a se bato yato si yen e le lo sori Facebook page wa na unique wellness clinic ba kan na o na le ma ri lori Facebook page wa bákan náà sì lè follow wa lórí website wa www.uniquewellnessclinic.com.ng ibi tẹ máa ti wò wá nìyẹn gbogbo tẹ bá fẹ nípa unique lẹ máa rí nbẹ ẹrọ ìbánisọrọ tẹ sì lè tún fi pè mí lẹẹkan sí ni 08033709168 is 08033709168 at 08131363274
0: lẹri ọrọ awọn idanileko ti e ma se papa julọ lori bi eyan se ma nlo ilera bi a nipa bo la se le sun ni boro nje ole ka ma je iru awọn mi wo kila awọn eto to wa nipa eleyi
1: eto leto leto lo wa gẹgẹ bi a se ma se bi ise wa bi a se de ilu akure lọwọ lọwọ bayi mo fe je ka awọn eyan mo nipa program wa daada laaro kutukutu lati ago mejo a ma kọkọ se ayẹwo a ma bẹrẹ si se ayẹwo fun awọn eyan titi to ma fi di ago meji to ba wa di ago meji a ma se idanileko ranpẹ nipa ilera ki lo ye kan ma je kini o ye kan je mo báwo lo se ke ma sun ati báwo lo se ke lo ilera yin iru ere idaraya wo lo ma beyin lara mu gbogbo awon nkan wonyi o ni eto ti a gbe kale fun gbogbo omo bibi ipinle ondo ati agbegbe re lowo lowo bayi ilera yin o ni di fiafia o ile se unique alternative wellness clinic ati ni awon ero igbalode oniruiru eyi ti e le ma fi se ayewo ara yin lati mo po ti ilera yin ku si ati eyi ti e ma fi se itoju ara yin ti eyin gangan fi ni ilera pipe ibudo ilera igbalode e to ti kale si enu ona yin ni ilu Ondo state bayi ati wa ni akure lolo bayi ni alagbaka ni egbe so boy plaza Ezadai street to wa legbe so boy plaza number 1 ninu building si awon jumia nlo ibe la kale si a ma reti yin o
0: e se on ko to ri pe wa ma lo eh awon oju opo yin eleyi ti e le fun awon yen ke si pe awon moran ni soki
1: ati wipe ojo ti e ma ma bai mi gogo ni kale ni ilu akure o ma je ojo saturday lati ago mejo laaro ojo saturday ni e gbo mi lekan si tori mo ma da awon yan lo ni ilu adoekiti ni gbogbo ojo monday besi ni ni ilu osogbo ni gbogbo ojo tuesday ojo thursday na ni ilu osogbo ni ilu akure a mama da won yan lohun lakure ni gbogbo ojo saturday patapata latago mejo aro titi di ago merin si marun irole iwo to ba ni kudi e ka to kan ninu ago are ero igbalode la ma fi se ayewo fun yin a tu asiri bi ti lera yin ba ku si a so nkan to ye ke ma je bo se ke ma sun ati bo se ke lo ilera yin yato si yen ero igbalode na la tu mama fi se itoju ara fun yin lati je ki gbogbo nkan to je kudi e ka to lara yin ko regulate ati awon egbogi to dara e ti o ma se yin lore ti o ma se ara yin lanfani ki lo ye ke ma je kini o ye ke je mo ati rufe bawo lo se ke ma sere idaraya asiko lo ye ke ma sun bawo lo se ke ma mumi ise ti omi se ninu agu ara ko kere mo ran yin pe e ma tuyaya tuyaya e ma bo wa ba wa ni office wa ti wa ni sisi lati ojo monday sugbon ojo te mama bayi mi ni kale oni ojo saturday lati ago mejo titi di ago merin si marun role ilera yin oni di fi afia o gege bi mo se so lo lotu aisan mi to tun se pataki to ye ki abojuto ninu agu ara ta npe ni arthritis o na ni spondylosis bi mo se n ba lo se ri lumbar spondylosis ni mo fe menu kan lelele tori eleyi digbajugbaja fun gbogbo awon agbalagba ki lo de ma nfa ti aisan ta npe ni lumbar spondylosis fi ma n waye ise ti enikan se o ma nipa lori bi ilera re se ma ri lumbar spondylosis ni ara riro eyin riro to ma mu won lati bi line 5 spinal cord won wa si owo isale eyi to ma so papo mo isan to wonu idi to wa so mo isan to wa ninu itan wa to de wa so papo pelu egungun orunkun eyi to wa lo pelu egungun ese wa nisale ni bi kokose se ri lumbar spondylosis yi to ba ti wole sinu ara enikan ta bo ba ti bere o ni pe egungun meji to padi ara won ni number 5 yen to ba ti tase a ma bere si te isan mole to ba ti tan isara mole eje oniraye koja a di pe niyan oni le rin dada mo elomi a ma bere si bere rin tabi ko di pe opa ni eni lomi a ma fi se keta ese eyi to ba wu ki ti eje to ba ti ni irora lati oke orun e bayi wa si sale titi di orun ese mejeji ati orunkun ni ati tan ni gbogbo e patapata lati ni ero igbalode e ti a le bayin fi se atuntu e e to ma mu ke le rin daada a si mu ki le ra yin peju ti tele lo iwo le ma ni irora lati bi eyin orun e o le ma mu e mo ede ki lori tabi ko ma mu e mo soda ejika ki ejika e ma ro e tabi ko dabi eni wipe janje wa ni atelese re to ba ji laaro adabi gba ti won da yepe sile ni wa ma rin lori adabi pe gbogbo ese won ma gun e eleyi ni se pelu gbogbo aisan ta npe di spondylosis e jade e tuyaya tuyaya e ma bo lati wa se ayewo ara yin e se o lera yin oni di fi afia o
0: titi igba mi ta tun lori ofe ati pade lori eto yi mo kiyin re o

0: rẹ kàdé gbà. Lọ́wọ́ Ọlọ́run ajagun ṣẹ́gun ní májẹ̀mú ọ̀sùnmà rẹ̀ tó kalẹ̀ sórí òkè àlùyọ. Débi tó ògùn ti ṣẹ́, ìdílé ti ń já. Bí ogun kan bá mú ọgbà torí òkè kan dómi, àlùyọ ti dé. Kíkájọ pàdé lórí òkè àlùyọ, ìpàdé àdúrà lágbára ńlá tí àwọn ènìyàn ti ń gbàgbà jọ ní àdúrà. Ọ̀gọ̀rọ̀ àwọn áńgẹ́lì ti ń jẹ́ bí àdúrà gòkè rọrùn ló ti wà ń kalẹ̀ láti fìdáhùn sádùá rẹ ní kíákíá. Gbogbo ọjọ́rú Wednesday láago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán ni ìpàdé àdúrà orí òkè àlùyọ. Bákan náà ni ìpàdé àdúrà àlùyọ fún second tour ìbẹ̀rẹ̀ oṣù láago mẹ́sàn-án òwúrọ̀ sí aago mẹ́ta ọ̀sán àtàgo mẹ́sàn-án alẹ́ sí aago mẹ́ta òru. Lọ́jọ́ kìíní ọjọ́ kẹjọ àtọjọ́ kẹta oṣù tuntun, orí òkè àlùyọ wà ní Christ Glory Breakthrough Covenant Mission tó wà nínú Parliament Estate Alágbàká Àkúrẹ́. Kété tó bá ti wọnú Parliament Estate, orí òkè àlùyọ ni wà á kọjú sí tààrà níbi tọ́lá ò ti lo ìyá wa Prophetess Felicia Olúwayemi Ayaba Jésù wa fún ẹ̀bí àdúrà pàtàkì tàbí fún ẹ̀kúnrẹ́rì àlàyé pẹ̀ sórí 0803-471-5490. Ó yá o, lórí òkè àlùyọ níbi tí gbogbo ayé ti ń gbàgbà yọrí àdúrà.
1: Praise God!
2: Hallelujah!
1: Praise God!
2: Hallelujah!
1: Ẹgbẹ́ àgbàdúrà ní orúkọ Jésù.
2: Amen.
1: Ní orúkọ Jésù.
2: Amen.
1: Bàbá wa àti Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run ọ̀rọ̀, Ọlọ́run àṣẹ, Ọlọ́run agbára, Ọlọ́run tí ń sọ̀rọ̀ tí ń fìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀. Bíbélì ń pọ̀ Ọlọ́run ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kejì lágbó yìí pé ti Ọlọ́run ní agbára. A dúpẹ́ lọ́wọ́ yín fún agbára tí ó ń ṣiṣẹ́ nínú ọ̀rọ̀ yín. A dúpẹ́ lọ́wọ́ yín fún agbára ìràpadà, agbára ìwòsàn, agbára ìtúsílẹ̀, agbára ìdáǹdè, agbára ìgbédìde, agbára ìṣelógo, agbára gbogbo níṣe tó bẹ nínú ọ̀rọ̀ yín. Ọlọ́run gba ọpẹ wa. Ọlọ́run gba ìyìn wa. Ǹjẹ́ lórúkọ Jésù a tún fẹ́ sọ̀rọ̀ yín. Ọlọ́run ẹ darapọ̀ mọ́ wa. Jésù ẹ darapọ̀ mọ́ wa. Jésù ẹ darapọ̀ mọ́ wa. Ọ̀rọ̀ náà lórúkọ Jésù gbogbo ọkàn tó bá gbọ́rọ̀ ilé ní jẹ́ kó ṣe ayé wọn ní rere. Jẹ́ kó dàpọ̀ mọ́ ìgbàgbọ́ wọn. Jẹ́ kó ṣe ayé wọn ní rere. Nípa ọ̀rọ̀ ẹ kan di alágbára, kan di akọni. Kí wọ́n ní ẹ̀mí ìsìn fún Ọlọ́run. Kán ní ẹ̀mí òtítọ́ fún Ọlọ́run. Kí ògo Ọlọ́run kó dàpọ̀ mọ́ yín. Gbogbo ẹ̀yin tẹ́ gbọ́rọ̀ ilé ni kó ògo Ọlọ́run kó dàpọ̀ mọ́ yín. Kí agbára Ọlọ́run kó wọnú yín. Kí ẹ̀mí Ọlọ́run kó wọnú yín. Iṣẹ́ Ọlọ́run, ìwà Ọlọ́run, ògo Ọlọ́run lórúkọ Jésù kó darapọ̀ mọ́ yín. Kẹ́ra àánú gbà, bẹ́ẹ̀ ni kó rí, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Ogo ni fún Ọlọ́run lókè ọ̀run.
2: Hallelujah.
1: Ní èní a fẹ́ sọ̀rọ̀ lórí ìwà Ọlọ́run. Ìwà Ọlọ́run. Ìwà Ọlọ́run yàtọ̀ sí ìwà ènìyàn. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé ara Ọlọ́run lènìyàn ti kọ́ tó jẹ́ pé ìwà Ọlọ́run tó tún farahàn nínú ayé àwa ènìyàn tí a kò lè ròyìn rẹ̀, a kò mọ bó ṣe rí. Ìwà Ọlọ́run kínní tá a kọ́kọ́ máa sọ lénìí òun ni bí Ọlọ́run ṣe ń jowú. Bíbélì sọ fún wa nínú ìwé Naomu chapter 1 verse 2 to 4. Bíbélì sọ fún wa pé Ọlọ́run ń jowú, Ọlọ́run sì ń gbẹ̀san. Ọlọ́run máa ń jowú, ó dẹ̀ máa ń gbẹ̀san. Ní dídá sílẹ̀, kì í dá èèyàn búburú sílẹ̀. Ìdájọ́ rẹ lè pẹ́, ìdìde rẹ lè pẹ́ lójú wa. Ṣùgbọ́n Ọlọ́run kò ní ẹ́và gbé ẹ̀bi fún ààrẹ tàbí kó gbé ààrẹ fún ẹ̀bi. Ìwà Ọlọ́run tí a mú, kò sí ọkùnrin kan bó nǹkan ti jẹ́ aláìlera tó kó bá ọkùnrin míì lọ́dọ̀ ìyàwó ẹ̀. Bí ò rí kankan ṣe sí ẹ mọ̀ pa ru owó ìbínú sókè. Bó ṣe ìgbé lọ́kẹ́, bó ṣe ògbógbó lá mú, ẹ rí pé inú ẹ̀ á ru, inú á bi pé ìyàwó òun ṣe ojú méjì. Bẹ́ẹ̀ náà lọ́lọ́run bó ṣe ń jowú lórí wa. Ọlọ́run ò fẹ́ bá ẹnikẹ́ni pín ògo rẹ̀ lórí wa. Kò fẹ́ bá ẹnikẹ́ni ṣe competition lórí wa. Ọlọ́run fẹ́ kó jẹ́ òun nìkan ṣoṣo la máa sìn, ta máa bọ, ta ma ma gbẹkẹle ta ma ma ko gbogbo aniyan wale lori to ba ti da pe eyan ti be si pe okan re si meji si meta to npe okan re si odo Olorun Olorun ma njowu Olorun ma njowu Olorun ku se ti ribeli yen Namu chapter 1 verse 2 to 4
3: Olorun njowu
1: Olorun ma njo mo fe ki bibeli fi di e mule ni Olorun ma njowu
3: Oluwa si ngbesan
1: Oluwa si ngbesan
3: Oluwa ngbesan
1: O ngbesan
3: O si
1: kun
3: fun ibinu
1: O si kun fun ibinu
3: Oluwa ngbesan
1: To ba ti ru ogun soke o ma nbinu
3: O ngbesan ni ara awon ota re
1: O ngbesan lara awon ota re
3: O si fi ibinu de awon ota re
1: O ti da Ti o ba ti ru ogun ibinu soke To ba ti ru ogun soke o ma nbinu tori pe ti eniyan ba ti be si gbe nkankan kaya ju olorun lo to fi kankan si ipo olorun yala o ni kankan mi to sin yato so olorun tabi owo ko so owo di orisa tabi ko so ewa to olorun ba fun ko wa je yen lo gbeleke imi omo to olorun ba fun eyan gbudo gbeleke ju olorun lo iyawo e o gbudo gbeleke ju olorun lo oko re o gbudo gbeleke ju olorun lo titi kara emi ara e o gbudo fere emi ara e ju olorun lo olorun o fe ba eniyan pe tori emi yen o lo fun e o lo fun e ko to seun ko koko fi ti olorun saju ko de da gbogbo ogo pada si odo olorun e ba mi lo sinu iwe Isaiah iwe lo sinu iwe Rome Rome chapter 1 verse 20 Rome 1
3: nitori ohun re
1: ehn
3: ti o farasin lati igba
1: ohun re to farasin lati igba ideda aye yes
3: igba dida aye
1: ehn
3: ari
1: won gbangba
3: a fi oye ohun ti a da
1: fi mo gbogbo nkan to Olorun fe ati ife Olorun si aye wa yes
3: Ani agbara ati
1: iwa ati agbara ati iwa re iwa Olorun wa iwa Olorun wa niyan iwa Olorun wa agbara ati iwa re lati atete ko se l'Olorun ti fe nikan pin ogo re ko npa enikeni pin ogo oruko eyen ogo iwa laye eyen ogo ise re yen ogo oro re niyan ogo titobi re yen ogo nla nla ti o niyan Olorun o ki npa enikeni pin nitori na ma je ki Olorun ko jowu nitori itire fi Olorun si aye Olorun fi eniyan si aye eniyan fi ara e si ipo to wa po Olorun lo da e fi ara e si ipo eda ma fi ara e si ipo Olorun ma fi eniyan si ipo Olorun ma fi ohun to Olorun fun e tabi ohun to ni ma fi si ipo Olorun ipo to wa ma fi si ipo Olorun ma fi si ipo Olorun to ipo Olorun ma jowu Olorun ma jowu e ba mi lo sinu iwe Exodus Olorun fun ara e soro nibe yen Exodus chapter 20 verse 5
3: oso ko gbodo te iwo ara re ba
1: iwo ko gbodo ye erekere fun ara re iwo ko gbodo te ri ara re ba fun won be ni iwo ko gbodo sin won nitori pe Olorun o wulo ohun Olorun fry lo so nbe yen ba mi kaka ye gbo
3: iwo ko gbodo te ri ara re ba
1: fun won yes
3: gbodo
1: sin won
3: nitori emi ni Oluwa Olorun
1: Olorun fry ara e so tori pe ohun ni Oluwa Olorun wa
3: Olorun owu ni
1: Olorun owu Olorun owu
3: Olorun
1: owu Olorun owu a gbodo gbe nkan kan kale lati fi ba Olorun dogba yala Olorun gbe wa si ipo nla olowo Olorun ni ago kan wa okun fun adalu o so kan kale o si gbe kan soke o le gbe yan si ipo giga ohun na lo de ni to wa nile ko si kankan ti a fi yato sira wa a ri ebun gbajura wa lo ni aye a de ri ore ofe gbajura wa lo so ore ofe kore ofe to Olorun ba fun e ore ofe kore ofe to Olorun ba fun e Olorun le wo elomi bayi ko fun lomo mewa kẹ́lò kọ́ má dẹ̀ rówó kọ́ má rówó tọ́jú wọn kọ́ máa wá bí wọ́n máa pín wọn sí kò túmọ̀ sí pé kó wá máa yọ̀ pé à òun ló mọ iṣẹ́ tóun fi bí ọmọ tó pọ̀ ẹlòmíì dẹ̀ lè lówó tó lè tọ́ ọmọ ọmọ 100 ọmọ mílíọ̀nù tí ò dẹ̀ rọmọ bí kó dẹ̀ ní owó kò gbúdọ̀ má rò pé à torí pé iṣẹ́ tóun ṣe lòun ṣe lówó òun mọ̀ ṣe ju ẹni tó kó má máa

sókè tó ń fi èèyàn sípò ẹ máa fi ògo ti ọlọ́run fún ọlọ́run. Bí Herodu ṣe dìde nìyẹn tó wá ń sọ̀rọ̀ níbi gíga, ó wá ń sọ̀rọ̀, aṣọ ẹ̀ ń wọ́lẹ̀, àwọn ìyàwó ẹ̀, àwọn arẹwà gbogbo kó bàá lè po lójú wọn, kó bàá lè buga, kó bàá lè ṣe lójú wọn. Bó ṣe sọ̀rọ̀ báyìí, gbogbo wọn pariwo yé, wọ́n pàtẹ́wọ́, wọ́n ní ohun ẹ dàbí ohun ọlọ́run. Àwọn kan ní kí ṣe pọ́ dàbí ọlọ́run, àwọn ní ògógó lọ́lọ́run, ògógó lọ́lọ́run. Iná ẹ̀ náà wá dùn lójú ẹsẹ̀, ọlọ́run áńgẹ́lì kan lù ú. Ìdídẹ̀ jẹ́ lójú gbogbo àwọn tó ń pàtẹ́wọ́ fún, ìdídẹ̀ jẹ́ kanlẹ̀ láàyè. Bí ọlọ́run ṣe ru owó ìbínú ẹ̀ sókè nìyẹn, pé ìwọ yìí ó fẹ́ bá ń pín ògo òun. Kò sóhunkóhun tí ènìyàn jẹ́ láyé tí kì í ṣe ọlọ́run ló mú kó jẹ́ bẹ́ẹ̀. Kò sípòkípò tí èèyàn wà láyé tí kì í ṣe ọlọ́run ló gbé débẹ̀. Kò sí owókówó tí ènìyàn ní láyé tí kì í ṣe ọlọ́run ló fi fún. Kò sí ọmọ tó wù kó ti bí tó tí kì í ṣe ọlọ́run ló fún ẹ. Kò sí ilé tó kọ́ láyé tí kì í ṣe ọlọ́run ló kọ fún ẹ. Kò sí irú mọ́tò tó o ní láyé tí kì í ṣe pé ọlọ́run ló rà fún ẹ. Kì í ṣe pé bóyá ṣe ló mọ̀ ń ṣe. Bí kò ṣe pé ọlọ́run bá kọ́ ilé fún èèyàn, àwọn tó ṣẹ́ṣẹ́ lásán o. Bí kò ṣe pé ọlọ́run bá pa ìlú mọ́, àwọn ọlọ́dẹ, àwọn olùṣọ́, àwọn síkọrítì, wọ́n kàn ń ṣiṣẹ́ lásán ni o. So ọlọ́run ló ń ṣe ohun gbogbo fún ènìyàn. Kí ọlọ́run kó má bàá jowú lórí ohun tó ṣe fún ẹ, lórí oore ọ̀fẹ́ tó bá rí gbà. Kí ọlọ́run má bàá jowú lórí ẹ̀. Nítorí náà fi ara rẹ sí ipò ènìyàn, kó fi ọlọ́run sí ipò ọlọ́run. Kí o dẹ̀ lo ipò tó ọlọ́run bá fún ẹ, tàbọ́ látọ́ ọlọ́run bá fún ẹ, ní ohun tó máa múnú ọlọ́run dùn. Ọlọ́run fẹ́ láti pín ni, ọlọ́run fẹ́ láti lò ni, ọlọ́run fẹ́ láti fi ògo ọlọ́run hàn ni, ọlọ́run fẹ́ láti fi ògo fún ọlọ́run ni. Má wo gẹ́gẹ́ bẹ́ni pé ìwọ ló ṣe, ìwọ ló kírètì ẹ̀. Nítorí Herodu ojú ẹsẹ̀ tọ́lọ́run ru owó ìbínú sókè, Herodu ò lè padà ṣàtúnṣe o. Àwọn nǹkan míì wà tó jẹ́ pé tó bá ṣẹlẹ̀ kò ń ṣe repeat mọ́. Ìgbà tó bá ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá máa realize mistake ẹ̀. Àwọn kan wà kò ń ṣe repeat. Ayé táwa kò ṣe repeat. A lè repeat 2025 mọ́ báyìí, ó ti lọ nìyẹn. Gbogbo ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ ó ti lọ, kò ṣe repeat. Ayé tá iye 2026 tá tún lọ yìí, a tún lò lọ. A lè repeat April gan báyìí mọ́, ó ti lọ nìyẹn. So a gbúdọ̀ máa kíyè sára nínú ìrìn wa, nínú èrò wa, nínú ọ̀rọ̀ wa, nínú ọkàn wa. Ọkàn wa ò gbúdọ̀ gbé sókè gẹ́gẹ́ bí ẹni tí ó mọ̀ ṣe jù. Ọkàn wa ò gbúdọ̀ gbé sókè gẹ́gẹ́ bí ẹni tí ó ní agbára lórí ẹnìkan tó dẹ̀ lè lo tí ò sí kankan tó máa ṣẹlẹ̀. O lè lo kó rò pé immunity cover ẹ o, pé kò sí kankan tó bá ṣẹlẹ̀. Ṣùgbọ́n níjọ́ tọ́lọ́run bá máa ru owó ìbínú sókè, kò ní ṣe repeat fún ẹ. Ádàbẹ́ ni pé kó ṣe repeat, kó ṣàtúnṣe, kò ní ṣe é ṣe. Ọkùnrin ọlọ́rọ̀ yẹn nígbà tó wà láyé, wọ́n ní a máa jẹ dídùndídùn lójoojúmọ́, a máa wọṣọ alálùkò, aṣọ àwọn aṣọ ọ̀gbọ̀, aṣọ dáradára. Ọkùnrin kan wà nílẹ̀, kì í ṣe polówó ló ṣe lọ sọ́run àpáàdé o. Ọkùnrin kan wà nílé ẹ̀ tó ń pè ní násàrù, ó légbò, kò ló jẹ tálákà. Instead kó fún ọkùnrin yẹn ní oúnjẹ nínú iye ilé tó ń jẹ, tàbí kó tiẹ̀ ṣabọ́ kan fún lọ́tọ̀ kó yàtọ̀ sítajá, kò ṣe. Ó dájú ẹ̀, eléyìí tó bá wá jù síta tàbí tó bọ́ sílẹ̀ lórí tẹ́ẹ̀pì tájá fẹ́ jẹ báyìí, ọlọ́rọ̀ tálákà yẹn, òun àtajá, wọ́n á máa dù ú. Ajá a tún gé násàrù jẹ, a tún gẹ lójú egbò tó ń dùn. Ọkùnrin yẹn ò dẹ̀ ṣàánú fún. Àánú tí ò ṣe fún òun ló sun dé ọ̀run àpáàdì. Kì í ṣe torí pé lọ́rọ̀, ọ̀rọ̀ kì í sùnyàn lọ sọ́run àpáàdì. Nǹkan téèyàn bá fi ọ̀rọ̀ ṣe tàbí nǹkan tó yẹ kó ṣe tí ò ṣe, òun ló lè sùn lọ sọ́run àpáàdì. Ọlọ́run máa ń fi ọ̀rọ̀ fún èèyàn. Abraham náà ní ọ̀rọ̀. Gbogbo àwọn tó sin Ọlọ́run nínú Bíbélì gbogbo ló ní ọ̀rọ̀, kò sí àkùṣẹ́ nínú wọn. Ṣùgbọ́n wọ́n mọ̀ pé ọ̀rọ̀ tọ́lọ́run fún Ọlọ́run fífún láti pín ni. Ohun tọ́lọ́run fífún

0: ẹ̀yẹn láti pín ni tó bá fẹ́ lọ́gbọ́n tó tayọ láti pín fún àwọn tí wọn gbọ́n tó ẹni kó lè tọ́ wọn sọ́nà kó lè jẹ́ àmọ̀nà fún wọn tó bá fẹ́ ṣaṣájú ní nínú ẹgbẹ́ kan tàbí ní àdúgbò kan tàbí ní ìlú kan tàbí ní àwùjọ kan ọlọ́run fẹ́ kó lè tọ́ wọn àwọn tó ń tẹ̀lé ẹ kó lè tọ́ wọn sọ́nà dáadáa ni ṣùgbọ́n tó bá ti bẹ̀rẹ̀ sí tọ́ wọn sí ọ̀nà tí ò ń ṣe ìfẹ́ ọlọ́run tàbí tó bẹ̀rẹ̀ sí fira iṣẹ́ ọlọ́run lé wọn lórí bẹ́ẹ̀ ni pé nǹkan tó bá ti ṣe kò sẹ́nì kankan tó tún lè yẹ lọ́wọ́ wò ẹni tó máa bi ni abini o abèrè ọlọ́run máa jowú ọlọ́run máa jowú pé ìwọ tí mo dá tí mo fún ẹlẹ́bùn ìwọ náà fẹ́ sọ̀rọ̀ ẹ̀dí ọlọ́run má sọ̀rọ̀ ẹ̀dí ọlọ́run lórí ènìyàn kan má sọ̀rọ̀ ẹ̀dí ọlọ́run lórí ẹnikẹ́ni tí ẹnikẹ́ni bá ń ṣe ẹ́ lóore tó bá ti bẹ̀rẹ̀ sí fọwọ́ láfún jù ọlá tó yẹ kó fi fọ́ ọlọ́run tí kì í bá ṣe alágbájá tí ó bá sì ti rẹ ọrẹ ó ní lè jẹ tí ó sì ti rẹ ọrẹ ó ní lè mu kó má ro kó a máa fògo ọlọ́run fún ẹnìyẹn ṣé o mọ̀ pé torí tiẹ̀ ọlọ́run lè mú ẹni ọ̀hún kúrò torí ògo tó yẹ kó fún ọlọ́run tó bá ti fi fún ènìyàn ọlọ́run lè bínú sí ẹni tó rò pé òun lọ́lọ́run ẹ̀yìn ọlọ́run lè bínú sí torí tiẹ̀ ọlọ́run dẹ̀ lè mọ̀ kọ́kàn dá ìjà kan sílẹ̀ láàrin yín táwa dá ojú ẹ wá rò pé ẹni tó ṣe é lóore lánàá òun ló sáré dá ojú ẹ kí ló ṣẹlẹ̀ o ti ń pọnlé jù o ti ń fi ògo ọlọ́run fún o ti ń fi sípò ọlọ́run ọlọ́run ò fẹ́ gbogbo nǹkan wọ̀nyí téèyàn bá ṣe é lóore dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn ṣùgbọ́n fi ògo yẹn padà sí ọ̀dọ̀ ọlọ́run ọpẹ́lọpẹ́ ọlọ́run tó lo alágbájá fún mi ọpẹ́lọpẹ́ ọlọ́run tó jẹ́ kí n rí olùrànlọ́wọ́ báyìí ọpẹ́lọpẹ́ ọlọ́run tó ṣàánú fún mi tó rán ẹni yìí sí mi ṣùgbọ́n tó bá sọ pé ọpẹ́lọpẹ́ ni òun ló jẹ́ kí n ṣe ọpẹ́lọpẹ́ ni òun ló ọlọ́run á ṣéǹgì pòsíṣàn ọlọ́run á yí ọwọ́ padà ọlọ́run á yí èrò padà ọlọ́run á yí pótókò padà wà á máa wò pé báwo ló ṣe rí bẹ́ẹ̀ ọlọ́run ni o tó bá rẹ́ni tó ń ṣe lóore tó kàn déédé kẹ̀yìn sí ẹ o ti ń pọnlé jù ni o ti fẹ́ sọ di ọlọ́run bí ọlọ́run ṣe máa ń ṣe nìyẹn so má fi ènìyàn sípò ọlọ́run o ọlọ́run máa ń jowú o ó dẹ̀ máa ń gbẹ̀san ẹ jẹ́ àgbàdúrà ní orúkọ jésù gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ mi lénìí agbára tẹ́ ó fi máa fi ògo ọlọ́run fún ọlọ́run tẹ́ ó fi máa fi ìyìn ọlọ́run fún ọlọ́run kọlọ́run kó gbé wọ̀nyí kọlọ́run kó ràn yín lọ́wọ́ ẹ̀mí tí mọ rírì ìwàlájì ọlọ́run nínú ayé wa nínú ayé ẹnìkankan kọlọ́run kó fi fún yín tó bá ní ẹ̀ṣẹ̀ tẹ́ ti ṣẹ̀ tọlọ́run fi jowú tí nǹkan fi yí padà kọlọ́run kó dáríjì yín lẹ́ni kó lànà tuntun fún yín kó gbólùrànlọ́wọ́ tuntun fún yín kó gbólùrànlọ́wọ́ tuntun kó gbèdìde fún yín aláàánú tuntun kọ́lọ́run kó gbèdìde fún yín ìrànlọ́wọ́ àtòkè wá kọ́lọ́run bẹ̀rẹ̀ sí ràn yín lọ́wọ́ lórúkọ jésù tó bá níbi tí ẹ ti ṣẹ̀ nípa ìgbéraga tí ọlọ́run fi rìn tó fi ṣe nǹkan tẹ́ là kọjá tó fi ṣe sí yín kọlọ́run kó dáríjì yín gbogbo nǹkan tẹ́ ń là kọjá yẹn kọlọ́run kó ṣàtúnṣe gbogbo tó ti dàrú nú ayé yín kọlọ́run bẹ̀ sí tutù gbogbo ibi tó ti tẹ̀ pa ayé yín tó ti tẹ̀ kọlọ́run kó gbèrò lórúkọ jésù kẹrẹ àánú gbà kẹrẹ ojú rere ọlọ́run yóò dára fún yín bẹ́ẹ̀ ló máa rí ọ̀rọ̀ yóò ṣe ayé yín ní rere gbogbo àtúnṣe tó bá yẹ kẹ́ ẹ ṣe agbára ọlọ́run yóò ràn yín lọ́wọ́ láti ṣe lórúkọ jésù olúwa wa àmì
1: àmì kan jésù.

0: 2 6 7. Ẹ ṣe olótú.
1: Ẹ jẹ́ tẹ̀síwájú.
0: Gẹ́gẹ́ bí a ṣe ń ṣàlàyé bọ̀ àwọn àpẹẹrẹ àwọn àmì tí a gbọ́dọ̀ máa fúnra sí. Ẹ rí pé nínú àwọn àmì bíi méje tí a ti sọ sẹ́yìn, ó ní lọ́pọ̀lọpọ̀ ṣe pẹ̀lú state nature bí ìtọ̀ wa ṣe bó ṣe yẹ kó rí, bí ó ṣe yẹ ká ṣe tọ̀ sí, bó dẹ̀ ṣe yẹ kí ìtọ̀ wa kí ó jáde sí, tàbí bí ó ṣe yẹ kí ó rí nígbà tí a bá ní láti tọ àbí láti ṣe ẹ̀yọ́.
1: Fún ẹyin tí ẹni àmì ìdẹ̀gbọ́ nǹkan tó ń sọ, mo lè rí ibi méjì sí mẹ́ta mú bẹ̀. Ó bá jẹ́ pé lóru òun tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ àpẹẹrẹ kan nu. Ẹ̀yọ́ ẹyọ kó ṣe sárasà, ṣùgbọ́n ibi pọpọlọ tan kò ní strength
0: force
1: bi pipe tí ò ní force tó fi spray oko tí ò ní force ìkan nìyẹn. Dẹ ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà tó jẹ́ pé tí o bá ń ṣe ẹ̀yọ́ wà rí pé nínú ẹ lọ́hùn o fẹ́ tọ̀ ìtọ̀ jáde o hesitate ni irú nǹkan bẹ́yẹn ò dáa afurasí kan nìyẹn. Dẹ ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà wà á tẹ̀rù pé o ti ṣẹ̀yọ́ tán wà fún adamira sára. Ẹ já tẹ̀síwájú.
0: Bẹ́ẹ̀ni olótú, ẹ ṣe. Ara àwọn àìṣedédé tí àìlera prostate wọ̀nyí tí ó lè fà gẹ́gẹ́ bí a ti ṣàlàyé lẹ́ẹ̀kan sí, eléyìí tí mo fẹ́ mẹ́nuba yín sìn, ó jẹ́ eléyìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ kan máa ń rò pé ó kàn máa ń wáyé ṣá ni, ṣùgbọ́n ìwádìí ìmọ̀ ìṣègùn fi hàn wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà tí ènìyàn bá ní prostate issue òun ló máa ń result sí eléyìí tá à ń pè ní erectile dysfunction. Ìyẹn ni pé kí nǹkan ọmọkùnrin kí ó máa gbéra bí ó ṣe yẹ, kí ọmọkùnrin má lè ṣàdé sọ pé nǹkan ó gbéra, òun fẹ́ kó gbéra ó dẹ̀ gbéra bẹ́ẹ̀, eléyìí là ń pè ní erectile dysfunction, tàbí ènìyàn fẹ́ ní ìbáṣepọ̀ ó di pé nǹkan ọmọkùnrin kò gbéra. Prostate issue is one of the causes of erectile dysfunction. Kì í ṣe pé kéèyàn kan ṣàdé lọ máa mu oríṣiríṣi kókò máa kó oògùn jẹ. Ǹjẹ́ o ti ṣe àyẹ̀wò prostrate yẹn? Have you screened your prostrate? Maybe that is the root cause of your erectile dysfunction issue. Then ṣẹ̀rí tí prostrate yìí bá ti pẹ́ lára ńgbà míì tó bá especially eléyìí tó bá jẹ́ pé ó ní jẹjẹrẹ, ó ní prostrate cancer, ó máa ń ṣẹlẹ̀ tí ó pé ó máa ń fa àwọn discomfort, àwọn pains nínú egungun tó surround ìbàdí wa, eléyìí tí à ń pè ní bóyá hips wa ni o, bóyá lower back ni, tàbí even the thighs, nítorí pé gbogbo àwọn nerves tó surround the prostrate yìí òun náà ló connect mọ́ egungun ẹ̀yìn wa, low back. Ó bá ṣe rí pé ọmọ ẹ̀yìn máa ń dùn ẹ́ ṣá nígbà gbogbo tó dẹ̀ ti logun tó ti ẹ̀ mọ ìtumọ̀ nǹkan tó máa ń fa ẹ̀yìn dídùn yẹn, ó ṣeéṣe lọ screen ni cancer your screen ni prostrate yẹn, you may be having a prostrate cancer without knowing. Bóyá ó dẹ̀ jẹ́ pé ó máa rí pé àwọn ibi tí ó jẹ́ groin, àwọn abẹ́nú ẹ̀ ó sábà máa ń ní discomfort ńbẹ, ó máa ń ní pain ńbẹ, tàbí gbogbo àwọn ibi tó ṣàní ṣe pẹ̀lú ibi nǹkan ọmọkùnrin wọ̀nyí tó jẹ́ pé ó máa ń experience pains níbẹ̀, ó ní ṣe lọ́pọ̀lọpọ̀ pé ó yẹ kí o lọ ṣe àyẹ̀wò ipò tí prostrate yẹn wà, kó má ti gbà tí ó máa dé the later stage tí àbáyọ ẹ̀ tí ọ̀nà àbáyọ ẹ̀ tí ó máa wá jẹ́ nǹkan tí o ti bọ́ sórí tán. Then tí a bá rí pé tí ènìyàn bá ń tọ̀, tó bá rí pé kọ́lọ̀ àwọ̀ tí ìtọ̀ ohun tí ó mú ó fẹ́ pọ́n, ó ní nǹkan tá a máa ń pè ní gbígbà tá a bá sọ pé ìgbà míì ẹ̀jẹ̀ yìí kò ní jẹ́ ẹ̀jẹ̀ téèyàn lè rí tó jẹ́ pé tó bá wò ó kò ní lè rí, à ń pè ní occult blood ní inú ìmọ̀ ìṣègùn, à ń pè ní occult blood, tó jẹ́ pé òun rí o lè má rí ṣùgbọ́n kọ́lọ̀ ìtọ̀ yẹn kò clear bó ṣe yẹ kó rí. Ó lè jẹ́ pé àwọn ẹ̀jẹ̀ tí ò ṣe fojú rí, àwọn ẹ̀jẹ̀ tíntìntín òun ló ṣe
1: ìjì kọ́lọ̀
0: yẹn, ó ti dàpọ̀ mọ́ ìtọ̀ yẹn, tàbí ìtọ̀ yẹn wá ní kọ́lọ̀ bíi cola color bíi coca cola tàbí ó kàn pink, ó nílò àyẹ̀wò láti mọ̀ bóyá jẹjẹrẹ ti ń ṣẹlẹ̀ nínú prostrate yẹn ni. Then a tún ní bóyá ènìyàn ń tọ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní pain, ó kàn ń tọ̀ nígbàkigbà tó bá fẹ́ tọ̀ ó máa ń ní ìnira, ó máa ń ní pain, ó máa ń ní burning sensation nínú, ó ṣe ṣe kó jẹ́ infection tàbí prostatitis òun ni ó ń yọ onítọ̀hún lẹ́nu. Then tí a bá tún wá rí pé bóyá ó ní ibi tá à ń pè ní perineum, ninu bi ara ibadi wa awon to ba se je onimo isegun lo le se alaye sugbon nkan ke nkan to ba ti je pe ohun experience a discomfort a inira to ba di pe o fe to tabi nkan to ni se pelu gbogbo ibi nkan omokunrin ni beyen o na ni o se lo pe fun ki eniyan wa se ayewo ki wa se screening nipa prostate ye to ba ti pe omo ogoji odun soke leni kan losu mefa o se pataki lati ma screening prostate ye ko to di nkan ti owo oni ka mo
1: eni ero igbalode lati fi wo
0: abeni olotu idi ti a fi je ki awon eniyan na mo in case to ba je pe o ti e o je nkan ti o ti e ka si sugbon o tin ri awon apere won yi tele te ba ti dele ise Dr. Dix na ni a ma se a ma fo yin ni form to ma je ki e le lo se iru ayewo yi
1: awon tun ba ti to je pe won ti so pe awon ti ni o nje ni awon ogun to le koju e lodo yin
0: olotu e se pataki idi ti a fi wa lori afefe na niyan nitori ile ise Dr. Dix National Health Care Clinic ti a ba ti mu eto keto wa lati dawon eniyan wa leko benon ka tu mu wa sori afefe ati pese ona abayo sile gege bi ere se mo awon ogun ti a nlo ni ile ise Dr. Dix National Health Care won je 100% natural medicine ti o je pe a ma nko awon ogun yi wa lati oke okun lati awon orile ide ti imo isegun won nipa lilo tewe ati egbo ti o ti dagba soke gan won bi orile ide America bi orile ide Canada, orilede India, orilede orilede China ati bebe lo ni ati ma nko awon
1: Ibo ni office ni wa.
0: Office Dr. Dix National Health Care wa ni number 141B Hospital Road ni dojukoju General Hospital le ti a mo si Futa Teaching Hospital ni Ayode oni number ti e de le ma pe wa si nigba gbogbo ona ni 070-6-5-2-6-7
1: 070-6-5-2-6-7
0: lati ojo Monday ojo aje titi di ojo Saturday lati ago mejo aro titi di ago mefa irole oni ele conciliation Dr. Dix Natural Healthcare Clinic
1: uruko
0: temi ni Sunday Olowo Kere the consultant naturopath Dr. Dix Natural Healthcare
1: Olowo Kere Joseph oni uruko temi agbaladura pe ki ajinde ara ko ma je kara gbogbo wa ko ma le

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Eka le mo kin e si kaabo sabala iroyin asale wa fun tiro le tuni. Folajin oye tayo ni iroyin yin sajuna egbe amo koko to wa ni iroyin na. Tinubu pe fun iduro sisin oro aje nile Adulawo. Igbimọ ẹka ètò ìdájọ́ fojú àwọn adájọ́ méjìlá léde fún ìyànsípò nílé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn. Olùfẹ̀rọ̀ngbàhùn fún ipò ilé aṣojúṣòfin nípínlẹ̀ Ondo tako ẹ̀sùn yíyọwọ́ rẹ̀ kúrò láwo. Ìròyìn náà rè é lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti pè fún ìfọwọ́sowọ́pọ̀ tó ń ti àgbéǹde ọ̀rọ̀ okòwò nílẹ̀ Adúláwọ̀ lójú náà ti lè jẹ́ kí àwọn ilẹ̀ Adúláwọ̀ náà lè dúró lórí ara wọn. Ààrẹ Tinubu ló ṣe lọ́láyé pé àwọn ilẹ̀ Adúláwọ̀ náà ló gbọ́dọ̀

analog si ero amumawona ti igbalode iye digital leyin opo odun ti idaduro ti wa minister on se lalaye pe sise aye pada on ni won yo se afilole re ni tibutoro le yi pelu ifowosowopo ajo to mu to gbogbo on to njade lori afefe NBC to n ti ile ise ni concert pelu lilo imero satellite lati mu ki nkan na ko tun dagba si mohammed dise lalaye pe sise agbekale ero amumawona ti igbalode on ni won yo si so loju ebere ni ojo 17 osu kefa odun yi to si jare erongba eto isejoba ireti otun are bola tinubu leka ile ise ibara eni soro o fikun wi pe sise agbende ero ohun to je ti igbalode yin o je ki ohun gbogbo ko duro re fun awon olugbo lorilede yi Minister foro ito abele nile yi olubu mitu jojo lo ti se lala ye wipwe ijoba apapo le yi lo nsi agbe kale ako le to je ti igba lo de leka oro ito eko ele ti yo je ki ongbogbo tun duro re si leka oro ito eko le Nigeria ofi ojo ron le de lasiko gba ton soro enbi akpero kanto ni se pelu si se ohun amugba denon leka oro ito eko le yi tun jojo se lala ye pe ile se ton risi oro ito eko lo nyi kuro ne po anan to si ton si sitaba yi la ti bagba mong pelu ohun to wa lode bayi ogborin fun are bola ahmed tinubu ni bi o ti se yan tun je alausa lati le waju pelu atunto ele to ngbe se bayi leka oro eto eko le nigeria to si sapeju re gege bi igbese ele to se gboge oni sise akole ele to moyan lori ni yo wa ona bayo si awon ipenija ele to wa leka oro eto eko ni bi ti ati ri bi awon mo ti se n kuro nile eko oro idagbasoke to nti oro abo gbogbo Igbimọ ẹka eto idajọ ilẹ yi lo ti fi orukọ awọn adajọ bi 12 nile ẹjọ giga sọwọ si Aare Bola Tinubu fun iyansipo gẹgẹ bi adajọ lawọn ile ẹjọ ko temilọrun ọrọ ni wọn fi oju rẹ lede nibi ipade igbimọ ọhun ẹlẹkọkanleladọfa aro ẹ nibi ti adajọ agba ilẹ yi adajọ Kudirat Olatokunbo Omotomori ti lewaju ẹ ninu atijade kan le ti wọn fi ta latọwọ igbakeji ọga agba igbimọ lẹka iroyin Kemi Babalola Ogedengbe loni ọjọ Jimọ igbimọ n se lalaye pe larija eto ọhun ko seyin ara ona lati di awọn alafo ele to ti wa nile latari bi awọn latari bi agbega ti se deba awon kan lo si ile ejo to ga julo nile yi ati bi awon kan ti se fenu ti feyinti lenu si oba lara awon adajo ti won ni ki agbega deba lati ri adajo James Kolawole Omotoso ti ile ejo giga papo le yi Abuja ati Emeka Nwite awon yoku lati ri adajo Yakubu Mohammed Abodunde Oluwa Toyin Ajuwe Rafe Abua Oje Ujoho Jennifer Swahibala Buba Ungana Kado Sanusi Adeola Enikomeyin ati Dandom Veronica Igbimọ ẹka eto ijọba se lalaye pe awọn toro kan ohun ni wọn ti se ayẹwo wọn to n ti ifọrọwanilẹnuwo to duro re fun wọn lati le jẹ ki agbega naa ko de ba wọn. Asòfin tó ń sojú ẹkùn ìdìbò àárín gbogbo Ondo Adeniyi Adegbemire ló ti rọ àwọn ọmọ ẹgbẹ́ láti má se gba ìdúnkùkù lajà mọ́ni tàbí dídẹ́rù ba ẹnikẹ́ni kankan láti ọwọ́ ẹni yòówù ìpè ń ló pè lẹ́yìn tí asòfin ọ̀hún ti se parí ìfọ̀rọ̀wúrọ̀ tó ń ti àbẹ̀wò rẹ̀ sí àwọn ẹ̀ẹ̀kan tọ̀rọ̀ kan ní ìjọba ìbílẹ̀ àríwá àti gúúsù Àkúrẹ́. Asòfin Adégbèmílẹ̀ ló ti kọ́kọ́ se àbẹ̀wò sí ìlà-oòrùn àti ìwọ̀-oòrùn Ondo àti Ìdánrè níbi tó ti rọ àwọn ọmọ ẹgbẹ́ láti wà ní ìṣọ̀kan àti wípé kí wọ́n gbájúmọ́ ètò ìdìbò eléyìí tó wà níwájú. Adégbèmílẹ̀ ẹni tí ó sì sọ lójú àwọn àṣeyọrí rẹ̀ lọ́fíìsì ló tún fi dá àwọn èèyàn lójú wípé láti tẹ̀wájú lórí àwọn àṣeyọrí eléyìí tó ti se tẹ́lẹ̀ àti wípé ó ń ṣe ni yóò tún mú ìgbàyígbádùn àwọn ènìyàn lọ́kùnkúndùn. Lára àwọn ìkàn tọ́rọ̀ kan nínú ẹgbẹ́ òṣèlú APC ní apá àríwá àti gúúsù Àkúrẹ́ ló wá jẹ́jẹ́ àtìlẹyìn wọn fún asòfin náà. Àwọn ìkàn tọ́rọ̀ kan wá rọ gómìnà ìpínlẹ̀ yìí láti lè fààyè lẹ̀ fún kí àkóyawó kó wà nínú ètò ìdìbò abẹ́lé eléyìí tó ń bọ̀ lọ́nà. Wáyé olùfẹ̀rọ̀ǹgbà fún ilé asojúṣòfin nínú ẹgbẹ́ òṣèlú APC ní ẹkùn ìdìbò Wọ̀ọ̀sẹ́ Samuel Ayọ̀ Arọ̀wẹ̀lẹ̀ ló ti tako ìròyìn wípé ń ṣe ni wọ́n ti yọwọ́ rẹ̀ kúrò láwo nínú ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ ọ̀hún. Nínú àtẹ̀jáde kan lè tí ìgbìmọ̀ ìpolongo Arọ̀wẹ̀lẹ̀ fi léde ni wọ́n ti ní kò sí òótọ́ lọ́kàn nínú ìròyìn náà bó ti wulẹ̀ kó mọ. Arọ̀wẹ̀lẹ̀ ṣe lálàyé pé àwọn ìgbìmọ̀ tó ń ṣe àyẹ̀wò nínú ẹgbẹ́ òṣèlú APC fún ìpínlẹ̀ Èkó, Ondo, Èkìtì, Enugu àti ìpínlẹ̀ Rivers ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé kò sí olùfẹ̀rọ̀ǹgbà

0: kò sí olùfèròǹgbà kankan tó jẹ́ ti ọmọ ilé aṣojúṣòfin nípínlẹ̀ Ondo tí wọ́n yọwọ́ rẹ̀ kúrò láwo. Ó ní gbogbo àwọn olùfèròǹgbà àwọn tó fi mẹ́wọ̀n gangan ni wọ́n ti wọ̀ yẹn kẹ́kẹ́ láti kópa nínú ètò ìdìbò abẹ́lé eléyìí tí yóò wáyé ní ọjọ́ 16 oṣù yìí tí ṣe ọjọ́ Sátidé. Ó sì lálàyé pé ààyè sọ̀rọ̀ yàn ń lò di tọrọ fọn kalẹ̀ láti ọwọ́ àwọn alátakò ẹgbẹ́ òṣèlú láti dá wàhálà tó ń ti ìpayà sílẹ̀ lẹ́kùn ìdìbò ọ̀wọ̀ àti ọ̀sẹ̀. Àròwọ̀lẹ́ wá rọ àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún, àwọn aṣojú tó fi mọ́ àwọn aládarí nínú ẹgbẹ́ òṣèlú APC láti tako ìròyìn náà àti wípé kí wọ́n gbájúmọ́ ìmúrasílẹ̀ fún ètò ìdìbò abẹ́lé eléyìí tó ń bọ̀ lọ́nà. Wàyí o, lóye nínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ yìí Bọ̀dé Ọbánlá ló ti fi ìpìlẹ̀ ilé àlùfáà tuntun kan lọ́lẹ̀ nínú ìjọ St Paul Anglican Church Awuga Àkókò ní ìjọba ìbílẹ̀ Àríwá Ìlà Oòrùn Àkókò ní agbègbè ìpínlẹ̀ yìí. Iṣẹ́ ọ̀hún ni wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ láti ọ̀dọ̀ àjọ ẹlẹ́yinjú àánú Bọ̀dé Ọbánlá, eléyìí tí wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ láti bu ọlá fún ìrántí ọdún 25 ti bàbá rẹ̀ ọmọọba Bernard Ayọ̀délé Ọbánlá, bíṣọ́ọ̀bù ìjọ Diocese Àkókò Right Reverend Jacob Ọlájúdé Bàdà, ẹni tí ó léwájú fífi ìpìlẹ̀ náà lélẹ̀ ṣàpèjúwe ètò ọ̀hún gẹ́gẹ́ bí iṣẹ́ ìsìn fún Ọlọ́run. Bíṣọ́ọ̀bù ló wá ṣe àdúrà fún mọ̀lẹ́bí Ọbánlá tó sì ṣàpèjúwe ìpìlẹ̀ náà bí ṣíṣe àtìlẹ́yìn fún ìdàgbàsókè ìjọ ọ̀hún ní agbègbè náà. Bọ̀dé Ọbánlá ṣe lálàyé pé iṣẹ́ ọ̀hún ló wà láti máa jẹ́ kí ó jẹ́ bí ìrántí ayérayé fún bàbá rẹ̀ àti wípé ó tún jẹ́ ara ọ̀nà láti dá padà fún ìjọ ọ̀hún àti agbègbè náà lápapọ̀. Ó ṣe lálàyé síwájú wípé ó tún fi bu ọlá fún bàbá rẹ̀ àti mímọ oore Ọlọ́run iṣẹ́ àti mímọ oore Ọlọ́run àti wípé ó tún jẹ́ bí ara ọ̀nà nínú àfojúsùn ọ̀rọ̀ ètò òṣèlú rẹ̀ pẹ̀lú àfojúsùn èròǹgbà mínísítà fún ọ̀rọ̀ ètò abẹ́lé ilẹ̀ yìí fún Olúbùnmi Tújòjò fún ipò gómìnà. Àwọn ọmọ ìjọ, àwọn aládarí ẹgbẹ́ òṣèlú tó fi mọ́ ọ̀rẹ́ ojúlùmọ̀ àti àwọn mọ̀lẹ́bí ló péjúpésẹ̀ síbi ètò náà tí wọ́n sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí àgbéǹdélágbà ní Awuga Àkókò. Wàhálà tuntun mìíràn ló tún ti bẹ̀rẹ̀ lórí àríyànjiyàn eléyìí tó kan Olúlàdó ti Ìlàdó Ẹlẹ́mọ Fọláhànmí Kàìsí àti ọkùnrin kan Fẹ́mi Ògúntóàsẹ níbi ọba náà ti ṣe fẹ̀sùn kan Magistrate Kọ́láwọlé Àró lórí ojúṣàájú. Ẹ̀sùn ọ̀hún ló jẹyọ nínú ìpẹ̀jọ́ eléyìí tí wọ́n ti fi ṣọwọ́ sí adájọ́ àgbà ìpínlẹ̀ yìí láti ọwọ́ amòfin Jamiu Olamide Aliu, ẹni tí ó jẹ́ amòfin fún àwọn olùjẹ́jọ́. Ìpẹ̀jọ́ ọ̀hún ni wọ́n pè tako lòdì sí Magistrate Àró lórí ṣíṣe ẹjọ́ náà. Nínú ìpẹ̀jọ́ ni wọ́n ti fi kún wípé wọ́n ti tún fẹ̀sùn kan Magistrate Kọ́láwọlé Àró láti bí ó ti ṣe ń fi gbá kan bọ̀ kan nínú nípa gbígbọ́ ẹjọ́ náà eléyìí tó kan Fọláhànmí Kàìsí àti àwọn mẹ́rin mìíràn nínú mọ̀lẹ́bí àtánjú ìgbé. Ọba Mẹ́kàìsí tún wá fẹ̀sùn kàn wípé ó ń ṣe ni ìròyìn kan ti kọ́kọ́ ń jàrìn kó tó di wípé wọ́n káwọ́ rẹ̀ pọ̀yìn rọ́jọ́ pé ètò ló ti wà nílẹ̀ láti lè jẹ́ kí wọ́n fi sí ọgbà ìtorí ọmọnìyàn ṣe. Ọba ọ̀hún tún ṣe lálàyé pé kíkọ ẹ̀sùn oníga 15 eléyìí tó ṣe wípé ẹ̀sùn ìgbìyànjú láti pànìyàn ló tún wà níbẹ̀ ni kò sí lára àwáwí tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀. Ọba Mẹ́kàìsí wá rọ adájọ́ àgbà ìpínlẹ̀ yìí láti rí dájú wípé wọ́n taari ẹjọ́ náà lọ sí ilé ẹjọ́ mìíràn. Wáyé o, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ló ti fọwọ́ sí júwèé lé fún ikọ̀ òṣìṣẹ́ rẹ̀ kan Ọ̀sányìngbèmí Tèmítọ́pẹ́ lórí ẹ̀sùn bó ṣe ń lo oògùn olóró lọ́nà àìtọ́. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Sunday Abutu ló fojú ọ̀rọ̀ lédè nínú àtẹ̀jáde kẹ́lẹ́ tó fi ta nílùú Adó-Èkìtì lónìí ọjọ́ Jímọ̀. Abutu ṣe lálàyé pé ikọ̀ òṣìṣẹ́ ọlọ́pàá ọ̀hún ni wọ́n rí nínú fọ́nrán kẹ́lẹ́ tó ń jàrìnrìn látàrí wọ́n ti ṣe ní ìkọ̀lé Èkìtì ní ọjọ́ 9 oṣù 5 ọdún tá a wà yìí látàrí wọ́n ti ṣe lálàyé pé ó lo oògùn olóró. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ló wá ṣe lálàyé pé iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ni wọ́n ní kí òṣìṣẹ́ ọlọ́pàá ọ̀hún kí wọ́n ṣe àyẹ̀wò rẹ̀ tí wọ́n ṣe lálàyé pé àwọn ìgbìmọ̀ eléyìí tó ń torí aláṣẹ ìjùbọmi gbígbóná ló léwájú ọ̀rọ̀ náà. wayo ile ise olopa nipinle ekiti bakan na ni won tun ti fi kele ofin gbe awon omo ganfe kan eleti won se lalaye pe okan lara awon asofin eleti ton soju nile asoju sofin ile yi ohun lo se agbateru fun won commissioner olopa nipinle ekiti Folade Adegoroje Michael lo fojo ran lede loni ninu atijade kan lasiko gba ton ba won niroyin soro o se lalaye pe awon afurasion ni won sapeju won gege bi awon janduku eleto ni oniruru ohun ja oro lakata won eleti won gba won lawon le itura kan ni ikun ekiti latari ifimufunle eleti won se kakakiri won se lalaye pe lara awon togion ati janduku awon latiri adekunle steven dayo ibijowo boluwaji isola adepoju adebayo ati awon miran commissioner olopa se lalaye pe iwadi lo ti bere bayi lori esun na lati le fi kele ofi gbe awon afurasi janduku miran eleti won fesa lo o wa se lalaye pe gbogbo awon ti won ti fi kele ofi gbe ni won se iwadi daju daju ko to di wipe won foju ba ile ejo Nje be ba se darapo mo wa iroyin asalere lati le ise radio Adaba FM 88.9 Akure ilu Ladamo kin lati ngbon Sategun ba ba pada de e gbo iroyin le okere abala awon amuludun ton ti iroyin re daraja an pada we ku kale
1: Be ni okuro olorin yi o ti danwo o ti dadamo lo je ko ma fi korin wa je ki royin e fa won ti ko ti damo Vigo Capaba capsule ta fi majile pa ewe atebo ile wa papo dodindi o ti dilu mo ka ogun to sise fa won okunrin to repete loju ise ewo ni ka gbe ball doju awon a ma le gba wole bi oju lowo okunrin Vigo Capaba capsule ona bayo ibin kakaka ibiti kakaka ibiti to gboju boya nikan lo le dato lenu igbin gbogbo okunrin to lo Vigo Capaba capsule nikan lo le royin bo se jogun mo la nikan lo le royin ogun jaye gbogbo okunrin ti o fe gbonje ale fe lomi je o ye lo si gbogbo ile itaja ogun to joju lowo chemist and pharmacy lagbegbe yin ile ise Ayo Aba Health Limited lo fi mo ijile pa iwe ati egbo ile wa papo fun awon okunrin nikan fun ekunrere alaye e pe sori 0038606858 lekan si 0038606858
2: Welcome to Great Springs International School, Emurele Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Springs. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites or Baile Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele Owo Road, beside computerized VIO office on Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites or Baile Akure North and online. For inquiries, please call 0703-360-6184. Great Springs International School, soaring in excellence.
3: Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
4: Morin kiri titi mo dodo agba isegun ko mewe megbo tin satin je I chief tai agbaje odolofi of araro mi omoladan agba wo bi oba ile ibomi o gbona bi elegun sepona sepona o gbona elegun e lo gbona okunrin dandan tin fewe ategbo tuni sile kuro ninu eyi geyi isoro taye fi kanni tabi afowofa eni fe gbomo jo ti o fe fowo sun ogiri gbigbe mo ise to dojuru taye towo bo eni wo ko waya bi won se po toyi agbeju sile ni ti gelera na nfi ose kai yo do shopping agaga eni taye da time se ni eru ti se gangangan iba se ni mu ti o ye ko mu tabo jan loju orun to di soro si lara loju aye agbara olohun nipase I chief odolofin ka tori aditun ti ru aditun ti yo bamba di loja won tun ni leni e ma ko won bo lodo I chief taye agbaje olori awo ati odolofin lu ara ro mi omo ladan ni esa street egba ilu ijare wole egba ile epo jegun egba pe agbara nbe imo wa e pe won sori 0813-030-2186.
0: Eka bo pada labala iroyin amuludun wa fun tirole toni ogbontarigi elere ogbontarigi lumoka eleka ye Latif Adidi meji lo ti se lalaye pe o je undunu baye bon ti se salabapade Davido ni bi ipade kan ele to waye nilu Abuja o sapejuwe olori on gege bi eleyin juanu ateni to ti ni ipa takun takun papa julo lori oro asa nipa orin ele to ngbe jade na bakan na lo ton agbe boriyan fun Seyifudi latari bo ti se lalaye pe o se ni gbogbo awon eyan lo nko ipa takun takun lo ni ruru ibi ti won wa je ke asa ko tun te waju labala iroyin ile okere wa fun tiro le toni ile ise eleyi to nri si dide na itan kale arun nile adulawo lo ti se lalaye pe won tun ti ri aisan tuntun miran bayi iyen ebola to nti itan kale re ni ituri ni agbegbe Democratic Republic of Congo ya don se lalaye pe awon eniyan to din die ni odurun niye lo ti ni aisan na bayi ti won se lalaye pe awon 75 lo tun ti ku lori isele na ni orile de Democratic Republic of Congo a don se lalaye pe gbogbo eto lo tin gbe bayi pelu awon alase toro kan lori de Congo ati orile de Uganda South Sudan ati awon alamulegbere miran lojuna ati le dena itakale arun na labala iroyin re daraya akoni ma gba eko Manchester City Pep Guardiola lo ti se lalaye wipe on se ni awon agbabolu re gbodo se gudugudu meje yaya mefa bayi sajo asekagba idije ti FA Cup ele ti o waye to ba ti di ola ni papa sere Wembley koju ku egbe agbabolu Chelsea iku egbe agbabolu Manchester City lo sin lobby lokoko bayi lati ri daju wipe won feyan Arsenal bele lati gba idije ti English Premier League ni sata waye sugbon ti Guardiola se lalaye pe idije ti FA Cup na ni o tu je bi a fi kon bayi ta won ba le gba lowo ta wa yi to a o ni riju bayi lo lori iroyin asale wa fun tiro le toni patience olusegun lo lo tu iroyin folajin oye tai lo mo se ti gbo yin ise won ni se lase dumare orun ayin la so kokan la oji o daro
5: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
6: Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
5: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
6: Now double rich chicken taste, more enjoyment, and more value for your money.
5: No carry last though. Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish.
6: Me and Maggi,
5: so good together.
7: Ah, Sade, kusi oko mi. Mo bi yara igbalejo mi ati yara idana mi se mo ti won de abiti tun.
8: Mami,
7: sugbon duro na. O se fi hypo nu ile ati tabili pelu awon bi ta tin dana yin.
8: Hypo ke.
7: Beni, awon kokoro efojuri ki igba lero. Tori na lawa na se gbodo ma pe si abo lojojumo pelu hypo.
9: Ma gba fa awon kokoro efojuri, da bobo ile re pelu hypo. Tonti.

0: cha-cha.
1: Mami, tẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
2: Ó lè wọ́n lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
3: Bẹ́ẹ̀ni o, máa gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò bo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
4: Before getting back on about Cooper, let's have a talk.

0: fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rin jìnà. Ná owó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.

0: 72.
1: Kilori.
0: Ẹni tí ó bá jẹ́ afọ́jú nínú ayé yìí.
1: Farabalẹ̀ gbọ́rọ̀ nada.
0: Nípa òdodo.
1: Ẹ ń bá já fọ́jú ń pọ̀ òdodo. Òdodo ọ̀rọ̀ Ọlọ́run. Pé kò sẹ́bọ́ kò sóògùn ó wà lè jẹ́nà. Òdodo ọ̀rọ̀ Ọlọ́run. Pé ń bá lè jupájú sílẹ̀ fọ́lọ́run.

0: Oluwawa,
1: yes,
0: mo sọ tẹlẹ
1: sí. I promise not to.
0: Oya lo dide.
1: Hey, man, be lifted.
0: Laarin egbe.
1: Among your bets.
0: Lo dide.
1: Be lifted.
0: Laarin ogbe.
1: Among your peers.
0: Ìrànlọ́wọ́ dé.
1: Help has come.
0: Orogo rẹ.
1: You wish to glory.
0: Ẹ̀yin tẹ́ wọ̀n láì.
1: Not of your own life.
0: Ẹ ṣí àlẹ́
1: méje. Yes, seven times.
0: Kò dẹ̀ sàmílẹ̀
1: méje. I say seven times.
0: Lórúkọ bá tọ́ mi tẹ̀
1: mọ́. Ìdáná ọ̀pọ̀lá sọ̀rọ̀ àwọn ẹ̀sìn.
0: Orí bá.
2: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tọ́lọ́run ṣe fún mi ní January ta wá sí Ibadan. Wọ́n sọ̀rọ̀ wọn ní ká ra cement. Ilé yẹn mo ti ń kọ́ fún 17 years ní ilé Ìbò. Ilé yẹn kọ̀ wá ń bẹ̀. But to the glory of God, lẹ́yìn ìgbà tí mo ra cement yẹn, mo akọ́ ilé yẹn tán within January till now. Lálọ́ tó tún wá wà lẹ́yìn mi tún lóun fẹ́ ta tòun ó ní àwa lòun fẹ́ ká ra aláàlówó. Ó láwa lòun fẹ́ póun máa da dúró dé wa. Ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi. Àtura ti.
3: Lona. Ele ìta yìí nǹkan tẹ́lẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
3: Ọdún mélòó?
2: 17 years.
3: 17.
2: Bẹ́ẹ̀ni.
3: Owó ìgbà wo lẹ wá sí bí?
2: January.
3: January.
2: Bẹ́ẹ̀ni.
3: Ẹjọ́ àwọn tó ra cement.
2: Yes, sir.
3: Ṣùgbọ́n ṣe wá kúrò bí?
2: Ẹ mo wá sọ fún Ọlọ́run, mo ní kó bá mi kọ́ ilé yẹn parí tiwa yẹn. Ọlọ́run dẹ̀ parí tiwa
3: bí dín January. Ẹ ti parí ẹ̀ lẹ́nu January 6.
2: Bẹ́ẹ̀ni sà.
3: Ẹ tún wá ra ilé ẹ ànọ́dá.
2: Tó wà lẹ́yìn ni ó ló àwa lòun fẹ́ ká ra aláàlówó láwa lòun máa gbé dúró dé ṣùgbọ́n a ti rà á báyìí.
3: Ẹ pàtẹ́wọ̀ ẹ kí ló ẹ dẹ̀ ń wò báyìí. Èèyàn wà ní December pẹ̀lú ilé uncompleted building tí ò lè parí fún 17 years.
2: Since 2007.
3: Ntẹ̀yìn òwá lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin January 6 kì í dẹ̀ ṣe pé wá tún ṣe ó tún wá ra ànọ́dá ilé tí ẹnìkan tún ṣe tiẹ̀ tì abẹ́ni ẹ ti parí tiẹ̀ náà. Kó lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹ tí ò gbá ní o tẹ́lẹ̀ the same category ni wọ́n wà wọn àjọ parí ilé wọn ni bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ dórí tiwọn wọ́n parí tiwọn wọ́n tún ra tẹlòmíì tí ò lè dá parí. Bó ṣe kúrò lórí òkè
4: yìí,
3: let double grace work for you.
4: Orí ọ̀tá ìṣepọ̀ méjì
3: ṣe tán. Ó tún pè ní great mercy nìyẹn. Tún lọ ra mi.
4: Amen.
5: Ọ̀rọ̀ yìí ti jẹ́ jìjì.